Ìbàdàn. Ogun àpánlẹ̀, ogun àpánlẹ̀, ogun àníkọ́ṣe, ogun àìsoríire, ogun àìláyọ̀, ogun àìsàn. Jà jà jà, àìráyọ̀ṣe, àìlówóná.

0: Lọ́dọ̀ ọjọ́ Tuesday ọba láàánú jùlọ yóò tó àwọn ọmọ tí ń bẹ ní àhámọ́ ayé sílẹ̀ o. Màmá làásìgbò tó wà ní ìgboro lọ́wọ́lọ́wọ́ kò ní dẹnu ilé rẹ̀. O ní bèrè owó lọ́wọ́ rẹ kó tó lè rí ìdílé rẹ̀. Ọmọ rẹ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ kò ní rin àrìn fẹsẹ̀ sí o. Ilé ìwé tí ọmọ rẹ ń lọ ìgbọ́mọgbọ́mọ gbàgbàlagbà kò ní yabe o. Abẹ Ọlọ́run àbò Ọlọ́run yóò dájú lórí orílẹ̀-èdè yìí o. Iṣẹ́ àti àwọn ọmọ tí wọ́n kó wọnú igbó lọ Ọlọ́run yóò tún wọn sílẹ̀ o. Àbò Ọlọ́run lórí ọmọ lórí ìdílé àti ìlú yín yóò dájú o. Ọba mi olómi ẹrẹ̀mà o. Ọlọ́run ńláńlá tó fagadẹ àwọ̀ paná. Ọba mi ẹlẹ́tọ̀ tó bẹ̀ tọ̀tọ̀ gbogbo ayé. Gbogbo ilé pariwo go go go go go go go go go. Orúkọ tèmi ò yí padà Pásítọ̀ Fákẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ ni mò ń jẹ́. Ọmọ rẹ òní tàsí àgẹ̀rẹ̀dẹ́ lé ọlọ́dì. Ẹ jẹ́ kí gbogbo ara lé káàbò lẹ́ẹ̀kan sí oṣù tuntun. Oṣù tí ẹ pé àkórí rẹ̀ ní oṣù àṣepé oore. Ẹsẹ̀ orí ọ̀fẹ́ kan wà tó máa ń jẹ́ kẹ́nìyàn lè bẹ̀rẹ̀ nǹkan. Oore ọ̀fẹ́ mìíràn ló jẹ́ kẹ́nìyàn máa tẹ̀síwájú nínú rẹ̀. Oore ọ̀fẹ́ kan dẹ̀ tún wà tó máa ń jẹ́ kẹ́nìyàn lè ṣe ilé àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló bẹ̀rẹ̀ ohun tó dára. Wọ́n tún ní oore ọ̀fẹ́ láti máa ṣe tẹ̀síwájú. Ṣùgbọ́n tó bá ti dé tétí àṣeyọrí báyìí. Tó bá ti dé tétí ayé ti máa kíkó oríire. Tó bá ti débi tó yẹ kí gbogbo ènìyàn ti pàtẹ́wọ́ fún. Tó bá ti débi tó yẹ kí gbogbo ènìyàn máa sọ wípé kó àjàbọ̀ orí. Ibẹ̀ láyé àti jàdí rẹ̀ mọ́lẹ̀ tá padà sí ẹsẹ̀ àárọ̀. Tani òkùnkùn dúró tì tó fẹ́ fà sínú májèmú àṣetì. Lónìí pẹ̀lú agbára ti Jésù Kristi ti Násárẹ̀tì. Olúwa fà jáde kúrò nínú májèmú náà. Májèmú tó jẹ́ kí ọmọ ológo máa jábọ́ ní tété ògo. Májèmú tó jẹ́ kí ọmọ ológo máa bára rẹ̀ nílẹ̀ lẹ́ẹ̀ni bí tó yẹ kó ti wà lókè. Lónìí mo fà jáde kúrò nínú májèmú náà. Májèmú tó jẹ́ kí ọjọ́ òkè ṣùgbọ́n ọ̀tọ́ ògo òkè wò rí. Irú májèmú náà ló fà jáde kúrò ń bẹ̀ lónìí. Àṣà àṣà oṣù àṣepẹ́lá wà yìí má fi ṣe rẹ́ o. Bẹ́ẹ̀ni ìyẹn bá dẹ̀ fẹ́ rí àṣepẹ́lá yé. Ó gbọ́dọ̀ yọ àwọn májèmú kan kúrò lọ́nà. Àwọn májèmú àṣetì, àwọn májèmú àfàìtó, àwọn májèmú àmúbọ́, àwọn májèmú ìdádúró, àwọn májèmú kí ò ti jẹ́ kí wọ́n kí ọmọ ológo kú oríire. Àwọn májèmú tí ò gbà kí wọ́n takarọ bí níwájú ilé yín. Àwọn májèmú tó máa jẹ́ kí òjò ìbùkún kọ̀rọ̀ láàárọ̀ tí ó padà di òjò ẹ̀sìn lọ́jọ́ alẹ́. Àwọn májèmú tó jẹ́ kí ọmọ ológo gbé ìgbésẹ̀ kan síwájú. Kí wọ́n tún wá padà gbé ìgbésẹ̀ mẹ́jọ sẹ́yìn. Kẹ́ Yorùbá ti mú àwọn májèmú tí mo kà kúrò lọ́nà àti máa rí ire àṣepẹ́gbẹ̀ ó lè nira. Nítorí ẹni tó bá ṣe láṣẹ yọrí láyé kí ni wẹ́dàn. Ẹni tí ò bá ṣe láṣẹ yọrí ni wọ́n kí ni pẹ̀lẹ́. Màmá gbogbo májèmú àṣetì tó bára rẹ. Gbogbo májèmú àmúbọ́ tí ọmọ rẹ bára rẹ yìí. Lónìí lorúkọ Jésù fà yí kúrò ń bẹ̀. Orúkọ Jésù gbà yín látọ́bọ́tọ́mọ. Látẹ̀lé lọ́lọ́ jókòó sínú májèmú ìrìn àṣepẹ́. Nínú ìṣẹ́ àwọn apọ́sẹ̀lì 2718. Gbogbo òru ni apọ́sù bọ́ọ̀lù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ fi ṣiṣẹ́. Nígbà tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí wọ́n wá ń lọ. Ni wọ́n wọ́n ṣàkíyèsí wípé ọkọ̀ fẹ́ rìn nítorí ìjì tó ń jà. Gbogbo nǹkan tí wọ́n ti fi ọjọ́ ayé wọn kójọ sínú ọkọ̀ ojú omi. Fúnra wọn ni wọ́n fi ọwọ́ wọn kó. Kí wọ́n sì dá gbogbo ẹrù ayọ̀ wọn sínú omi. Àṣà àṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ ká bẹ̀rẹ̀ kan ṣùgbọ́n tí wọn kì í jẹ́ ká parí ẹ̀. Wọ́n jẹ́ ká fi gbogbo àárọ̀ wọn ṣiṣẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ alẹ́ tó yẹ ká máa kẹ́rẹ̀ rẹ̀. Ìkan ká dì wọ́n lọ́wọ́ mú pẹ́ rárá o. Màmá gbogbo májèmú tí ó kì í jẹ́ kí wọ́n ṣe ìkan ní àṣeyọrí nínú ilé yín. Lọ́nà olúwa bàjẹ́. Màmá gbogbo májèmú àkàtì nínú ilé yín olúwa bàjẹ́. Gbogbo májèmú tó jẹ́ kákẹ́rì sọ ní bèbè àṣeyọrí olúwa bàjẹ́. Màmá ìwọ náà wọ́ bí mo ṣiṣẹ́ ọmọ. Ọgbà àrùn o tún fẹ́ fi panú lórí ọmọ. Iṣẹ́ àti iṣẹ́ àtijọ́ iṣẹ́ àgbẹ̀ ó tún ṣe torí ọmọ. Ó ṣe yẹ́sà yẹ́sà fún àwọn tó tó bí lọ́mọ. Kọ́mọ rẹ̀ balẹ̀ rò jẹ́jẹ́. Ẹni tí òótọ́ ọmọ rẹ̀ tún sọ̀rọ̀ ìwọ̀sí sí ọ tún gbà mọ́ra. Ó wádìgbà tó yẹ ká gbé oúnjẹ ọmọ ká ọmọ lẹ́. Ayé wá padà kẹ̀yìn ọmọ sí ọ. Ó yẹ kó ti mọ̀ wípé oore yẹn kò bọ́ sí àṣepẹ́ nìyẹn. Ọmọ lu ọdún mẹ́rin ní skul tí wọ́n mọ̀ jẹ́ kó rí sàtúkẹ́ẹ̀tì gbé jáde. Ó yẹ kó ti mọ̀ wípé májèmú àṣetì nìyẹn. Ọmọ tó kọ́ jẹ́ fún odidi ọdún mẹ́jẹ nígbà tó fẹ́ ṣe tá ayé fi ẹ̀mí gán gẹ̀gẹ́ ta lọ́rẹ. Ó yẹ kó ti mọ̀ wípé májèmú àṣetì ń bẹ́ ń bẹ̀. Ìwọ náà wọ́ fi 8 million bẹ̀rẹ̀ ọjà. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rí èrè lórí 8 million rẹ. Lọ́gbọ́ wípé iná wọnú ṣọ́ọ̀bù rẹ. Ó yẹ kó mọ̀ wípé májèmú àṣetì ń bẹ́ ń bẹ̀. Ọmọ rẹ tó wà nínú yàrá rẹ lọ́wọ́lọ́wọ́. Ṣèbí ọgbọ́ ọdún lọ́lọ́ nílùú òyìnbó. Ó ti jẹ́ wípé wọ́n jẹ́ kó padà lọ́wọ́ òfo. Ó yẹ kó mọ̀ wípé wọ́n ti yọ kúrò nínú májèmú àṣepẹ́ nìyẹn. Ìwọ náà wọ ìgbésí ayé ọmọ yìí. Ìgbéyàwó tí wọ́n ti ṣètò wípé wọ́n fẹ́ ṣe tí wọ́n ti náwó náwó. Ó kú ọ̀sẹ̀ kan kí wọ́n ṣe wedding ní ọkọ̀ fọ́ndàgbè. Ó yẹ kó ti mọ̀ wípé òsín lábẹ́ májèmú orí àṣepẹ́. Ìwọ náà wọ ọmọkùnrin yẹn lọ́jọ́ tó ralẹ̀ gbogbo ayé ló kí kú oríire. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tó máa parí ilé yẹn. Agbádẹ̀bọ̀ wípé fàráńdà ẹlẹ́tọ́ tẹ̀sẹ̀ kan ni wọ́n rí sí. lo ta ire ni won bere lowo sugbon won je o se pe arakunrin to gbe so meto kada lojojo si ose to ba se wo kada ye pe la gbo wupo le ti wa gbe okada mama ki lo je ka bere karara nu ran ara ti ki je ka pari e o ju ire ase pe lowo yo ya lo ma je te ni ase pari ase yori je ti omo re latoni ase yori je ti ran re latoni na gbo leyi je ki fi pari e ase ta ba soro ni ko re ase pe o tọlọrun o ba ni lokan lati pari ki bere re tọlọrun ba wa ise re ninu aye eda to de da wo ise ye duro lojiji gbabi gbo ki je pe ko lagbara lati tesiwaju ninu aye re to ba wa de eda de o ma je wupe nitori ase dede re ni o n to dara lati gbiyanju lati tiraka lati je eyan sugbon ti ọlọrun o ba lowo si re ye o le di ase pe ọlọrun lo ma n funyan ni ire ase pe teniyan ge o le salaye re ase ire to ba le salaye bo se di owo re gbàmí gbọ́ ọlọ́run ò lọ́wọ́ sí i kí ẹ̀wọ́n gbẹ̀dúrà fún eré àṣẹpẹ́tọ̀ nílé ṣàlàyé ẹ̀ jésù gbé ká ọmọlẹ́lẹ́ ní àánú gbé ká ọmọlẹ́lẹ́ ní ọjẹ́ mú àdúrà rẹ lọ́sàn-án lọ́rùn gbé ká ọmọlẹ́ ọ̀rọ̀ yìí ló máa mú kí a mú àdúrà kọ́lálẹ́ ní ọ̀kúnkúndùn ohunkóhun tó bá jẹ́ ìlàkọjá já tẹ́pẹpẹ rẹ̀ níwájú jésù lónìí tí máa ń bọ̀ láàárọ̀ mo fẹ́ lọ gbé ọ̀sà ti yọ̀ ní orí pẹpẹ fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́ ó yá dìde bàbá màmá bá gbé rẹ ńlẹ ara rẹ ti balẹ̀ jì orí ẹ̀tọ́ bàbá alábíyẹmọ lọ wà yìí àmì rẹ jó máa rọ kọlákọlá ọ ṣàṣẹ tì máa látẹ̀lé lọ àṣẹ tì òní débà iṣẹ rẹ àṣẹ tì òní débà ọmọ rẹ lórí ọkọ wọn yóò ní ṣàṣẹ tì lórí ilé tó ń kọ́ lọ yóò ní ṣàṣẹ tì lórí gbogbo ọmọ tó tẹ́ra rẹ jáde yóò ní ṣàṣẹ tì ọlọ́run aláṣẹ pé yóò ṣe tiẹ̀ ní àṣẹ pé ilé ìwé tí ọmọ rẹ ń lọ yẹ yóò ṣàṣẹ pé lórí ìrìn àjò sí ìlú òyìnbó yẹ ọlọ́run bá ṣe ọlọ́ọ̀rẹ́ àṣẹ pé orísun ọ̀rọ̀ rẹ orísun owó rẹ ò ní gbé o wọn ni ó da wàhálà fún ọ lórí ọmọ rẹ ọmọ rẹ ò ní ṣe give away ogun ara rẹ sàmì eléyìí lẹ́ẹ̀kan sí ara ò ní yún ọ ezekiel 37 ekíkú gbígbẹ inú ilé yìí ó yá ẹyẹ báyìí o agbára tó yẹ ọ̀sán àti òru níyà lórúkọ jésù ó máa yá ìwọ àti ibi níyà lẹ́ni tọmọtọmọ angẹ́lì ayọ̀ àkókò yóò bẹ ilé yín wò ọmọ rẹ yóò já gbangba ire irúgbìn tí adání wá yóò gbìn sínú ilé yìí lórúkọ jésù kò ní lálẹ́ wù ní sadakẹ́rọ́rọ́ lórúkọ jésù kò ní ran ọmọ rẹ ní sí àrè máa bọ̀ ọmọ rẹ ò ní fayé sílẹ̀ ní agbedeméjì ọjọ́ ayé rẹ̀ wọn ò ní fògbọ́ ọmọ rẹ sí ẹni àkàrà sàmì eléyìí ọmọ rẹ ò ní yáná ogun afárá oyin ọmọ rẹ kò ní dá lójijì màmá lára àwọn tó ń yàwó ní àgbáyé orúkọ ìwà àtọkọ rẹ yọ kúrò ńbẹ ẹja ńlá tí ń domi ayé rẹ rólú ayé ò fi ìwọ gbé ojúlarí ọrẹ òdenú lórúkọ jésù ayé ò ní fojú bá ọjà àwọn ọrẹ ọmọ rẹ bìfọ lórúkọ jésù wọn ní fun ní ìfàsẹ wọn ní wọn bọ ṣe mọ tètè máa dúpẹ lórúkọ jésù ayé rẹ á tẹsíwájú ayé ò ní sọ òwúrọ ọmọ rẹ dọsán ọmọ lọwọ ayé ò ní sọ ọsán ọmọ rẹ di òru ọgànjọ gbogbo ẹni tí sàmì ọrọ tiwọn náà yóò dayọ ó ti bó nire yọ lórí ọmọ rẹ rí ayé máa bá wọn náà yọ nílé ọmọ rẹ ẹsẹ rẹ ò ní kọlẹ ìyàwó ọmọ rẹ lórúkọ yẹ kò ní fi àparí iṣu wọn ọmọ rẹ ò ní ṣàárẹ ó ní forí gbági gbọpẹ kó tó dáa fọmọ rẹ o ọmọ rẹ ò ní fojú olóore rẹ gbolẹ gbogbo ìjòkọ ní sítọ gbogbo èèyàn kọ ló máa gbàgbọ lórúkọ jésù ò ní fọwọ ara rẹ ṣe ra rẹ jésù olúwa ẹnjiníà ṣàárẹ nìkan tó lè sọ ẹrí rẹ níṣẹjú kan bẹ yẹn.
1: Mo kàn gbọ́ tọkọ mi kàn sọ pé ó dẹ̀ wù mí kára lẹ̀ o. Mo ní ọlọ́run bàbá alábíàmọ́ máa ṣe.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo kàn gbọ́ ni pé ẹni tó ń ta ilẹ̀ yẹn ti pè mí o. Bí pé ilẹ̀ yẹn ti bọ́ sí o. Mo ní o ṣe Jésù.
2: Olúwa o ṣe.
1: Bí pé kó lọ ṣe kọ́nà àtìs kó ṣe kọ́ tó bá wù sí.
3: Ló bá ra lẹ̀.
1: Orí ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni sà.
3: Ọdún ìwà àlẹ̀wà kó lọ ní.
4: Àmì jẹ́.
0: Ibikíbi tó bá wà lẹ́nu kọ́ láti yá láàárọ̀ yìí o. Bọ́ọ̀lẹ̀ ní kọ́ lágbàdo aago mẹ́sàn-án ni òwò àríre gbà àgbẹ̀ ọlọ́run ká ní ayé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ dá ọ̀rẹ́ fún púrógámù pé kó lè máa tẹ̀síwájú lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé $500 ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan wà á dúró jẹun ọmọ ìṣe ọmọ rẹ̀ á ṣojú rẹ̀ ọmọ rẹ̀ ò ní dí àwa tì í ọlọ́run bàbá alábíyàmọ́ o ààyè ló wà hálù yá o.
5: Hello Prophet 0906057 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ a ò ní mọ bó jẹ mọ.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
4: Your preferred wholesome radio.
6: Along, so down, okay, darling. You want me more fear, yeah, me fool. Along, I won't get to you. Come let's go, so. Cut so, so,

0: kú ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹgàn gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣèlérí tóun ti ẹ̀jẹ́ láti sa gbogbo ipá tóun ti akitiyan láti rí i pé wọ́n dóòlà àwọn olùkọ́ tóun ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìní dúkìá lágbàáyé yún WIPO tó ń ti orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti fẹnukò láti mú ìbáṣepọ̀ wọn jinlẹ̀ lórí mímú àyípadà bá ohun ìní dúkìá orílẹ̀-èdè yìí sí ti ohun tó yẹ lórí ọrọ̀ ajé pẹ̀lú àfojúsùn àtìlẹ́yìn ìrànwọ́ tó ń ti ìmúgbòòrò àǹfààní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adélékè ló ti sọ̀rọ̀ lórí pé ìjọba òun yóò fikún okun tó ń ti akitiyan ìrónilágbára àwọn ọ̀dọ́ lórí iṣẹ́ ọwọ́ tó ń ti ìṣòwò tó ń ti àfikún okun ìṣòwò nípínlẹ̀ náà. Mínísítà fún ètò ẹ̀náwó tó ń ti ọrọ̀ ajé Sẹ́nítọ́ Abubakar Bagudu ó pè fún ìmúdára àǹfààní ilẹ̀ fáwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí lára akitiyan láti ṣe ìgbélárugẹ nínú ìkópa iṣẹ́ ọ̀gbìn tó ń ti láti bá àfikún okun ìpèsè oúnjẹ ní orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá kọ ohun tí ń jà ràìràn lórí ayélujára nípa àwọn tí wọ́n ti mú fún iṣẹ́ tó kù kí wọ́n ṣe àyẹ̀wò àti ìdánwò lórí ìlera wọn. Wọ́n ṣàpèjúwe rẹ̀ bí ayédèrú tó ń ti ohun tí ò wá látọ̀dọ̀ àwọn aláṣẹ wọn. Roland ṣe ìfẹ́ sí ètò ìgbanisíṣẹ́ rẹ̀ nínú ìlànà tó ń fojú sun ìfàmọ́ra àwọn òṣìṣẹ́ ilẹ̀ òkèrè àti lágbàáyé tó ń ti láti bá kojú àìní ànító àwọn òṣìṣẹ́ ti ń lọ lọ́wọ́ lágbọn ọbẹ̀ láwọn ẹ̀ka tó ṣe kókó tó ṣe pàtàkì bíi ẹ̀ka àkọlé ètò ìlera ìrìnà tó ń ti ṣe ọ̀gbìn fún oúnjẹ yanturu. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa láago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́nmàgbẹ́. Fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ kàn sí lókulò ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkọ́ fún yín. Ẹ kú ojúmọ́.
1: Wholesome Radio.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
1: Your preferred wholesome radio.
3: The hits just keep on. We got your music. Your request.
4: Number one in all-time favorites.
1: 89.3 FM. Your preferred wholesome radio.
5: Oluwa tobi ni sioni. O si joba lori gbogbo orile ide. Je ki won yin oruko re ti o tobi ti o si leru.

0: Ọ̀yọ́ yìí Fáyọ̀ṣe Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe ó fọ̀rọ̀ kan léde ó pé ìjọba Mákindé òun ló ń lo kiní yìí ó ló fẹ́ fi ba Tinubu lójú jẹ́ ni ó ló fẹ́ fi dójú tà rẹ̀ Tinubu ni. Bàbá wa Nation àwọn òbí wọ́n ń sunkún ìpín ọmọ wọn wà lákàtà àwọn ajínigbé àwọn ènìyàn ń pariwo pé àwọn ọmọ ìkéré pọ̀ bó tiẹ̀ jágbàlagbà gan fọ́nrán tó tiẹ̀ fìlédè látàrí mọ́ ti gbẹ̀mí ọ̀kan lára àwọn olùkọ́ yìí kìí ṣe nǹkan gidi kìí ṣe èèyàn èèyàn tó jẹ́ èèyàn tó ní ẹ̀mí ọmọ ènìyàn tí ìpú ò ní ẹni tó ti ń di ògbójú ènìyàn tó ti dájú tán tó lè ṣerú eléyìí táwọn èèyàn bá jorí ahun bó parí fọ́nrán ọ̀hún yóò mọ̀ pé eléyìí lágbára púpọ̀ ní àtàrí bí nǹkan ọ̀hún ti ṣẹlẹ̀ àwọn ènìyàn ń sunkún ìjọba ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ náà ó ní ìròyìn ti jáde pé wọ́n tú àwọn asọ́gbó forest guard àwọn tí ó mọ sọ igbó ẹgbẹ̀rún kan níye náà ni pé wọ́n tú wọn tà pé ó yá ẹ̀wọ̀nú ògbó lọ bàbá wọn nation fáyọ̀ṣe ní Ṣèyí Mákindé ló wà ń díẹ̀ ìbéèrè rèé o ṣé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé lábẹ́ ìṣàkóso rẹ̀ náà nìṣẹ̀lẹ̀ láàbẹ̀ yìí ti ṣẹlẹ̀ bí fáyọ̀ṣe ti sọ ìkìlẹ̀ rí sí àti pé àwọn asọ́gbó ẹgbẹ̀rún kan tí wọ́n tú jáde pé ó yá ẹ̀wọ̀ gbó lọ ẹ lọ ṣe ń tó yẹ ṣé apára agbára àwọn asọ́gbó yìí so lè káwọn àtìláàwí yìí ni níbi tó jẹ́ pé àwọn àtìláàwí yìí wọ́n á máa lọ ṣe ìkọlù òjijì sí àwọn ọmọ ológun gan fúnra wọn ká tó wá sọ àwọn asọ́gbó ságbára àwọn asọ́gbó lè kà sọ̀rọ̀ àwọn asọ́gbó ló kàn ní lánàá òde yìí náà ó ní ìròyìn kan sì jáde níbi tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ìkànsí orí ayélujára ààrẹ Bọ́lá Tinubu ìyún Dàda Olúṣẹ́gun ló ti fọ̀rọ̀ léde lórí bí ààrẹ ò ti bí ọ̀rọ̀ ti púpọ̀ ò ti jáde lórí nǹkan tí ìgbésẹ̀ tá ààrẹ ń gbé lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó pé kò yẹ kán máa sọ ìgbésẹ̀ tó yẹ kán gbé jáde síta torí pé ọ̀rọ̀ ètò ààbò lágbára àwọn àtìláàwí yìí náà sì ń lo ojú òpó ayélujára tán fi ń wo bí nǹkan ti ń lọ gẹ́gẹ́ bí n tó fi léde o pé àwọn àtìláàwí yìí náà ń lo ojú òpó ayélujára tó fi ń wo bí nǹkan ti ń lọ ó ní èèyàn gbọ́dọ̀ dáàbò bo ìgbésẹ̀ tí wọ́n ń gbé kán sì ṣe ní bòńkẹ́lẹ́ bọ́n ti ń ṣeun ó ní ntí ò jẹ́ kí ọ̀rọ̀ lu bóde pé báyìí náà ti ń gbé ìyànjú àti ṣe ìṣe ẹ̀dùn lọ́hún bàbá wọn nation ní tẹ́ ẹ bá rí sí gbogbo ntí mo kàálẹ̀ yìí ẹ já gbọ́ àwọn ọmọ nàìjíríà náà fẹ́ gbọ́ ẹ yá.
1: Tó mo kí ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí i mo sì kí wa kú àmúmọ́ra orílẹ̀-èdè Nàìjíríà yìí ìjì tó ń jà lórílẹ̀-èdè Nàìjíríà yìí mo gbà ládùúrà pé Ọlọ́run ó dá dúró torí mo mọ̀ pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn àlùfáà tó nímọ̀ tó lóye tí wọ́n ń wọlé Alúà tí wọn ò fi sinmi nígbà kọ̀ọ̀kan àti àwọn èèyàn gbogbo tí wọ́n sì ń gbàdúrà àdúrà yìí ó gbà ogun tó ń ba orílẹ̀-èdè fínra ogun agbésùmọ̀mí Ọlọ́run á jẹ́ kó parẹ́ pátápátá. Now lórí ọ̀rọ̀ tí ó yọ́ Ọlọ́run béèrè lọ́wọ́ mi èmi ò mọ nǹkan tí Fáyọ̀ṣe rí àti pé kí n sọ pé kí ni Ṣèyí gbé nígbà Fáyọ̀ṣe gangan èmi ò mọ̀ bóyá Fáyọ̀ṣe fẹ́ ṣe gọ́fínà Ọ̀yọ́ state ni kò yé mi àbí Ṣèyí Mákindé ti ó ti ṣe nǹkan tùfù síwájú ẹ̀ rí ni tó fi wá jẹ́ pé gbogbo ògbà gbọ́mọ́gbọ́mọ́ ọ̀rọ̀ Ṣèyí ni nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nígbà tó ń wà ní gọ́vnà Èkìtì state tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ so ṣé wọ́n á sọ pé òun ni ó dá wàhálà lẹ̀ mo fẹ́ kí Fáyọ̀ṣe mọ̀ yìí pé kò sí ẹ̀dá kan láyé yìí tí ó wà nínú ilé kan tàbí tí ó wà níbi iṣẹ́ kan tí ó fẹ́ kí ibi iṣẹ́ yẹn ó bàjẹ́ tàbí kí inú ilé yẹn ó dàrú kò sí ọmọ ẹ̀dá kan tí wọ́n ó gbógun lọ bá láyé ìgbà nì tó jẹ́ pé àwọn kábíyèsí tí wọn ò ti ní múralẹ̀ àwọn jagunjagun ìgbà náà tí wọn ò ti ní gbé ìgbésẹ̀ lákòókò ìgbà náà kò sí Fáyọ̀ṣe ó ti fẹ́ ṣe ọ̀rọ̀ Ọ̀yọ́ state dé òṣèlú èmi sì wo gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé ó ń ṣe wá ó dẹ̀ ń ṣe wá Fáyọ̀ṣe dẹ̀ ń ṣe wá ó dẹ̀ lóun gbà wá the governor of the state kò lè ẹ̀fà dìde láéláé pé ó yá o ó takò làákàyè kò tiẹ̀ ṣe é máa gbọ́ pé kéèyàn dìde kó sọ wípé ó dá ó yá o ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀ máa bọ̀ ẹ̀ wá máa
0: kábíyèsí àkóso
1: tòun gangan ó yẹ wá máa da nǹkan rú no kí Fáyọ̀ṣe gangan jókòó

0: kòrónú ara ẹ̀ pé ṣé nǹkan tóun sọ ìsódà nítorí ìkíni ìjọba tinubu dúró láyé ọ̀tọ̀ ni nítorí pé ìjọba àpapọ̀ ni ṣé fáyọsẹ ò rántí pé ìṣẹlẹ yìí ń ṣẹlẹ ní bọrọnà ṣé kò rántí pé ó ń ṣẹlẹ ní sokoto ti kaduna ń kọ èyí tó ṣẹlẹ ń kwara lẹnu ijọ mẹta yìí ṣé abdulrahman abdulrasaq lásán kó dárò àlá alẹ ni èmi ò nǹkan tó tako la nǹkan tó sì ń fẹ mọ ṣe ni pé ó fẹ poison ni mind àwọn èèyàn against ìjọba ṣèyí mákindé ni ní àwọn tó bá tí wọn bá ó ti mọ wípé gbogbo ète ẹ mọ pé òun náà ni mo wà ní agbọnni pé kó máa bá wọn kì í ṣe agbẹnusọrọ fún ààrẹ tinubu èmi ń wo bí ìgbà tó jẹ pé èèyàn ṣe high service téèyàn ń wá ojú rere ààrẹ tó wà lórí àpèrè bẹẹ ganan lọrọ fáyọsẹ rí o ṣìnú mínísítà o ààrẹ ò yan gẹgẹ bíi aṣojú bó bá jẹ pé báyọ̀ nanuga ni bá ń sọ̀rọ̀ báyìí nísìn a ní báyọ̀ nanuga nítorí pé ó jẹ́ aṣojú ààrẹ tinubu ni kí ni ṣèyí mákindé gbà lọ́wọ́ fáyọsẹ tó ń bàjọba rẹ̀ jẹ́ kí ni ṣe ṣèyí mákindé gangan fúnra ara rẹ̀ ṣé inú rẹ̀ dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni ṣé àìpolongo pé mo fẹ́ ṣe nǹkan kan kò sí láti rí aláì ti dáyé láti rẹ́ni tó jẹ́ pé yóò dìde pé ó wu nǹkan yìí wù mí báwọn bó bá sì wọ àwọn aráàlú onítò nítò olówó ọhún ó wu àwa náà kí wọn náà ò débẹ̀ bó bá tó wù wọn wọn tó ní bó ṣe wù àwọn nìyí ṣùgbọ́n kì í ṣe pé fáyọsẹ ni ó wà máa ba ọyọ state jẹ bí ìgbà tíyàn fẹ máa ba ọyọ state jẹ fún wa ni because gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi kan a ló tako làákà yìí ṣé ọ̀wá tako làákà yìí nítorí ọlọ́run ṣé gbogbo state tí ó ti ń ṣẹlẹ̀ tí wàhálà agbésùnmọ̀mí ti ń ṣẹlẹ̀ ṣèyí mákindé náà ló wà ní kwara state báyìí àbí ṣèyí mákindé náà ló wà ní bọ̀rọ̀nù ṣèyí mákindé ló ń da sokoto rú àbí ṣé nítorí pópolongo pòun fẹ́ ṣàárẹ̀ ni wọ́n fi ń ṣe léyìí ṣé wọ́n fẹ́ máa fi ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tayo ni ṣé ta nínú ẹ̀ dùn sí pé kí wọ́n ṣe gbé àwọn èèyàn kò sí ẹni tínú ẹ̀ dùn gbogbo ìgbà tí n bá ti ń wo fọ́nrán yìí lọ́kàn mi nínú mi máa ń bàjẹ́ pé èyí ti ṣe èèyàn láì ṣe wúrẹ́ bí èèyàn bá fẹ́ pa èèyàn gan-an àmì tó fẹ́ pe wúrẹ́ gan tàbí ó fẹ́ pa àgbò tó bá ti yùsù mọ́ èèyàn dáadáa gan ǹjẹ́ ẹ mọ̀ pé àánú a máa ṣe èèyàn pé kọ́ mọ́ bá a pa nígbà táwọn àwa ń kékeré àwọn òbí wọn sọ pé ká kò nídìí ẹran gbà mí bí wọ́n ṣe ń pẹran nítorí wípé kí ni ká lè láàánú how can it be kò yẹ kó kírú nǹkan báyìí ọmọ jáde lẹ́nu ọmọ tá a pè ní ọmọ yorùbá gidi tó sì fẹ́ kí nǹkan ó tò tí ìbáṣepọ̀ fẹ́ fi ṣe òṣèlú kò yẹ rárá lábẹ́ bó ti lè wòrí ó sọ̀rọ̀ Èkìtì state mọ́ ṣé wọn ò gbẹ̀yàn ní Èkìtì ni Òǹdó ń kọ́ òsọ̀rọ̀ ń bẹ̀ ná ilẹ̀ káàrọ̀jìrè kan náà ni kí ló dé tó fa jẹ́ pé ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú wa wo mọ́ kí ló dé kí ni ṣèyí já mákindé gbangba rẹ̀ àwa tá ń sọ̀rọ̀ yìí ní ìsìn èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ò gba nǹkan kan lọ́wọ́ ṣèyí mákindé kò sí nǹkan tó kàn mí but tí èèyàn bá wà ní agbọ̀nni ìṣàkóso ẹ jẹ́ àjọkò ẹ jọ ṣe nǹkan tí arákùnrin yìí sọ so dà bẹ́ẹ̀ kò yẹ ohun tó gbé jáde kò yẹ kéèyàn tiẹ̀ máa gbọ́ lọ́wọ́ ẹni tó ń fẹ́ kí ìgbò tó.
1: Ẹ ṣeun púpọ̀ tẹ gẹ́gẹ́ bí ohun tí ọ̀pọ̀ ènìyàn fi léde lójú òpó ayélujára gbogbo wọn ni béèyàn bá ní kéèyàn wò fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè ìjọba àbílẹ̀ oríire sílé ẹ̀kọ́ to baptist notion primary school yàwọ́tà àhóró ẹ̀sìn ẹlẹ̀ community grammar school la primary school aláhùsá ẹ̀sìn ẹlẹ̀ náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi káwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ọ̀hún lọ ó ṣẹlẹ̀ ní ọjọ́ 5

0: gómìnà Mákindé ó kéde pé òun náà nífẹ̀ẹ́ òun fẹ́ díje dupò ààrẹ nígbà ó pa tó ṣe PDP APM Allied tó ṣe pé àfimọ̀ sọ̀kan ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ ibẹ̀ ló ti kéde pé èmi náà fẹ́ ṣe ààrẹ mo nífẹ̀ẹ́ tó lọ kéde ní màpó ìyẹn màpó ọ̀lú ńlẹ̀ ìbàdàn on the 14th ìyẹn ọjọ́ kẹrìnlá inú oṣù karùn-ún òun ló ṣe kéde ọjọ́ karùndínlógún inú oṣù karùn-ún nìṣẹ̀ kò sáà pẹ́ sígbà náà ti ìṣẹ̀lẹ̀ ẹjọ́ kejì ọjọ́ karùndínlógún náà nù ó ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ bàbá wọn ni àwọn èèyàn wá ń pé ṣé ẹ wọ fẹ́ẹ́ ni ẹ pé báwọn èèyàn ti fi léde nu o lójú òpó ayélujára wọn pé ṣé ẹ wọ fẹ́ẹ́ ni ẹ pé in tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan tí ò fẹ́ kí gómìnà Mákindé ó tẹ̀ ẹ́ wájú nínú ìlépa rẹ̀ ọ̀nà fìkínní yìí wọ́n fẹ́ẹ́ fẹ́ pọ́n lójú ni báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe fi léde lójú òpó ayélujára nu ṣé ẹ wòye rẹ̀ só jọra wọn ni àbí kílẹ̀ yín náà rí sọ̀rọ̀ ọ̀hún.
1: wo ó yọ lọ́run ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tí ro pẹ̀lú ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ. Èmi ò mọ̀ látijọ́ aláyé ti dáyé nìyẹn ti ń sọ nǹkan tó bá wú òun náà ó. Béèrè a ó fi fún ni Bíbélì wí. Nígbà tí èèyàn bá pẹ̀lú ọ̀rọ̀ tí ó jáde lórí fọ́nrán yìí nísìn tí wọ́n ṣe sọ lórí fọ́nrán yẹn ṣé ò fẹ́ jọ bẹ́ẹ̀ báyìí. Ó ṣe wá jẹ́ pé ẹ̀mí èèyàn ni wọ́n fi fẹ́ máa takátì. Èèyàn kí kéde ṣé ló ní kó wá lọ sọ wípé ókè ọyẹ lọ máa kọ àwọn èèyàn nípínlẹ̀ rẹ̀. Inú fi dàbẹ́ ni pé nǹkan yìí wọ́n ó ti fẹ́ mú ọwọ́ kan òṣèlú dání. Ta bá fẹ́ gba àṣẹ lórí àpèrè ta bá fẹ́ sọ pé ẹnìkan ó fẹ́ kúrò lórí àpèrè kan kò túmọ̀ sí pé kéèyàn bàjẹ́ téèyàn bá wá bo ní tọ̀hún jẹ́ ṣé ẹ̀mọ̀ pé àwọn kan náà tún wà tó jẹ́ pé wọ́n wà nínú ìlú tí wọ́n ń wo nǹkan tó ń ṣe nítorí pé béèyàn bá dájọ́ téèyàn bá dájọ́ tí ò bá dáadáa ọlọ́run ọba elédùn àdùmarè àtúmọ̀ tún ẹjọ́ yẹn dá gbogbo àwọn tí wọ́n bá wà nídìí ẹ̀ àfi kán lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ báyìí kán mọ bí ọlọ́run pé tó nǹkan táwọn ṣe yìí ó kù díẹ̀ káàtó fún ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire àti ilẹ̀ yorùbá.
0: Babawa Nation lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kìí ṣe ohun tuntun mọ́ pé ètò ààbò orílẹ̀-èdè yìí kò fẹsẹ̀ múlẹ̀
1: ó ti ro ní. Níbi gbogbo ni.
0: Ìṣẹ̀lẹ̀ kan wáyé ní ọ̀wọ̀ nílé ìjọsìn ní ọ̀wọ̀ níbi tán ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn ọwọ́ sì bá àwọn afurasí márùn-ún nípa pé wọ́n lọ́wọ́ bákan nínú ìṣẹ̀lẹ̀ náà ọ̀rọ̀ wọn sì wà nílé ẹjọ́ tó jẹ́ pé wọ́n gba àwọn ò bá gbẹ́jọ́ báyìí wọ́n ti gbẹ́jọ́ wọ́n tún sùn pé ó dà ẹ̀jẹ̀ eléyìí tá a gbọ́ yìí ó a sùn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ṣẹlẹ̀ ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 ní ilé ìjọsìn St Francis Catholic Church ní ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo àwọn olùjọ́sìn tí wọ́n gbẹ̀mí wọn ọ̀hún wọn ni àwọn márùn-ún tán wá mú gẹ́gẹ́ bí afurasí lórí ìṣẹ̀lẹ̀ náà wọ́n ti kó wọn rí ilé ẹjọ́ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ń bá wọn fà á tí wọ́n sì ń gbé wọn rí pé báyìí àwọn báyìí ni ilé ẹjọ́ sì péjọ àwọn apá aláàbò tó jẹ́ ti àwọn èèyàn ìjọba àti àwọn afurasí ti ọwọ́ bàyí lórí ìṣẹ̀lẹ̀ náà ẹ mọ̀ pàmò náà ó ní agbẹjọ́rò tiwọn tí ó mọ sojú wọn níwájú onídàájọ́ àwọn tìjọba náà wọn ò ní agbẹjọ́rò tiwọn náà tí yìnyín náà mọ gbẹnusọ fún àwọn wọn wá láwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yìí àwọn gan tiẹ̀ tún kó àwọn ẹlẹ́rìí ẹ̀rí mọ jẹ́ mi sọ tó jẹ́ pé ẹlẹ́rìí tí ó pè olúwa mi o òtítọ́ ní sọ ìní parọ́ o tí wọn ò búra ẹtì mọ́mọ́ tí wọ́n ń ṣe ń lé ẹjọ́ ìbáṣe mùsùlùmí ní ìbáṣe kìrìsẹ́nì àbẹ́lẹ́sìn àbáláyé wọn ni àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọn kọ ẹlẹ́rìí mọ́kànlá ọ̀nà kólẹ̀ lórí ẹjọ́ yìí kó tó wá di pé onídàájọ́ emekan wite ó sún ẹjọ́ náà tó sì pé ẹ wo ẹjá sún ẹjọ́ yìí ẹjọ́ ọ̀hún ó ti kọ́kọ́ wáyé ní lákòókò ìgbà tí wọ́n sun ọ̀hún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ó ní wọ́n tún sun pé ẹjá sún ẹjọ́ yìí àkókò tá a bá sun sí àmọ́ kàn sí ẹ̀yìn igun méjèèjì ní

0: àná òde yìí àná ọjọ́ ajé ni ròyìn gbé pé ẹjọ́ tán sún gbà náà lọ́hùn o ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ẹjọ́ tán sún lọ́jọ́ kẹrìndínlógún oṣù karùn-ún o wọ́n pé ọ̀la òde yìí òun ni wọ́n da ẹjọ́ náà lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ látọdún 2022 ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 ọdún 2026 láwa yìí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ dájọ́ àwọn afurasí bó o lè tu àbò wa lórí àwọn tí wọ́n ń jẹ̀sẹ́ bì àwọn tí ń domi àláfíà rú àwọn agbésùnmọ̀mí àwọn ọ̀daràn tí ọwọ́ ń bà bàbá wa nìsàn bó ṣe pé ọmọ tálíkà ló wọnú ọjà bóyá ebi ń pọ ọmọ ògún tó wá náwó mú búrẹ́dì kan tó sáré mu tí ń jà hàn hàn bọ́wọ́ bàbá tó bá dìpọ́n gbèlè ilé ẹjọ́ kọ́ tó wò pé kinní wọn lè kàn wọn ojú ẹsẹ̀ wọn ti pé ẹjọ́ mọ lọ ẹjọ́ lọ lọ ọdún kan ẹjọ́ lọ lọ ọdún méjì àbí ṣé mo parọ́ ni.
1: ṣé orí ó yọ lọ́hùn láti 2022 ẹ rí pé ẹ̀ka ètò ìdájọ́ wa wọn bá wa já fáfá lórí ètò bá ṣe fẹ́ ṣe rí ọ̀tọ̀ ni pé kéèyàn rí àwọn ènìyàn kan pé nǹkan báyìí àwọn torí pé nǹkan tá à ń pè ní ètò ìdájọ́ tí evidence bá ti wà pé wọ́n mú yàn àbí àwọn dss ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n sì rí evidence.
0: Kí ló dé ti ẹlẹ́rìí mọ́kànlá
1: náà tó kó lẹ̀.
0: Kí ló dé
1: ti kíní yìí fi ń fà lẹ̀. Kí lè ẹjẹ́ ká kọ́kọ́ bira wa pé kí ló dé tó fi ń fà lẹ̀. Tí ètò ìdájọ́ tó bá fẹ́ fi ẹsẹ̀ nílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ètò nǹkan ọ̀daràn kò yẹ kó mọ̀ ń fà lẹ̀ kó mọ̀ lọ́ ń lẹ̀. Ó kù nǹkan tó jẹ́ pé àwọn tí wọ́n bá ń sponsor wọn. Tí wọ́n sponsor àwọn agbésùmọ̀mí ó kù nǹkan tó jẹ́ pé tí ṣe mọ̀ pé Yorùbá sọ wọ́n ní tí nǹkan bá ti pẹ́ ńlẹ̀ yóò mọ̀ gbọ́n sí. Ó kù nǹkan tó jẹ́ pé àwọn tí wọ́n sponsor agbésùmọ̀mí.
0: Àwọn ọmọ òde òní tí wọ́n ń dá ṣàgán wọn ó pé ó pẹ́ ńlẹ̀ ní ńdọ́sẹ́.
1: Ní ńdọ́sẹ́ ṣé kò tí máa fẹ́ dọ́sẹ́. Now àwọn nǹkan wọ̀nyí náà sì làwọn tí wọ́n ń ṣèkà yìí tí wọ́n ń gbésùmọ̀mí yìí ń wò wípé báwọn bá kúkú ṣe báwọn bá mọ̀ wọn at the end of the day. Ibi tí wọ́n gbẹ̀jọ́ àwọn sílẹ̀ ni pé ẹ̀ máa lọ lálàáfíà. Tàbí bẹ́ẹ̀ kọ́ ibi ó bá ti ń fà ńlẹ̀ tó ń fà ńlẹ̀ ṣé àwọn páwọn èèyàn kan náà ló ṣàbí àwọn agbésùmọ̀mí. Bójú olówó ni wọ́n ni. Àwọn kan ni wọ́n wà nídìí pé kí wọ́n ṣe nǹkan ṣe kán lọ́pàá yàn. Níbo wọ́n ti ríbọn? No? Ṣé èmi kan mo kàn lè ṣàdédé gbé ìgbọ̀n báyìí?
0: Ẹ sì ní kí èékàn ṣe ìbọn rẹ̀kùrẹ́kù kan.
1: Tí ìṣe ìṣan ìbọn rẹ̀kùrẹ́kù. Èéṣe
0: mo ní àṣẹ̀ṣẹ̀ ń kì.
1: Àwọn tí wọ́n dẹ̀ ń ṣeṣẹ́ yìí náà o, ẹ lọ wò wọ́n láti òkè délẹ̀ bó ni wọ́n ṣe rí. Ọmọ tí ó jẹ́ pé decent tó jáde láti inú ilé tó bá ń lọ pẹ̀lú wọn níta ẹ ó mọ̀ yìí pé ọmọ tó decent lélẹ̀ ṣùgbọ́n tí ẹ bá wá rí àwọn agbésùmọ̀mí gan ẹ rí wípé bí wọ́n ṣe wà ibo wọn ti rí owó tí wọ́n fi rà bọ́n bí wọ́n ṣe wà tani ń kóbọ̀ fún wọn
0: bí wọ́n
1: ṣe wà àwọn wo ni wọ́n ó ṣàníbì kankan tí wọ́n ti ń jókòó tó bá jẹ́ pé ìjọba wa fẹ́ ṣe dáadáa níbì kan ni wọ́n ti làwọn èèyàn wọ̀nyí ó ní taproot ó ní gbòǹgbò. Ó ní gbòǹgbò àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò sí bí tí ò ti ní gbòǹgbò ìbọn burúkú ìbọn tí ò ṣe é kòló ni wọ́n wà lọ́wọ́ tiwọn. Ẹ lọ wò bọ́ tó wà lọ́wọ́ àwọn agbófinró ti wa.
0: Bàbá wọn ni àwọn àti láàwé tó ń láyé àwọn tó ń lojú òpó ayélujára tí wọn ò tó máa ń sọ.
1: Àní wọ́n tó mọ tó mọ wò kan lánàá. Mo wò kan lánàá. Níbi tí nínú
0: gbó ìjọba ò sì lè tọ́ pàṣẹ wọn àwọn kan wà.
1: Wọ́n sì jókòó wọ́n sì tún yára wọn.
0: Bàbá wọn nìṣẹ́
1: wọ́n tún ṣe gbogbo.
0: Lákòókò ògbà kan bí àwọn èèyàn àwọn tí ẹ mọ̀ pé àwa ọmọ ìgbàlódé yìí oríṣiríṣi nǹkan la wọ́n ń gọ sábẹ́ ẹ̀rọ ìbáraẹnu sọ̀rọ̀ wa láti sọ lórí afẹ́fẹ́ sẹ́ẹ̀mọ̀ ẹlòmíì tó bá dọ́gbọ́n gọ sábẹ́ ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ rẹ̀ tó ti tẹ kiní òun pẹ̀rà tó ti sọ ọ̀rọ̀ tí òjò sọ báyìí wọ́n máa ń mọ bọ́n ti máa wọ́n máa ń mọ bọ́n ti máa ń tọpasẹ̀ àwọn ẹni àwọn agbófinró gan le ṣe tí wọ́n ó tọpasẹ̀ rẹ̀ ó ti láwọn tó wà lágbọ̀n yìí tó jẹ́ pé iṣẹ́ táwọn kọ́nù tí wọ́n sì tọpasẹ̀ ibi tí ẹni tó lo ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ tó fi gbé nǹkan òun jáde bí ó wà eni to ra akoko to te ibi to ti te gangan to ti gbe kini ohun jade wo mo be e ti se ti won le lu ogbon ohun lati topase awon atilawi ti won loju opa yin lu jara lati fi panko
1: e ara awon nkan to je pe abosi wa ninu eniyan na ara awon nkan ti a npe ni ipe yoruba bo won ni alabosi nlagbaja eni to mo oro to wa nse to wa logban yi nike tin se bi eni pe won o moro tabi pe to npa iro ti awon eyan si mo pe o npa iro ni alabosi ini lagbaja o tumo si wi pe awon ti won wa ni di oro yi gan won o sese mekunu won sese awon araalu abosi ti wo bawo lo si wa je pe won ni ogbo ti won fi le trace awon eyan won yi abi bi ti won wa lowo lowo ta won si nfe la e wo ki yan fe pa yan ko si tun mo kinu re si tun mo dun ko si fi fan re eta
0: aya ko
1: ibi ta ya ko won de
0: aya
1: ebi ti aya ko wode
0: aya wa mo ko yan ke yan mo gbera yan sojo pa
1: aya ani won to joko si
0: ni mo to
1: won to gbe bon won to jo sawada laarin ara won nibi ti aya ko won de won wa ti won fi wa ngbalẹ kaakiri
0: won se tabata ni o mo me
1: eh ti fi wa npa won eyan to je pe won o ni business kan lojo aye won ju kan pa awon eyan lo
0: to ba je pe won o ni baba ngbejo ni san le se be
1: awon alawon kini kan ni lulu fun romi jo labi omi ti federal government gboro sise le lori
0: awon wo tawon
1: e ka o tele mi je pe awon eyan ni e kokko muse te ba ti rawon baba ngbejo won ti lisi oruko won ti wa lowo
0: yin ani pese on tan lo
1: e ko won dokita wa lodo won tin toju won dokita na odaran ni
0: won le
1: ni bo ni won ti ni bo won ti eh
0: se mo pa won atilawi yi won le fi pa mu elomi boya ngba boya gba won ba nilo iwosan won le di eyan me gbe pe dokita ni wo kan si logbon digbe kan si ma fi pa mu pe ko toju awon ko ti nkan ba ti sele se n to toju awon gbe mi eni o gbijinijin ni o bo ohun na yo se n to ba je yo mo toju won
1: mo yo lo ko si nkan ti won o le danbira mi le so pe no tabi yes fi nkan to so ko si nkan ta won people yo le danbira o le ri be dada only si sai mo ri be ko je pa won kan ti won wa ni ni pi kan lo je pe aya e lo mo ba wa toju won e mo ba won toju won igbe
0: ise le gbo do se le ka mo ko fun yin lo
1: eh ka mo ko fun yin so idi ni to fi da be ni wi pe ibi to ye ki awon ki ijoba apapo lo nibi kunkun dun wahala tin sele ibe ni yo kokko lo na ti an ba ti ri awon ti won se gbogbo nkan won yi mu ti won ko igbon fun won awon eyan won yi na ni plane ti won fi fun won lonje now nibo won ti ri
0: oda e seun baba wa nation lori oro eto abo na lasi wa iroyin gbe bi awon omo ologun orilede Nigeria be won ti dola awon ero meta o le ni ogun 23 eleyi ti awon ajinigbe ti won ti ko won nibe ise kan ta awon omo ologun lo se lojo aje lona okopoko na bunu ni kaba ijoba abile bunu ni ipinle Kogi ni sele na ti sele won ni awon omo ologun won gba ipe pajawire lori awon afurasi agbebon to ti dina ti won si n da awon ero duro tan fe ko opolopo ero to rinrin ajo won fe ko won lo won lawon omo ologun mo ti gbo pe yi papa apana gbera na se koja lo sibe ngba won debe won ati lawe ti ku nibe won lawon omo ologun na ba topase won bi won ti topase won baye ti oro di bo lo ya me laarin awon agbe ajinigbe ohun to je pe won pada ko awon eniyan ti won ko lo won fi won le won si se kini o won ba ese won soro won fese fe awon omo ologun won si do la awon ero meta o le ni ogun koda lara awon oko won gan won ton ko le nigbati oro di bo lo ya me ti won fi ete se kini o won bese won soro awon omo ologun won do la awon eyan meta le logun
1: se ri mo gbe fun awon omo ologun Nigeria ki se pa awon omo ologun Nigeria je ole la o akitiyan se ri se ti an ti se ti an se ise idole mi bo se lewu to be na lo si je pe o ye ki awon omo Nigeria ka ma se kini ka ma gbe fun won won gbiyanju nitori wi pe sori ijoba ibile kaba ti won so yi mo ti so na ni ori eto nbi na ri pe inu gbo kan wa ni ile kaba ti moto ti wa lo taku be ngba na won o le gbagbe oro ti mo nso yi je 2010 ni ko ni nkan yo ti gbile to ba ngba na wo o yo lohun ti an ba gbe yan lo nbe ko si eni kankan to le gba yan to le mo bi ti yan wa tori pe kini inu gbo ki giran ni won da oda si o o jina pupo die si kaba nitori wipe ka to tun so pa tun wo o cover mo yo kilometer ko to de pe ya wonu lu kaba lo sugbon nu gbo ni ko si network kankan to cut across nibe to je pe le fi pe pe hello ibi bayi lawon lawa so ibi ti won lo yen o fe da be ni pe ona ibe gan ni awon isele won yi tin sele ati kaakiri ilu kaba so mo gbe fun awon omo ologun wa to ba je pe won to wa nri nkan ijagun ju bi won a se so to ba pa ba se pariwo yi ni ah mo mo pe won o sise ju bi won se tun sise ilo adupe lowo won won se
0: e se un baba wa nation eh ko to de pa ko lori oro eto abo e din sare mele kin jomo papapa gomina tele ri nipinle kwara rabi kwakwanso eh ni ipinle kwara o ti bo ta gbangba lori bo tin yora re pe ah emi o mo si ntin jaranrin tin kaakere pe mo lowo ni wipe mo fe se akojo pa awon ero lati se fe onu o abi o se fe onu eh gomina ipinle kwara tele ri rabi kwakwanso
1: iro saraki abi
0: baba wa nation gomina tele ri nipinle kwara rabi kwakwanso
1: kano ni rabi
0: second dakun mo binu boye dai pe asise wa nu e ni o sa ibode o yora re ninu eto fe ona lodi si eto abo to me lorilede ologun ogun ogbiyanju ati se fe ona kankan ologun o se fe ona kankan o ni gbogbo tin ka kire oju opo xc e lo ti fi lede o ni gbogbo tin jaranran tin ka kire ohun o ni ke si latowo ohun o o ni in to won o so ni pe e mo ja se nkankan ti o di alaafia ati ase ti o de laamu abi ti o da eto aburu tabi ti o se ipalara fun dukia ati emi o oni ijoba warawa la le fi soro nipa kini o nipa eto odibo ti onikaluko wa ta ma te ta te pinra ta ma te kan wa pin oni nta le fi soro nu oni ewo I oro eto aburu o to je nkan ko lo menu o oni sugbon ife onu ko lo kan rabi ko akwanso lo foro dede be baba wa nation
1: e se ri eto ife onu o ofe da pe ni pe language ede ti ijoba gboju ni ohun yora ti e ni o bi pe ki se pe boya ohun support awon ti won se ife onu o ohun yora ti e gedengbe ni tori wi pe ti o ba tete pariwo sita be se mo pe oludije lo na gege bi nkan ta ti gbo Peter Obi oni ni won mu ni NDC gege bi oludije fun are asin gbo ni finifintin yo jo be ko jo be pe rabi kwakwaso lo ma je igba keji e ta ba wa ri be e o ri pe ko si nkan ti awon oloselu o le lo mo awon to ba jo opponent won ara awon nkan to nda ilu iru niyan ara awon nkan to ba ilu je niyan ko si freedom of movement fe en to ba ti je opposition be si ni ko fe si ilu ti o si opposition bi ile America ti wa to je pe eto sojoba won la nlo lori lede Nigeria ta ba wo dada opposition ti o ba wa nbe awon tan ba je opposition awon oloselu ti won wa nbe tan je bi agbe alatako to wa nbe o le je pe leni ni isin e ri pe Republican lo wa ori apere ni America tele te ba wo lateyin wa bi Democrat ba se joba loni Republican won ta ko won ti o ba si tun jojo igba mi Republican o bo be Democrat yo joko bi alatako se ri pe Democrat ni ijoba to ko nbe ki Donald Trump ko to di are orilede Nigeria orilede America Donald Trump ta de nso yi nisin e o ri wi pe Republican ni so awon eyan ni be won se agbeyewo bo ni won se koju osun won si agbeyewo yen lo mu won do ri apere ko si nkan kan to buruju ninu yi pe enikan fe dije ṣùgbọ́n ká máa kẹ́ nǹkan tẹ́niyẹn ò bá ṣe ká máa kẹ́ mọ lọ́wọ́ ó fẹ́ dàbẹ̀ ni pé kò fẹ́ mú làákàì tó yanrantí dání ká mọ ẹni téèyàn bá ṣe ni kẹ́ ẹ já sọ ẹni téèyàn ò bá ṣe ẹ rí i pé téèyàn bá ṣe nǹkan tẹ́ ẹ sì ṣe wádìí ẹ̀tẹ́ rí pé ó ṣe nǹkan yìí tòótọ́ ilé lè sọ̀rọ̀ lé lórí but ẹni téèyàn ò bá ṣe tẹ́ ẹ bá kẹ́ mọ lọ́rùn sóńtọ̀ ò ní sọ̀rọ̀ ni mọ́rọ̀ sí jẹ́ gan nìyẹn.
0: ọ̀dà ẹ ṣeun lórí ọ̀rọ̀ ètò òṣèlú náà la ṣe wà nípínlẹ̀ kwara nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní ètò bọ́ abẹ́nú wọn níbẹ̀ wọ́n pèsè olùdíje dupò gómìnà méjì igun méjì òun ni wọ́n yà sí igun tanimuturake ó pèsè ladi hasan gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà nínú ètò bọ́ abẹ́nú tán ṣe igun kejì àwọn pèsè kale kawo ti igun burake igun bukola saraki ẹyọ òun ló pèsè kawo ọhún igun tanimuturake wọn pèsè ladi hasan gẹ́gẹ́ bí ẹni tí ó díje dupò gómìnà kẹ ẹ mọ sì gbà pé bẹẹyàn bá ti tó àkókò òbò bẹẹyàn ó dìbò bẹẹyàn bá fi lè bóyá bò gómìnà lèèyàn fẹ́ dì ní o bẹẹyàn bá fẹ́ tẹ̀ ẹ́ sí inú àsíá ẹgbẹ́ kan báyìí olùdíje kan dondo lè ó wà torí àsíá ẹgbẹ́ kan péré ni ó wà ń bẹ̀ pé bóyá ẹgbẹ́ òṣèlú oní àmọ̀là nìwọ ni o àmì àmọ̀là rẹ wọn ò ti gbé sínú ìwé ìbò téèyàn máa ń tẹ̀ ká síhun ìwọ ló wàá mọ̀ pé ẹgbẹ́ òṣèlú alámúlà mo fẹ́ tẹ̀ fún o àbí ẹgbẹ́ òṣèlú onípẹ̀gìrì tàbí tó léwédùn ní tẹ̀tẹ̀mí fún ọ̀kan ṣoṣo ni ó tẹ̀ kìí ṣe pé wọ́n wá gbé ẹgbẹ́ òṣèlú alámúlà bẹ́ẹ̀ wọ́n wá kọrúkọ ẹnì kínní wọ́n tún wá kọ ẹgbẹ́ òṣèlú alámúlà lẹ́ẹ̀kejì wọ́n kọ́kọ́ ẹnì kejì wọ́n ṣe bẹ́ẹ̀ ìkan péré ni wọ́n mú tí wọ́n tẹ̀ fún babawa nation èèyàn méjì fúnpọ̀ gómìnà ẹ mọ́ sì gbàgbé pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú pdp bó ti ṣẹlẹ̀ ní kwara ó wà nìbàdàn náà àbí bẹ́ẹ̀ kọ́ níbi tí wọ́n pé ẹni báyìí ló jáwé olúborí o àwọn míì pé àwọn náà ṣe kí ni o àwọn gba sàtífíkẹ́ẹ̀tì ń lọ nínú àwọn ẹgbẹ́ òṣèlú yòókù náà ìbàdàn náà igun pdp wọ́n pín sí méjì igun wike wà igun mákindé òun náà wà ní ìlú ìbàdàn náà babawa nation ẹgbẹ́ òṣèlú alábùradà kìí ti ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú alábùradà nìkan àtàwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan míì ó di ẹ̀ tí wọ́n wá ń pín tó ní kálukú wá ń dá nǹkan rẹ̀ gbé tí kálukú ń dàgbéléèbú rẹ̀ gbé nígbàtí àwọn ẹgbẹ́ òṣèlú ò bá fìmọ̀ sọ̀kan tí mọ̀ wọn ò jọ bó o ni wọ́n ti fẹ́ ṣe láti díje dupò àti pé àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lóde tí àwọn tó ti ẹ̀ ń jáde pé èmi náà fẹ́ dupò báyìí mo fẹ́ ṣe ààrẹ mo fẹ́ ṣe gómìnà ẹnìkan pé ẹ̀ẹ̀kan péré ní lọ fún sáà kan péré ní ṣe ẹnìkan pé ẹ̀mí bá ti ẹ̀ wọlé gbogbo tó yẹ kí n ṣe ní ìmójútó lórí ètò ààbò ẹnìkan pé lẹ́yìn tí n bá ti wọlé eléyìí tí ẹ̀ ní lọ mọ́ abáwọ̀ nation àwọn tó ti wà nínú ètò yìí ètò ìjọba àwarawo orílẹ̀-èdè yìí wá dàbí òbìrípo tó jẹ́ pé àwọn tó ti wà ń bẹ̀ náà ní yíkàn ní yíkàn ní yíkàn kò tiẹ̀ fẹ́ sí èèyàn tuntun kan mọ́ tí ń jáde pé ẹ já wẹlé náà wo àwọn tó ti wà nínú ètò ọ̀hún náà ni kíní ọ̀hún yí ní yí àwọn náà tún jáde padà kí ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe kí ló ń jẹ kán gbé nígbésẹ̀ kí lọ́nà àbáyọ lórí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí.
1: Sórí ọ̀nà àbáyọ àwọn inec ló wà torí tí inec ò bá ti ṣàbòsí tó ń fẹ́ ṣe ọ̀rọ̀ kan ṣe ní gàṣíkíá pé ká sọ ní òótọ́ ọ̀rọ̀ ká tẹ́lẹ̀ fẹ́ ṣe iṣẹ́ tó jẹ́ pé ó fojú hàn ẹ rí i pé igun tùràkì igun yẹn ti fẹsẹ̀ rinlẹ̀ ju igun wike lọ níbi tí sàràkí bì lọ́hùn sí ṣe rí igun tùràkì àwọn yẹn ni bí o ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́dọ̀ mọ̀ ṣe ìṣàkóso tó yẹ kókó tó gbọ́dọ̀ mọ̀ yàn yàn igun wike wọ́n ìdúró wọn ò fẹsẹ̀ nílẹ̀ dàbí alára nínú pdp so èyí tó fi hàn wípé ní kwara state tí ẹ̀ka inec tí wọ́n bá fẹ́ ṣe dáadáa adájọ́ ti wulẹ̀ ilé-ẹjọ́ ti wulẹ̀ ìyẹn ilé-ẹjọ́ àgbà supreme court ó ti wulẹ̀ dá wípé igun tùràkì o igun àwọn bot òun ló fẹsẹ̀ nílẹ̀ lẹ́yìn tí àwọn bot náà tí wọ́n sì yan igun tùràkì
0: Àwọn
1: àgbẹ̀ mọ́mọ́jì ó bàjẹ́. Àwọn àgbẹ̀ mọ́mọ́jì ó bàjẹ́ yẹn. Àwọn yẹn ni wọ́n yẹ igun tùràkì. So àwọn tí igun tùràkì bá fọwọ́ ẹ̀ sókè. Ilo wa authentic ta ba wa wulẹ afi bi gbati ba wesi
0: ladi azan la won fa le o
1: ladi azan yen ni ta ba wo daada ta ba wo fin ti se bi pe boya won to lo owo agbara latoke so ti ye ni isin ile ejo ti gbe ejo kale o si ti fi di e mule so teyan ba wa jade lati ogun wike order wike gan na fun rara re wo River State now ko lu awon omo re ninu egbe PDP afi o enikan to kan lo bi arumo je pe ko wa se are are ti o pada step down ni e ri pe PC lo lo awon mo re si iru on tensele loyo state na ni e ri pe figudigun na ni
0: e soro kan ni isin e la are o pada step down are to fe fa le ki lo de
1: bo se ko step down ko se ko step down are arumo je ni wike o fa le se bi wike ti fe nu are so bi pe are tinubu lo won tele gbogbo awon gomina re Linda to fa sile se bi awa na mo yi pe igun wike ni ninu egbe APC lo de ni ko ti lo gba po ti ibo sele o nsotun o nsoti ni so idi ni to fi dabi eni pe igun re eri ko sele lo yo state na lana abijeta ni ambassador Taofik Arapaja ni won lawon kan so pe eni yi o on lo koju osun lati dije gomina ni ipinle Oyo londa PDP asiti koko gbo tele pe ni gun wike o Bolaran asim Bolarumi asim Bolarumi o ni won yan gege be nti o lu ti o dije gomina ni abe PDP e wa wo ti rubo be o sele na la kodo tori yomi ati gudugudu na o lo lowo lo bayi
0: gudugudu ni ngba won di bo abenu gudugudu
1: ni
0: ni won counter fi
1: no kaka sa fi
0: lo
1: lewaju ki APC na to
0: si o se skoda o ti gba e mo pe certificate meji na mo fun won mo nkoko fun won nikan won to won pada fun won lekeji to je certificate of return won ti fun gudugudu
1: won ti fun be na lati tun wa ngbo yi pe ori yomi ni won yan iyen ori yomi amsat lapa abi kan sugar to ma wa to wa authentic ni waju awon inec lo wa pe eni yi ni oludije so ibi ti a tin si lori lede nigeria nu abala pe a o ni gba fun ra wa to ba ye pe a ma njoko a ma ronu pe e je wo eleyi lo je e ko ti soju mu imu bi igba ti owo to ye ko fi sanu fa won omo la keji ki lo de to tun fa mo lo waste e fun oro election mo ti mo ba ti meni kan bi igba to n tan ra re je ni mo ba ti e tun wa n pariwo pe wo lo fe se ti won ba dibo to ba je pe niyan lo wa authentic ti won ba dibo tan gbogbo obo re ni won ko fe niyan ada bo se je gangele niyan so a igba fun ra wa ni ose oselu o n ko ba irin ajo oselu lori lede nigeria
0: e se lori oro te ti e fi keyin e te so pa igba je yeje sare mele kin jo mo ka to ro joja kato shoju opo ile babache o fe eso kan eso magumago lo fi kan pe ninu eto odibo abenu to waye ninu egbe oselu ADC o na se magumago o ni tori magumago ta se on lo je katiku jawe oluburi gege bi oludije ti o dije dupo are labi ase egbe oselu ADC o soro lori nkan n pe ko jo ri be won ti magumago wa nbe ni o bo ti wa jade soro ohun ene atiku na lo fi oro lede lori bo ti se kodanu esun na pe a ko ri be baba chela wale o leri eri wo lo ni to fese mu le o ya meri re bode bo ba je pe lo to ne ti o pe baba che mu eri wa eri re to ba fese mu le lori n to so tori eto odibo o lo bo ti yo lo gbogbo wa la si ri sugbon nigo wa pe kini ohun o lo bo ti yo lo o ya eri to ba ni eri mo je mi so re to fi le proof re e pe ko lo o bo ti yo lo mu wa o baba che yi lo ti lori oro yi na lojo aje o eyin baba che lo wal o fe gbo oselu ADC sile lori abajade ibo abenu won fun ipo are to pe kokko wa ninu re igun atiku wa pe lawali pe si eri mo je mi so lori e baba wa nation oni kankan magomago wa nu eto ibo abenu to se tan fi matiku bi oludije fun ipo are
1: se ri ara ti pe won fe gba fun ra won na ni e o ti ri pe fe kan tele emi ninu iro kan temi mo ti mo pe atiku ni won fe mu gege bi oludije ta ba nso nipa pe eyan qualify lati so pe ko ndije atiku je kan ninu awon to qualify now baba che lawa to ba ta oduro ni duro wi pe boya o ngangan o tabelo mi ni o to ti nife si wi pe ko je oludije ni ebe ADC teni yo wa pada ti won pada wa meniyen awon ti won ba ja lati leyin awon ni won mo nda wa lati de won mo so pe eto odibo mango mango ni o si le je pe eto odibo to yaranti ni na fi mo so idi ni to fi da be ni pe mo so I pe ai mo gba funra eni ninu si oselu akoba lo nse fun wa lori lede Nigeria
0: oda e seun baba wa nation to eyin ara le e seun te wa nbe nitori itiwa e ja sare doke oja lo ka lo se kede ati ko lowo oja anbo na ati lo e ko kale e seun te wa nbe nitori iwa
2: dan dala jubu ilu aduma
3: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
4: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
3: Same excuse yesterday. It is unacceptable, please.
4: You better switch to One Data Internet Service.
3: One Data?
4: Yes,
3: One Data.
4: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
6: Tẹ ba fẹ poluwo ọjà yin lori radio tẹ fẹ ma ta warawara bọ mẹta se nta West Radio ni kẹ ma bọ o afeti wa gbe ti yin laruge owo owo gajara lo come for your jingle and advertisement at West Radio 89.3 FM gugu legelege ati lajọ lajọ ile ise nla nla ati kekeke eyin ile ijọsin patapata e ma bọ e wa gbe wo e je wo e jọ wo e to wo jọ Ogani Master, kile tun duro se na, e ma se tabi sugbon o, e ma gbo wa sile ise wa, dandala wa lege titi, ile funfun pelu awo bulu, West Broadcasting House, ni Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria, elo 07066165053, tabi 08035093394, West Radio, 89.3 FM Olorun gbọ gbogbo te fe oju kan lo wa.
7: Every action shapes our future. Agriculture is everyone's business. Farmers, traders, consumers, and policymakers. Your choices matter. Remember that every action counts towards a thriving future. Join Daniel Ogunshola on Oro Agbe, The Wealth of Agriculture, every Tuesday by 1 p.m. on World Radio 89.3 FM. Oro Agbe, every action matters.
8: Efile, Emayikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongon Lewa.

0: eka abo pada latojo oja lohun agbeyewo royin agomagbe sin ti owo waju awon eyan wa tin pe wole oda e de mo pe yi elo e ti wole e ku ojumo o eka ro sa oruko yin ati bi te tin pe wa
1: ni ti yin o
0: ami o
1: baba won ni se mo ki o
2: e se ba
1: ati omo do
0: eka ro sa aku osu tutun osu
1: ayi o ti o de lati ami ijo ni ti gbogbo
0: ami o
1: I should go along and do that with your partner.
3: There is our town, so you see your thing if you see a way. Wara la la la la. Say, what if I am? The Kaya, then it will be like Kaya in Babania, who you come out by the way. Silly me, I was a man, so I pay orchestrate. You pay, say, you mark in the low orchestrate in Katuan. They say, you mark in the low and Shokoto. On low one is Afara. On low one, Teddy. Olo wa ni Katsina. Edwin se loye ni jo general ni Katsina ni je ana ala na yin. Se ayo se na abi se se yi lo wa nbe. E de mo pe igun ti awon tura ki ni ti ni ke oni authentic leader ni PDP. Eni ke ni to ba para mo wi ke inu bulo lo sise fun ko si nkan kan meji to wa nbe. Sugbon mo gba po pe bi Olorun tin be te ni nbe laye. Olorun o mu wa bori gbogbo won. E se.
0: Oda, e seun pupo 0916893 1000 ati 0915333 4893. Elo e ku ojumo eti wole oruko yin ati bi te.
1: E ku ojumo.
0: E ku ojumo sa. A ku osu.
1: Oye Olorun.
0: E sa.
1: E ku eto.
0: Olorun lo nse to e o.
1: Ambassador.
2: Chief Bola.
1: Je opa.
2: A ma dupe lowo Olorun.
1: Ekwasun lataro.
2: Yeah, thank you.
1: Mo fe so ron kan wa to ba ya wa ni tawo mo kekeke ma abi awon iwe kan ma joshi. Oselu awon pin practice na yi mi. Oselu wo non practice ti e pe e wo like that area. Ni no party kan awon yan gba eyan meji gba kini fun governor. Ni iru oselu bayi ri. Nisiyi oselu no la awon kode ma emulate future. Awon no tun ma dafas awon no tun ma deposit won na. To tun ma ma nagbara si. If you don't bono mpa Nigeria gangalona
0: ada eshe o Mr. Gbolahan 0915333 4893 ati 0916893 1000 tofimo 0911333 8 93 elu eko ojumo eti wole o eko ojumo sa oruko
4: sawa ni jamotun yo
2: ya eka ro sa o yes, sir. She goes,
4: sir.
0: I don't know. Eseun 0916893 1000 0916893 1000 loju opo Facebook wa nibe le ti lo mo wo wa ba tin se ketekete nule agbare bi at ambassador Wells Radio 893 FM fan page. Àwọn olólùfẹ́ wa ẹ wọ́n ti tó yẹ pé lójú òpó Facebook la wọ́n ti mọ́ ń kàn sí a. Wọ́n ti ń fọ àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ wọ́n ti ń bá wa nífẹ̀ẹ́ sí a ti ń rí yín bẹ̀rùn. Ẹ ṣeun púpọ̀ yín tẹ̀ sí ń pè náà ti ń rí bí kíní ọ̀hún ti ń sè tí wọ́n.
5: Hello.
0: Ẹ ti wọlé
5: akójúmọ́. Mo kí ẹran láyé wa o. Sùlàìmán Ṣẹ́rí ò ń pè láti ọ̀nà ara. Ó ń ṣe mí láàánú pé ọ̀rọ̀ tí òyà máa fi ṣòṣèlú. Àwọn fi olóṣèlú fi ṣòṣèlú. Pàápàá ọ̀rọ̀ ti Fáyọsí sọ. Ìbéèrè mi ni pé ẹ káwọn DSS kan pé wọ́n ni pé ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ rí wù lẹ́rí. Sá pé ètò bí wọ́n ti jiyàn gbé Lẹ́kìtì àti Ondo níjó ni ṣé gómìnà máa ti lọ́mọ̀ sí. Àgbẹ̀jọ́ mẹ́ta ìwọ́n ti ń jiyàn gbé. Sá pé wọ́n ti ẹ̀ mọ̀ sí ni ṣó rọrùn pé kán lọ jiyàn gbé tí wọ́n ti lọ jiyàn gbé. Ní sùkúl yẹn wọ́n pa olùkọ́ tó fẹ́ẹ́ dojú ìdò sá lọ. Wọ́n pa ẹni tó ń gbọ́kànlá kọjá. Wọ́n tún wá jiyàn gbé tán. Wọ́n tún wá bẹ́ tíṣà kan lórí. Ṣókò ẹ káwọn fi ṣèlú bóyá ọ̀rọ̀ tí ẹ̀kọ́ bá túnjọ́ sánsan pa Fáyọsí ajẹ́ pé wọ́n parọ́ òótọ́ nù. Sùmọ̀ àtàn ra àwọn olóṣèlú agbègbè nǹkan pátá ẹgbẹ́ káwọn ṣòṣèlú pápò ètò ààbò yìí. Lápé èèyàn wọn kán ara wọn tí wọ́n bá jí gbé mọ̀ pé Fáyọsí wọn ní sọ bẹ́ẹ̀ òye tèmi rán ẹkú ètò.
0: Ó dá ẹ ṣeun. Torí ń gbà mo tiẹ̀ wojú òpó Facebook yìí náà ọ̀rọ̀ tán sọ yìí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ rẹ̀ sọ́wọ́ ìyún Sùlàìmán Ṣẹ̀ríìfù. Ò náà nẹ wọ́n tún sọ yìí wọ́n ṣàparí ẹ̀ pẹ̀lú ẹ nìkan. Òun ló mọ̀ Adéwùmí Kazeem Adékàsì àwọn náà ti kí wa náà kolo wọ́n ní ẹkú ojúmọ́ ẹkú ròyìn. Wọ́n ní ààbọ̀ Ọlọ́run yóò kúkú dájú lórí gbogbo wa láti ní garaajì. Ẹ ṣeun o. Ẹ ṣeun fún gbogbo ìgbà gbogbo ẹ ti máa ń kàn sí àtẹ kí wa pẹ̀lú àdúrà yín. Ẹ ló ẹ ti wọlé ẹkú ojúmọ́ o.
6: Oyè Ọlọ́run.
0: Ẹkú ojúmọ́ sà.
6: Ẹkú ojúmọ́ o.
0: Ẹkú oṣù tuntun.
6: Bàbá One Nation.
2: Bàbá mi Bọ́lárìn wá.
6: Ó ti gbogbo wa lára.
2: Àmì àmì àmì àmì sà.
6: Àbọ̀ ọlọ́ tó dájú kó jẹ́ ti gbogbo wa.
2: Àmì àmì àmì.
6: Lẹ́ẹ̀kan sí Ọlọ́run bàbá náà abẹ nínú.
2: Àmì.
6: Àwọn ọmọ ìyá ni bàbá ni tí ń bẹ nínú ìgbèkùn ẹ abàmì tí wọ́n sí.
2: Àmì
0: ooo àmì
2: ooo àmì àmì àmì.
6: Tó kápẹ̀ kẹ́gbẹ́ ilé tí ẹ ti lé sórí Lábédé bẹ lórí àfẹ ti mú kàn bẹ́ẹ̀. Ó dàbẹ̀ ni pé gómìnà tó ṣe àkóso nípínlẹ̀ Èkìtì ń gbà kan rí náà ń pè ní Ayọ̀dẹ̀lẹ̀ Fáyọ̀ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
6: Ṣébi gómìnà tó ṣe adìẹ tí ò kì í yàgbẹ́ ni gómìnà yẹn àbí wọ́n ti ti yí padà ní. Ọ̀rọ̀ wọn ò yẹ mí lẹ́nu ní gbọ́dọ̀ tèmi. Ọ̀rọ̀ wọn kò yà mí lẹ́nu. Gómìnà tó ṣe adìẹ tó dẹ́ká bá àṣ Ṣé wọ́n béèrè lọ rẹ̀ pé ṣé gómìnà àwọn adìẹ tí kì í yàgbẹ́ ìdáhùn kí ló fún ọ? Kò sí ìdáhùn. Ṣé bá ti ń gbọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn irú àwọn ìyàbá wọ̀nyí láàrin àwùjọ wa? Àdé tó gbọ́ pé wo bí ẹ̀rọ agbọ́rọ̀ kẹsìrà máa wù wọ́n ìran. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ nípa rẹ̀. Mo ṣẹ́nu ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ ṣe

0: ẹjẹ́ mú pè yìí ẹ ló ẹ ti wọlé ẹkọ ojúmọ́rúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ káàárọ̀
0: sá.
1: Fẹ́mi láti Àkàlà Express.
0: Ẹ ṣeun.
1: Ìpín bàbá tó wà mẹ́rin.
2: Ẹ ṣe gan sá.
1: Ẹ wò ẹ má máa gbé ìròyìn Fáyọsé mọ́. Ìgbà tí wọ́n ní wọ́n kán ṣòfin pé ká ṣòfin bí ẹni bá ti kówó Nàìjíríà ní ká máa pàdé Ṣáínà sálúkọ pàtàkì. Sọ́wọ́ rẹ̀ mú àti Sámi ni ẹni mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ̀rọ ìwé tí Yorùbá ta yé mú. Ní tí mo fẹ́ wá sọ ni pé kéjọba la wà ní ẹ̀yìn ẹ̀dá mi lóhùn. Àwọn báńkì bí amúníṣàdáni àwọn tí security gbà àbí àwọn àmọ̀tẹ́kùn kankan báyìí ẹ̀ gbà fún wọn láti gbé sọ̀tọ́rẹ́ wẹ̀pọ̀. Àwọn báńkì tí àwọn àmì bá tún mú ẹ̀lẹ́ ń dárí jì wọ́n. Àwọn kan ló ń di problem. Èmi sọ pé a fi ń gbàdúrà olúwa fa ìjọba ìyá ìdó wọn ti tẹnu mọ tó ló ti sún wa ẹwọn tó ń ṣẹlẹ àní ìmọ kí ni ìjọba wà fún ìlẹ̀kùn gáàsì kan jù mo lè sọ tó bá yá fúnra wa lámàdá iṣẹ́ nìkan tó lọ́run lóòó fẹ́ràn ó ti sọ́ bá gbàdúrà ọlọ́run máa ń sọ ìgbésẹ̀ fúnra wọn náà máa ń dìde sí àwọn ọ̀tá wọn tó bá yẹ gbogbo àwọn máa ti tó jáde àmọ̀ pé wọn kò yẹ ká wà bẹ́ẹ̀ ẹ wò lẹ́ àwọn èèyàn ló sún kékeré ní ìfihàn rí gáàsì wọn ní gáàsì 2005 per kilo ṣé ìjọba nílé tam producer nàìjíríà àwọn tí ò ní gáàsì jẹ wọn ra gáàsì ní ìkómílẹ̀ 400 naira ní kọ́ńtì wọn níbẹ̀ tí wọn àmì fẹ́ pé wọ́n lọ wọ́n import ẹ̀wà sí orílẹ̀-èdè wọn ni àbẹ̀ láàrin ìjọba ṣé ìjọba nílé nǹkan múra.
0: ọ̀rọ̀ tó ń sọ òun lágbára pọ̀ wọ́n ní pẹ̀lú bí nǹkan ti le tó yẹ àdúrà táwọn ń gbà èmi wá rò pàdúrà tó yẹ á máa gbà ò ní pé kí Olódùmarè bá wa tún orílẹ̀-èdè ṣe kó tún ṣe kí gbogbo ẹ̀ dáa kí ara mọ́ nílù àdúrà tó yẹ á máa gbà ní kìí ṣe pé Olódùmarè ó gbójú àánú kó fi wò wá kó ràn wá lọ́wọ́ kí nǹkan bọ́ sí dáadáa kálàáfíà jọba ò ní á máa gbà kìí ṣe pé lókàn ẹ mọ̀ já ṣe pé ẹ ló ẹ ti wọlé ẹ kó ojúmọ́.
3: Kò possible satani gan lérò lẹ́yìn ọ̀ satani lérò kò sí bẹ́ẹ̀ kí ẹ ṣe wá ẹ sọ̀rọ̀ fún àwọn èrò satani náà tẹ̀lé o so ẹ má jẹ́ kọ́rọ̀ tí ex governor Èkìtì sọ kó jọ yín lójú torí ó sọ fáwọn bàbá wa o wọ́n jù wá lọ so tó bá ń tọ́ sí ṣe ìmákindé ṣe má jẹ́ kó jọ yín lójú. Ó lọ́rọ̀ tó sọ sí OBJ. So kò jẹ́ kó sọ wá lójú. Àpẹẹrẹ pé ìdùná ti jáde wá ló ń fara hàn. Èkejì ọmọ ìyá wọn ọmọ bàbá wọn ó ti ṣàṣírí wọn fún gbogbo Nàìjíríà. Wọ́n ló ọ̀rọ̀ kan sọ wá fẹ́ jọ wá lójú. Àbúrò wọn náà ń pè ń bọ̀dá. Ẹ̀dá náà ń pè Wike. Wike tí ò tó wọn lójú. Kí ni wíkẹ́ náà my boy ojútùú ló jẹ́ pé jẹ́ fún Yorùbá táwọn ọmọ tí wọ́n kó látọjọ́ ẹ̀ ojútùú ló jẹ́ pé jẹ́ kí fún gbogbo ọmọ Yorùbá ṣe bá sọ pé wọ́n ní débí alágbára alóògùn ògùn náà dàbẹ́ ṣé ògùn ẹgbẹ́ àfúù fọ̀rọ̀ fúnra wa àbí bionic power àdúrà ibo ló wà kí ló tà ló látijọ́ ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ ba tọmọ làkejì jẹ ogun tàbí bu àti ìjẹ wà àbí aláfẹ àwọn kan fẹ yọ ọrọ ẹ wọn fún wọn ní permission ni wọn fún wọn ní kinní kan ni irọ ni láyé bàbá lamadé ṣínà àwọn bàbá tí wọn lé àwọn bòròrò tán lé àwọn bòròrò sí wà láyé àwọn bàbá tán lé àwọn bòròrò wọn gbé bàbá yẹn wá sórí program kan ó tọ. Ló ti yín sìn ṣùgbọ́n kì í ṣe pé ló ti yín sìn ẹ̀yin journalist wa náà tó ti ẹ jẹ́ ká sọ fat mo mọ̀ pé NDC látòkè wọ́n ti kúkọ ọrùn yín o ṣùgbọ́n bí bàbá yẹn ṣe tẹ̀lé ẹ̀kan yẹn a ti kọ́ látọ̀run ọ̀run ti gbọ́ láàárọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti fa ó ti fìbúlé mẹ́rẹ̀ ìjọba
0: APC ti fà yín. Ẹ ṣeun mọ̀ já sọ ohun tí kò yẹ àdúà ò ní ẹja mọ gbà fórílẹ̀-èdè yìí abisola olajumoke olóyèdè òun náà ó fi àwọn náà fà tẹ̀jíṣẹ́ sọwọ́ wọ́n sọ̀rọ̀ pé gómìnà ò lágbára púpọ̀ agbára péréte náà ní láti ṣàkóso láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn elétò ààbò ni Nigeria labi ofin won ni pelu gbogbo oro owo kini ibo oro eto abo won ni won o lase pupo lati ra awon nkan ja lagbara fa won iko alaabo abele won ni idire ti pupo nu wa fin ti ma ti file de nu many of us ti pupo nu awon fin sagbawe fun olopa apinle bo ti sonu omo ade adekunle awon na soro lori esun ti fayose fi kan gomina se yi to nti bi o ti ye bi o se leri kankan ta awon na soro lori bo se se fun awon oloselu lati ma fi akobi nkan ti ri lori eto abo ibo ti lagba kan ti ma fi lati ma lo fi soselu yato si nkan to ye kan fi kan foju so kan gaju mo bi won ti fopin si eto abo to me ona na ka lebu fe sun kara won lasan ni won ni awon mo Nigeria ni lo ojutu o won lo tutu la nilo adedamola kun lola won na soro won ni kilo 18 kan se le to baye won ni abu wo lo olopa pinle won lo je ki Nigeria ki wa ni eto abo abele eje mo ko yi e lo e ti wole ko juma e da ko ba mu papa
1: papa mu papa papa ba to me emi gbele ibo ni e lo wo e lo isu lo wa le ibo won o ga won laye afi bi ile yoba e a ni o ti bere lati da NPL a fi yin wa pe national le ni jeba awa lo re ibo awa se ri to de ba abi awon lo wo nu laye ti ka pariwo se bi de e bi te ko ma la lo ko ba wa di ko ma ko ba yi
0: ada eshun
1: come on
0: eshun adedamola okun lola won sa pari e pe ki won ko awon eko alaabo abele ki won si gba won laye lati ma gbe ohun ijagun to to won ni eshun to luwa lase adetola o na soro pe ta le ntan lori eto abo to me Nigeria won ni gege bi gunmi ti wi won ni joba mo awon tin sagbo tin so iranwo tin se awon tin pese awon nkan ti won ti awon atila wi leyin Nigeria won ni ke eleji won ni o je ki won mu won ni ki gbogbo kini yo moda bi ta ma so emi eyan nu ti won fi so selu ewo oro po nu we kobo baba wa nation yawo boya le mu ku e kan si abi ka to ma seri le lo ro to ni o da e ti wole eko ojumo oruko yin ati bi te tin pe wa o
2: e lo e karo
0: eko ojumo wa
4: e karo ma
2: yes ma oruko mi lo wa tan lo la mo pe lati bodija
0: e seun pupo e wo nu awon royin mu le fe ba wa mu
2: ada the federal government ti kokoko bere se number 1 ki won approve state police country centralized security ko ti deyen bere bi comment kan te kale kan se so ki won ba ni gomina ipinle ile ife agbara wa lowo federal government and ki lo ti se pe won le ma ro ohun jo loro gan fa won security agencies wa ewo kan ta won ara bi n gbe wa ba wa e wo ko tawon securities wa awon olopa wa tin won lo ko jora won now and awon local security agencies e na ki won jo ki won je ko lo ma gbe nkan ja oloro so da by time tawon ara bi ba wa ma ri nkan fi koju koju won e se won eko eto
0: e se o gege bi ohun ti toluwa lase adetola fi gbeyin ntan firanse won ni olori kan to je pe yo mo pe ohun setan lati te awon alagbara awon eda ohun lati te won mole won mo le koja se n to ba fe se pe anise mo gburo gbogun ti n ti o mehe yi awon agbesumo me awon onikolo gbomo gbomo won le en to ba jo lori to ye pe imo tare nikan lo mo ti o te awon alagbara ilese mole lati raye se n to be se won ni nikan lo le se kini yi lati yanju ewe ja mu pe me lo se ka tumo lo le 0916 893 1000 0916 893 1000 ile ti wole o ko yin ati bi te tin pe we ko ojumo ma eko ojumo sa
5: Hello. Ti governor Makinde ti ti agun fe di are e lo ku awon mo ni suku to si yori be o ti o ti lowo nu o ti lowo nu ko lo be are o le yo de awon mo ye gege bi governor se wi gogo wa
0: e seun aye o le na ka le bu se nikan pe ni bayi lo wa die abi ki le ni mo so baba wa ni se yin o le na ka le bu se nikan awon ba won tin so yi pe ki won lo be are ti won yonda awon omo are eyan le na ka le bu pe eni bayi olowa ndi e eni le amo ba ni barawo en ti eyan ba ri pe teyan gba mu lorun owo bayi o le yan na ka si pe iwo ni koda be eyan tun gba mu gan ti o se ri oya bo lo ti
3: e ko
0: ojumo
3: asis lo so na te gbeda
0: e seun e dakun ba mu papapa
3: nipa ti allegation ayo ile fire ti yan mo te so ni lori
0: e
3: ri pe pelu gbogbo ba se n pari o pe eto awon eto abo awon tun ni got eh le ti gomi de so pe ah awon joba yi won mo bi ti awon bandit yi wa eh e mo bi ti bandit wa e dele append won lati jo e won se ni awon mo olomo e bin si osebi eh se to ba je family won kon ni won mu se won ni mo gba ti se gba le laarin 24 hours ko da bon se si osebi Nigeria yo kon jo kon ba wa won kan se si gbogbo awon mo ti won mu yi tori awon family won lo mo kan position ta won wa bayi e se e ku eto
0: e se o e se o e se un poco ah oju opo yi si tun se ti mo o hey ah le la anfani ati gba pe kankan mo iseju meji pele la ni ta fi card eto yin le ta fi mo kangara wa ta dide e mo binu ah ni le gba ipe kankan mo e dakan e mo binu abi se a mu papapa ni oda hello oh yeah e sai ba wa mu papapa ka fi ipe yin card e nle papapa e dakan e ko ojumo
1: a ko ojumo o
0: e ko ojumo sir
1: o ku ilu ati gbo ìgbìmọ̀ ọlọ́run ní jẹ́ kó bàjá oyé tí ò ní dàrú orúkọ ní ismaila láti àpàtà
0: gbogbo
1: tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ọba òkú bá ní rẹ́yìn lọ́ba ni tó bá ṣe ń fẹ́ gbogbo àwọn tí wọ́n kó pátápátá olóhun jẹ wọn tètè dá wọn padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa òṣèlú la fi ń sọ̀rọ̀ òṣèlú la fi ń sọ̀rọ̀ irú ẹni tó sọ pé wọ́n lọ máa bẹ Tinubu ọ̀rọ̀ kọ́ leléyìn lórí eléyìí ọlọ́run ó gbà fún wa àdúrà lọ́yẹ kájọ máa ṣe kánú pọ̀ ọlọ́run ó gbà fún ọdún òní tí wa ó
0: ẹ ṣe tẹ ẹ pè tẹ ẹ bá wà dáṣẹ́tò gbogbo yín pátápá ẹ dákun a ní láǹfààní àti múpè kankan mọ ẹ dákun ẹ pè sórí gbàgede ọ̀rọ̀ ẹyìn ẹ bá wà kò kọ́lé wọlé láti sọ nǹkan tó wà lọ́kàn yín lórí gbàgede ọ̀rọ̀ ẹ mọ̀ bínú ẹ ṣeun púpọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ pè wọlé ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti pè wọlé àtẹ̀yìn tẹ́ ẹ wò wá lójú òpó Facebook àtàwọn ojú òpó ọ̀kan ìbánidọ́rẹ̀ẹ́ yòókù tẹ́ ẹ̀ ń bá wa bu wọ́ọ̀lù tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ ṣeun o ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ etí tẹ́ ẹ fi ń wò wá bẹ́ẹ̀ kò ní di pápá wọ́n ní ṣe bá ń dágbére pápá àpàkà mọ̀ sẹ́rí ilé.
4: So oníyanṣan ọlọ́bẹ̀ ṣeun àwa náà kọ́ àìbínú ẹ ṣe pẹ̀lú ìfẹ́ tí ẹni sí wa. Orúkọ tèmi ni ambassador Wale Egbewumi ẹ jẹ́ kájọ pàdé ń gbàgede ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà gbogbo bá ṣe tó fẹ́ dá sí ẹ pàdé mi mi ò tí.
0: Ẹ ṣeun ambassador ojú òpó yìí sì ń ṣètì mọ ọ̀rọ̀ Nàìjíríà náà ni gbogbo ó dà ẹ wò ó ó kọ tèmi ò yí padà ó yé ọlọ́run adégòkè ló kọ tèmi jẹ́rí àtayọ̀ báyìí ńlá fi pàdé ẹ ṣeun o. Ó di ìgbà ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM lẹ gbọ́sẹ̀ ìgbọ́tàn yìí lẹ ti gbọ́ ètò ìròyìn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ kó kalẹ̀.

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kàndá gbọ́mọdé a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: Owó la mọ̀ a ò fi tiwa ṣe. Àìfọtẹ̀sílẹ̀ ni ò jáyé ogún. Ṣé bójú là ń wò? A owó ti ṣe ṣe ọ̀rẹ́. Òun lẹni ẹ̀tẹ́ ṣe ń dèrè àjíbọ. Mo ṣe bówó la mọ̀ a ò fi tiwa ṣe. Àìpọ̀tẹ̀mọ́lẹ̀ ni ò jáyé orójú. Ṣé bójú là ń wò? A ò

0: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yẹ́ àlà pérégede. Ọ̀yẹ́ ire, owó, ọmọ àláfíà tó ń ta ìkú, tí ṣe bálẹ̀ tọrọ̀. Òun náà ni kótúlà kò wá láàárọ̀ tòní. Sojúmọ́ tó mọ́ wa lónìí lojúmọ́ àmújẹ po ojúmọ́ tó mọ́ wa lónìí lojúmọ́ àmújẹ yọ. Ojúmọ́ yìí náà lojúmọ́ àmújẹ mọ́dàn mọ́dàn bàbá oyin. Ẹ lẹ́m̀bẹ̀ wọn ẹkú ojúmọ́ ẹ káàárọ̀ nínú ilé yìí lọ́ọ̀dẹ̀ yìí. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì èyí tó ń fẹ́ dé láàárọ̀ tòní. Mo kì í lọ́kùnrin, mo kì í lóbìnrin, mo kì í lọmọdé, mo kì í lágbà. Lorúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Òun náà ni mo kì í lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Lorúkọ àmójú ẹ̀rọ fún sáà tawà yìí Stephen Adeyemi Ige ọ̀nlọ́lọ́wọ́ Bọ́tìnì. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ibrahim àti Daniel nínú òkulu. Pẹ̀lú omi láàárọ̀ tòní lájọ dánámọ́rí tá a fi ṣiṣẹ́ ọpọlọ. Ṣé ti ní pé kẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan ká lè jọ fetí gbé ìyàwó àwọn ìròyìn àwọn ọ̀rọ̀. Eléyìí tí ó ti ìyẹn ti fami akalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wà láàárọ̀ yìí gbàgede ọ̀rọ̀. Ọ̀nà lọ̀rọ̀ ńlẹ̀ tó kàn báyìí níbi tí a ti jọ bójú wa àwọn ọ̀rọ̀ tí ń bẹ lójúde wa nílẹ̀ Nàìjíríà. Nàìjíríà my country. Nàìjíríà yìí ilẹ̀ bàbá wa ni. Wọ́n ní ẹ̀fọ́ kìí lé àwọn ẹ̀fọ́ láwo. Ẹ̀fọ́ kìí lẹ́fọ́ láwo. Apárò kan ò sì ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè. Ẹnìkan ìjáwádé ọlọ́pọ̀ èèyàn lè jẹ́jàn mọ́. Táwọn kan bá wá wò pé kò sí báwọn ò ṣe jẹ́ àwọn ju gbogbo àwọn tó kù lọ gbogbo lẹ́yìn tó kù ti ń bọ̀ ṣe ń ṣeré ni àbẹ́ ń ṣe kíni. Tí wọ́n máa fọwọ́ lágbáni lójú wọ́n ní wọ́n ti ẹ̀ fọwọ́ lágbáni lójúmọ̀. Wọ́n fi ń rẹ̀ ní jẹni, wọ́n fi ń rẹ̀ ní ta. Ṣé tí ò bá rí bẹ́ẹ̀? Ṣé kò máa jọ bẹ́ẹ̀ báyìí? Àjọ fìdí àjọ nílẹ̀ yìí ni àjọ nílùú ni nǹkan kan náà ń gbogbo wa ní Nàìjíríà látòkè désàlẹ̀. Nígbà táwọn kan ò lè síbó ṣe wù wọ́n láwọn ibì kan àwọn kan ó sì débò míì wọ́n pé kò sẹ́bí táwọn ò ṣe jẹ́. Ó wá kú lọ́rọ̀ ẹnu nìkan. Ó kú lọ́rọ̀ ìjàkadì nìkan. Ó kú lọ́rọ̀ wípé pàwọn tó ní ọ́ wá kémi náà pàwọn tó ní mí wá kánjọ pàtàn fúnra wọn. Ó wá dìbò lọ yà mi. Ó wá di wípé ẹni orí yọ ó dìlé. Ó wá di wípé bo ba kuro lona tin ba ba nbe ohun oju re ba ri ko faramo segba toju elomi ba si ri gan ko ti eni ara re oni ran ti faramo ma tori yo ti soda keji yo ti soda sode oke lohun tori bi ti o ti para re ko ni ye o wa be jo bi eni wi pe aparo kan ti gaja aparo kan lo lai kori ebe o jo pe oju orun ofe teye fu mo won fapa gunra won mo nikan won rira won jabo ni pe loju orun ta jo wa yi ko sibi ti o ti fe fu tin si mo wo ran se bo ti ye ko rire se bo se ye ko mo rire se bi o se mo ri lo re ni lo to loba to nejoye won ni o nbo bayi awon la dede won pe laye ati jona eyin agbalagba na le pe eni to ba eni ti o ba ni je ajeun yo won ni ama ko ti e mo ni sa se nko mo ni bayi abi Eko ojumo le kan se eyan mo Nigeria se ba ti jo to bo were ngba na awon won gan na wa sora won de kan jagban awon wo na sora won de eru jeje o sora won da janaku tin ba to nile ton ba ta lejo leru eyan mo ile kaaro ojire eyan mo Nigeria se won ma deru bayin se ru mo bayin se mo metiti wepe hey Nigeria, my country. Awon kan wa nbe nile, awon kan nbe ninu igbo. Awon to nbe ninu igbo. Ke se didun nu won na fi wa nibi tan wa. Ke se didun nu won ni a fi wa nibi tan wa won ka bara won be na ni won bara won be ti o si ye ko ri be Tani o lawa, tani o bawa yanjue, tani o yowa ninu isoro ta kose ye, solo na latu kepe. Sadua na latu ba, sesoru na latu se, se tesuba na latu man fa, se asalatu la lo. Abi Bible study. Oro ti dele o. O ti sele. Tani o ba wa yanju e. Sawon adari wa ni aba wa mo leyin. wọn ni àìsí ìpẹ ìnàró fa bùkẹ́. Wọn ìsí ìsọ fún ní gẹ̀gẹ̀ pé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí. Àmọ́ ta ni ó bá wa ṣe? Àmbásádọ̀ ti wà nù kulù pẹ̀lú mi. Àmbásádọ̀
1: tọ́.
0: Ẹ bá ń káwọn ọmọ Nàìjíríà.
1: Ọmọ bàbá olómi yìí. Ẹ̀kọ́ ojúmọ̀mọ́ ẹ̀kọ́ ojúmọ̀mọ́ lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni àmbásádọ̀ Wálé ẹgbẹ́ òmí bàbá One Nation. Èyí tó ọpẹ́ ó tọpẹ́ níwájú Ọlọ́run pé a wà láyé a sì wà láyé dẹra. Ìdí ni tó fi dàbí ẹni pé orí ọ̀fẹ́ láwárí gbà. Kì í ṣe pé a fi yọ àwọn èèyàn kankan ṣùgbọ́n a rí orí ọ̀fẹ́ ìgbà ni pé a lè jẹ́ àlàyé ọkàn. Èmi a máa sọ pé ìyẹn ló ń jẹ ọkà lóògùn àìrárá náà yìí jẹ́kọ́.
0: Kẹ́nu mọ́ dilẹ̀.
1: Ní ti gúgúrú. Mẹ́mẹ́ ẹlẹ́mì méje àjẹ ẹ̀jẹ̀ tún jẹ ni. Àjẹ pàǹté tètè. Ẹni bá jẹ sokún dalẹ́ kó mọ́ jìnà sólómi. Èèyàn tó bá ti jọ bẹ́ẹ̀ já o kó mọ́ wulẹ̀ jìnà sógùrọ̀. Ọkùnrin lọmọ kó oúnjẹ. Obìnrin ló méròjà ọbẹ̀. Ọmọdé báyìí ló mọ ọbẹ̀ tó dùn. Ọbẹ̀ tó dùn òwò ló pa. Àmbásádọ̀ Wálé ẹgbẹ́ wù mí lẹ́ẹ̀kan sí. Mo kí yín o. Ẹ̀yin olè ẹ̀yin tẹ́ ń tẹ́tí gbọ́ wa ẹ̀yin tẹ́ ń pè wá lọ́tún lọ́sì. Ẹ̀yin mọ́jẹ́ ó bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin mọ́jẹ́ ó bàjẹ́ West Radio 89.3 yìí. Ẹ̀yin mọ́jẹ́ ó bàjẹ́ nílé lóko lẹ́yìn òdi. Ẹ̀yin tẹ́ fẹ́ kí Nàìjíríà ó jojú pọ̀ kí wọ́n wá sọ pé once upon a time fún Nàìjíríà. Ẹ ṣe tẹ́ ń dá sí tòwà. Tó.
0: Ẹ já lọ agbára ọ̀rọ̀ ìmọ̀ràn. Kàtó tẹ wọ wájú.
1: Ẹ ṣe. Ọ̀rọ̀mọ̀ràn tí mo ní ní àkókò yìí ni kí ni mo lè ṣe? Àti pé bó mo ṣe lè wúlò fún àwùjọ mi? Ẹ rí pé mo kí ẹ̀yà àwọn kan nísìnyí pé bí wọ́n ṣe ń dá sí ètò. Ẹ wo ẹ̀yin èèyàn mi, èmi náà ti dánrú ẹ̀wò ńgbà kan rí tí mo ń dá sétò. Ó sì ní nǹkan tẹ́mi náà rí gbà ń bẹ̀. Ẹ mọ̀ wò pé bóyá pé nǹkan tẹ́ ń dá sí asán lórí asán ni rọ́ o. Kò rí bẹ́ẹ̀ rárá. Ọlọ́mọbi títí fi máa ń kin fún ọmọ ẹ̀dá ọmọ ènìyàn lórí àìdákẹ́ àìfọwọ́ lẹ́rán lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣé bí wọ́n ní God bless Nàìjíríà ni nígbà gbogbo? Wọ́n á ní God bless America. Báwa náà bá ń sọ God bless Nàìjíríà tó ẹ̀ ṣàjà máa sọ ọ́ tọ́. Ṣé bí nítorí tiwa ni àti torí àwọn ọmọ wa àti tìmọ̀lẹ́bí wa ẹja máa sọ. Kí ni mo lè ṣe? Ṣé rí agbègbè tí mò ń gbé bó ni mo ṣe wúlò sí? Ìwúlò èèyàn nínú agbègbè ṣé ìwọ mọ dágbègbè rú? Tó bá wá rí bẹ́ẹ̀ èmi ò bá kúkú fẹ́ kan sọ fún ọ pé kó yí padà. Torí pé agbègbè tó ń dàrú kò o lè rí nǹkan kan gbà ń bẹ̀ bí kò ṣe wípé kò tún agbègbè rẹ ṣe. Àti ráwọn tó wà lágbègbè kan láì ṣòṣèlú láì gbàpò tí ìbò tó yẹ pé wọ́n sì ran agbègbè wọn lọ́wọ́. Bí wọ́n bá ní nǹkan báyìí transformer wọn ló bàjẹ́ wọ́n ti dìde èló lẹ fẹ́ ń bẹ̀ ni ó dáa náà máa gbé. Bẹ́ẹ̀ bá rẹ lómi kò ṣe pé yóò gba nǹkan kan bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣe ó fi ní àkọsílẹ̀ rere. Tó bá kókó ládùúgbò wọn ni ìbáṣe pé lágbájá wà ní àdúgbò wa lónìí. Kìbá tún ti ṣe nǹkan báyìí fún wa. Àkọọ́lẹ̀ kan ni pé alátúnlọ rẹ̀ àti ẹ̀fẹ́ lágbègbè mọ́ ẹ̀wò kódà ará ó ṣẹ̀ṣẹ̀ wá tù wá yóò ṣẹ̀ṣẹ̀ wá dẹ̀ wá ni. Àkọọ́lẹ̀ ẹbú. Àpọn àkọọ́lẹ̀ tí ò ṣe máa sọ pé èèyàn wọ́n lè sọ nípa àtẹ̀yàn agbègbè rẹ̀. Tágbègbè ṣe ó ṣe pàtàkì ntọ́ ọba ní fi ṣe bó ṣe owó ni bó ṣe ìfọmọnìyàn ṣe ni. Gbìyànjú kó tágbègbè ẹ̀ ṣe èyí ó bá àwọn awogede ń gbé ìwọ ń sáfẹ́ bí àbí ó ti mú gbogbo wọn lájẹ tán. Láti ìgbà tó ti wá mú wọn lájẹun kò wá sẹ́nìkankan tó dìde níbẹ̀ tó dólówó rí. Kò wá sẹ́nì kankan tó dìde níbẹ̀ tó di ọlọ́lá. Ọ̀pá gbègbè rẹ̀ tì ó gbẹ bí rẹ̀ tì gbogbo ẹ̀ náà ló lẹ́sàn-án máa ìdíá. Ó bá jẹ́ pé kó o ti ẹ̀ agbègbè tó wà àmínú ẹbí tó wọ́n ti bí ọ o ba ti esi tun be se ari se larika arika n baba re gun be na lenu ise eni won ni ise eni ni ise eni won ti ju ise re o ba dagbe ko je naja ko jo ni worobo ise eni ni ise yin ah iba fun baba wa adebayo faleti ki olorun ba wa forun ke baba ah awon baba nu oro ijile n be lenu won bi kasiara ise to ba nse bi to ba ti wa lagbegbe kagbegbe to ba wa tabi to tin sise ohun ji won mo pa re ki won mo pa re kan mo so pe ah iba se pe lagbaja wa ni bi lakoko gba to olorun ba so pe o tun ku nbe won ni ah iba se pe lagbaja wa nbi ni yo tun ni pa to ma se eh je ki won mo ipa ati pe re ki won mo nkan to nse lenu ise je ki won mo ko tun nu ile ise se ko mu moran gidi wa department won ba ti e fi o si ah ah o ye ko le ni moran kan tabi meji tabi ise to se to fi gbe be laruge ibi ise gboyo wu te yan ba nse e je ki a tun be se tori isin ko owo ti e le ko nbe njo mi ko ni a omo re loku ti o fe ko lo be ngba agba ba de won wa yo so mo lagbaja kanan jangban e mo mu omo baba omo baba oloro e mo mu se o boruko ara e je kon o ba je ni e je ka tun bi ise wa se oloyinbo ani do your best and leave the rest won si so se ro ko won si so ni
0: won siwi
1: won siwi iwon ba to ba le se se ki aye mo pe o se ti re ki aye mo wi pe o se won to le se bam bam bam bam lo o po lo janti rere ninu ijo olorun ko gbogbo n to ba ni to mo pe o fi le tun agbegbe re ami to fi le tun ijo olorun se se bo se owo ni bo se ola ni bo se ohunkohun bo se ohunkohun to ba ni bo se oro imoran bo se pe ko pe iwo na ni imoran kan tabi meji lati fi gbe ijo olorun laruge ko mo si nkan to buru ju nbe ari se larika ari kan baba re gun iwon ba to ba se loni ni odo ohun tan lola se mo pe won la aye abi odun la roju sise sa aye ahole la mo dadi kale aye aro gangan in lopo logbode won ni oba peyin datan ko mo po lolo won ni abi odun pada wa joba se bi se ati wa abi odun lakoko igba na ah ade golu loyo alaafin oba nla ni oba to ko itan rere ta o le nko bo ye pe to ti egbe ole yoruba se lodo ni oloni ni nja wa ko lohun o saanu wa ah ikan niyan itan kan la ko eyin olose ilu e se ere ko dara

0: lẹ́nu.
1: Wọ́n ní ẹ ṣe eré
2: kó dára.
1: Ẹ ṣe eré kó dára o. Ẹni ayé kan ẹ ṣayére. Nígbà tẹni táyé kan bá kọ̀ tí ò ṣayére, kí la ó ti wí, kí la ó ti sọ. Mo láwọn nǹkan bíi méjì kan tí mo kọ́kọ́ fẹ́ kà ká tó bẹ̀rẹ̀ ń bí. Ẹnìkan, àwọn oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀ ńbẹ̀. Àkọ́kọ́ ọ̀tọ̀ lẹ́ni tó sọ̀rọ̀, ẹ̀kejì ọ̀tọ̀ lẹ́ni tó sọ̀rọ̀. Ẹjẹ́ nǹkan àkọ́kọ́. Wọ́n ní eléyìí kìí ṣe nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Bóyá wọ́n ń ṣe dáadáa, àbí ààrẹ Tinubu ò ṣe dáadáa. Ẹnìyẹn pé àwa fúnra wa gan àti ìṣetán torí wípé ẹ̀rù ń bà wá púpọ̀ púpọ̀. Ẹ̀rù ń bà wá láti sọ̀rọ̀ àti láti dúró sídi òtítọ́. Àbásádọ̀, ẹ mọ̀ dé o. Wọ́n lẹ́rù ń bà wá láti sọ̀rọ̀, ẹ̀rù sì ń bà wá láti sòtítọ́. Wọ́n lá láwọn ọmọ ológun tó jẹ́ pé ojúṣe wọn ni láti dáàbò bo àwọn aráàlú. Kí ni iṣẹ́ wọn? Bó ló ti jẹ́ táwọn ẹni bí fàpòsò fọ́kọ́ rí yìí tí ń wá? Wọ́n ó pààyàn, wọ́n ó jí ọmọdé àtàgbà gbé. Ohun tó sì kù tá máa gbọ́ lẹ́nu àwọn tí a fi ìbò yàn sípò. Ohun tí wọ́n sọ ni wípé àwò ń tá ṣe sí. Kí ni ń ṣẹlẹ̀ gan-an? Sáwọn ẹni bí fàpòsò fọ́kọ́ rí yìí ṣe ń lágbára ju àwọn ọmọ ológun wa lọ ni tó yẹ kí ẹ máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Àbí ṣe pé a ní ohun ìjà tó tọ́? Ẹ nílò láti jáde o, kẹ ṣàlàyé fún wa ibi tí ṣòro gangan wà. Torí pé èmi ò ní gbà, kódà èmi gan fúnra mi tí mò ń ka kiní yìí, mo ò ní gbà wípé àwọn jàǹdùkú jàǹkoríko wọ̀n yìí pẹ́ lágbára ja àwọn ọmọ ológun wa lọ. Tó bá jẹ́ tí a lè yanjú lọ́wọ́ ara wa, kí ló dé tá a pè fún ìrànlọ́wọ́ látòkèrè? Bóyá àwọn tó súnmọ́ wa ni o, àbáwọn tó wà lọ́nà jíjìn pé ẹ jáde wà, ẹ wá ràn wá lọ́wọ́. Gbogbo ìgbà là ń gbọ́ pé ìjọba ń yáwó fún ìtọrọ ajé. Ṣé lọ́nà yìí kan náà, ó yẹ ká lè pè bá a bá lè ń yáwó fún àwọn nǹkan wọ̀nyí? Ó yẹ ká lè pè ìpèpè ẹ dákun bá a ṣe ń yáwó fún ìtọrọ ajé? Àwọn tí a fẹ́ lu ọrọ̀ ajé náà fún, ó ní à ń pa yìí, ẹ wá bá wa yanjú àwọn tí wọ́n ń gbẹ̀mí wọn yìí. Wọ́n lè bí ń pa wá, àwọn báńdìtì náà tún ń pa wá. Wọ́n ní a tún láyà, wọ́n fi owó tí wọ́n bá rí, wọ́n tún fi ń ṣe fáàrí, wọ́n ṣe fídíò rẹ̀, wọ́n máa mi owó báyìí, wọ́n sì máa jù sójú òpó ayélujára. Àwọn tí wọ́n bá ń fìyà jẹ, wọ́n ṣe fọ́nrán rẹ̀, wọ́n fi síta. Tí ọ̀kan náà àwọn tíṣà ọjọ́ kìíní àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, wọ́n fi fọ́nrán rẹ̀ síta. Kódà ní fọ́nrán tán tún fi síta lẹ́nu lọ́lọ̀ yìí tí ara àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ ọ̀hún ti ń bẹ̀bẹ̀ ni wípé wọ́n tún ti mú ẹnì kan láàrin àwọn tí wọn yóò tún ṣe bó ṣe ń ṣojú tíjọba ò bá ti dá wọn lóhùn. Wọ́n pe báwo la ṣe ń fàyè gbárù nǹkan báyìí? Wọ́n á sọ̀rọ̀ tó parí ọ̀rọ̀ ń pé bí gbogbo wa bá dákẹ́ tá ń wò báyìí tá a sọ̀rọ̀. Ẹ̀rù ti ń bà wá yìí tí òjá sọ̀rọ̀ àfàìmọ̀ kan ẹ̀ pé ikú tó ń pojúgbà ẹ ni. Òwe ní pa fún ni náà sọ. Ó ní bí wọ́n ti kọ́ bí tí mo dà kọ. Wípé afẹ́fẹ́ tó wọlé tó gbé kẹtẹpẹ ògì ní yàrá àbí tó kásọ ní yàrá. Kélé lùbọ́ àtẹ́ tó wọ̀sọ sọ́rùn. Kí mẹ́mọ̀ ṣàfíra. Ẹnìkan ló sọ̀rọ̀ yìí síta. Ó tún ní àpilẹ̀ kọkàn tó mọ̀ fẹ́ kà pé ta ni ká dẹ̀bìrù èbó ní ọkọ̀ ilé yìí náà. Ṣùgbọ́n wọ́n kà ní Yorùbá. Who to blame? Ta ni ká dẹ̀bìrù? Kí n tó kú òǹbí ta kọ́kọ́ òun. Wọ́n pé ṣẹ́rù ń bà wá àti sọ̀rọ̀. Pé a ti bẹ̀rù jù àti sọ̀rọ̀ àti láti dúró sídìí òtítọ́. Mo sì mọ̀ pé bí gbogbo èèyàn ò bá sò títọ́, bí gbogbo ìlú ò sò títọ́. Lápá ọ̀dọ̀ ti wá ń bí nílẹ̀ káàárọ̀ òjire. Bá àti ẹ̀ní, bí gbogbo wa ò ti ẹ̀ní ń sọ, àwọn kan ń sọ òtítọ́. Àwọn kan ń fi àìdùnnú wọn hàn. Àwọn kan ń sọ̀rọ̀ síbi tó yẹ kọ́rọ̀ lọ. Àmọ́ láàrin ènìyàn mi, ní Bíbélì ti wí pé ẹ lè ṣe kẹ mọ́ rí èèyàn kà. Bá a bá rí ọgbọ́n níbòmíì, ta tún wò pé ó yẹ ká bá níbòmíì náà pé ó yẹ ká bọ́gbọ́n bẹ̀ nígbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé a gọ̀ láàbà níbẹ̀. Ẹrù ọba gbogbo wà, àmbásádọ̀, àbẹ́ẹ̀dé, ṣẹ́ǹdé, mo lẹ́rù ọba gbogbo wà. Àwọn tẹ́rù ń bà. Wọ́n lẹ̀rù ń bà. Ẹ̀jẹ̀ ń lọ sínú àpilẹ̀kọ kejì. Ta ni ká dẹ̀bìrù? Who to blame? Ṣé olùkọ́ tó kù lé láàárọ̀ kùtùkùtù àì? Tó mú ìwé tí ó fi kọ́ àwọn ọmọ tó sì ní ìran pé àwọn ọmọ èèyàn mo fẹ́ kọ́ wọn. Tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n rẹ́rìn sí tí wọ́n sì juwọ́ sí pé bá mi ó dìgbà ẹ̀ mọ́ pẹ́ dé. Láláìmọ̀ wò pé àṣé ẹni tí ó gbẹ̀mí olúwa rẹ̀ òun lè yàn fẹ́ lọ pàdé lójú ọ̀nà. Ó kù lójú ọ̀nà ó dé ibi tí ń lọ nílé ẹ̀kọ́ ó wọlé sí yàrá ìkẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ láì ládàá láì mọ̀bẹ̀ dání. Kódà kò fi ìkanú wọnú yàrá ìkẹ́kọ̀ọ́. Ohun kan ṣoṣo tó mú wọlé ìkẹ́ tó mú ọ yàrá ìkẹ́kọ̀ọ́ rẹ̀ òun ni ẹ̀fun. Pé ohun tóun fẹ́ ṣe ni pé kóun kọ àwọn ọjọ́ iwájú.

kon si se ke wan ni wan ton le se lara awon to ko lati ra awon ti an pe awon obi won rowo ori awon ti ara won o le omo ti o ni gboya ti soro o fi gboya si ninu oye ti o ni o fi oye yen o fi se lokan enikeni o se boju wo ibi ti bata ti n ta won fun ara re lese lojiji isele nla se lojiji afefe nla fe oju orun dudu osan wa doru omi tẹyin wọ mi lẹnu latẹnu iloro iberu bojo ba gbogbo okan awon omo kekeke bere si ni kegbajare awon oluko bere si ni sakijo kijo awon omo re ta fe dola emi temi na re ti mo fe dola kaluku bere si ni sasala femi ara re e to sa sowo iku to sa sọwọ́ àwọn ajínigbé sá síbẹ̀ àwọn agbébọn wọ́n ṣe bí ẹ ti ń ṣe o wọ́n fi ti pátì kúùkù wọ́n wọ́ wọn ó dènà igbó kìdìkìdì bí ẹni tí ò nílé bí ẹni tí ò lára bí ẹni tí ò lẹ́bí ọjọ́ sì ń gorí ọjọ́ agogo ń dún ìṣẹ́jú ago náà ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ láì sí ìrètí kan wípé ibi tí orí yóò kó wọn yọ sí rèé àwọn ẹbí àtara dúró ìbànújẹ́ bu ọkàn kálukú ojú kálukú bẹ̀rẹ̀ sí ní somi omi ń dà pòrò aláya ò máya ọlọ́mọ ò mọmọ àwọn tòbí tó gbọ́ láti lé sáré lọlé ẹ̀kọ́ pé ọmọ mi dà ẹni tí ọkọ tàbí aya rẹ̀ ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ sáré pé aya mi dà ọkọ mi dà wọ́n di kálukú léjìká mú bí wọ́n ti kó wọn lọ ẹ̀dí á ní sùúrù lẹ́yìn ọ̀rẹ́ yìí ìròyìn dé ìròyìn tí ò dọ̀mọ́ni nínú olùkọ́ tó juwọ́ sọ́mọ rẹ̀ kó tó kù nílé àtaya wọ́n pé wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ ṣe tó bá jẹ́ pé ikú ọ̀hún jẹ́ ikú tó ti ọ̀dọ́ lọ́hún wá ìbádà ó dídí èèyàn ní ó dú bí ìgbà ni wípé wọ́n fẹ́ pẹran láìṣọdún láìpẹran tán fẹ́ pata láìṣọ̀daràn tí èé ṣolè tí èé ṣẹni bi tí èé ṣèyàn burúkú olùkọ́mọ̀nì tó ń gbìyànjú láti mọ́wọ́ lọ sẹ́nu pé kóun lọ sí di iṣẹ́ òjọ́ òun ṣiṣẹ́ láàlò ṣìyàn ni àbírìn láàlò ṣìrìn ohun tó dun ni yéye rèé o ọmọ nàìjíríà orílẹ̀-èdè yìí sì tẹ̀ sọ́wọ́ wájú bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀ àwọn onílé ìtajà ṣí ọkọ̀ sì ń tẹ̀ ọwọ́ wájú láti máa rìn àwọn ilé ẹ̀kọ́ ní gbèríko sí lọ àwọn olùkọ́ akẹgbẹ́ rẹ̀ sì ń tẹ̀ ọwọ́ wájú láti lọ ilé ẹ̀kọ́ kò sí ìdáṣẹ́dúró kò sí ìdárò kò sì sí igbe kankan àyàfìgbà tá a tó fi gbé ta wípé ṣé bẹ́ẹ̀ ti máa wò rèé ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ṣe ẹ ti wá gbàgbé wípé olùkọ́ yìí wáyé rí ni nígbà yìí lọ̀pọ̀ àwọn èèyàn tó lóye rẹ̀ wípé àṣé ọ̀wọ̀ bíntín ó ní ọ̀wọ̀ tá a fáwọn olùkọ́ lórílẹ̀-èdè yìí àṣé ẹ̀mí ò já mọ́ nkankan lójú wa lórílẹ̀-èdè yìí olùkọ́ ìkan náà àwọn

0: ni a mọ̀ pèsè dókítà. Àwọn olùkọ́ yìí kan náà, àwọn ni a kọ́ àwọn gómìnà. Olùkọ́ yìí kan náà abẹ́ wọn làwọn ààrẹ tí wọ́n jẹ yìí ti gbà kọjá. Àwọn aṣòfin, àwọn alága tó fi má wá tá à ń sọ̀rọ̀ lórí rédíò. Iwájú àwọn olùkọ́ yìí la gbà kọjá. Àwọn ni a fọ̀ wá mọ̀. Àwa náà ìbá ti já mọ̀ nǹkan kan, ta ni ká dá lẹ́bi. Àwọn ẹni bi tó ṣeṣẹ́ láàbí inú igbó ni àbíjọba, àbí àwùjọ wà, àbí àwọn èèyàn tó dákẹ́. Tó jẹ́ pé ìgbà tó bá tó kan kálukú ni kálukú tó ń fi gbé ta. Orílẹ̀-èdè tó gbàgbé olùkọ́ rẹ̀, ó ń pa ọjọ́ iwájú rẹ̀ rùn díẹ̀ díẹ̀. Ó ti ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbo la mọ̀ tí ó ti ṣẹlẹ̀ lọ́la? Ẹ̀yin olùkọ́, kí Ọlọ́run kó dáàbò bò yín o. Kí Ọlọ́run kó fi èrè sí iṣẹ́ yín o. Kí Ọlọ́run kó má jẹ́ kí iṣẹ́ yín ó dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Hey, ta ni ká dá lẹ̀bi? Ambassador, mo lọ mo bọ̀.
1: Tó káàbọ̀, ọ̀rọ̀ wa yí ọ, ó sì yí àwọn ọlọ́gbọ́n tí wọ́n gbọ́ wa. Ta ni ká dá lẹ̀bi?
0: Ta ni ká dá lẹ̀bi?
1: Ọ̀rọ̀ yí le púpọ̀. Tí n bá bẹ̀rẹ̀ sí mo ní ẹyọ kọ̀ọ̀kan àyejèèjì. Ta ni ká dá lẹ̀bi? Òfin tá a gbéró lórílẹ̀-èdè Nàìjíríà, ó kù nǹkan tí ó ń dá wàhálà lẹ̀ sí orílẹ̀-èdè yìí. A kàn ń pàṣẹ lórílẹ̀-èdè, àwọn aláṣẹ wa kàn ń pàṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni. Òfin mú àwọn kan, òfin sì fi àwọn kan sílẹ̀. Ó fi wọ́n sílẹ̀ nípa pé wọ́n ń ṣe tó wù wọ́n. Bámúbámú layó, àwo ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Wọ́n wùwà kò kàn mí kò kàn mí, kémi sá ti rọ́nà tèmi lọ. Òfin yìí, ta lójókòó sórí àpèrè, àwọn aláṣẹ wa ló mú. Àwọn aláṣẹ wa gan.
0: Àwọn aláṣẹ wa.
1: Àwọn ni wọn ò jẹ́ kófin yìí ó sọ̀rọ̀ kó ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́. Torí iṣẹ́ òṣèlú, wọ́n dà pọ̀ mọ́ iṣẹ́ ìlú ni. Iṣẹ́ ìlú dádúró, iṣẹ́ òṣèlú dádúró, iṣẹ́ òṣèlú ó ń pàṣẹ lórí àwọn olóṣèlú, iṣẹ́ ìlú ó ń pàṣẹ lórí gbogbo ènìyàn gbogbo. Àwa fi ẹ̀tẹ̀ sílẹ̀.
0: À ń palàpalàpà.
1: Dípò pé kí àwọn aláṣẹ wa kí wọ́n gbé òfin ró nípa pé kí wọ́n mú àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ń jẹ̀sẹ́ bì, wọ́n wùwà ta ní òmù mi, wọ́n wùwà bámúbámú layó, wọ́n wùwà pé ta ẹni tó bá wùwà la lè ṣe. Àwọn aláṣẹ wa ló ní ẹ̀bi tó pọ̀ lórí ọ̀rọ̀ tá ń sọ yìí. Ìbáṣe pé aláṣẹ wa dúró dáadáa ni. Èyí ló mú mi rántí Jerry Rawlings nílẹ̀ Ghana. Nígbà tí Rawlings wà lórí àpèrè nílẹ̀ Ghana, àmọ́ tó fojú àwọn ènìyàn ibi tó fojú wọn rí, tó fi mọ́ àwọn aláṣẹ tí wọ́n ti ṣe ìṣàkóso sẹ́yìn tí wọ́n jẹ́ kí Ghana kó fẹ̀gbẹ́ wọ́n gànà nígbà náà. Iṣẹ́ ọwọ́ Jerry Rawlings ni ló ṣe àtò Ghana dùn ní olónìí, nítorí wípé Ghana gan tá ń sọ nípa rẹ̀, ní tí wọ́n fojú winá ló jẹ́ kí wọ́n mọ sákàkiri lákòókò ìgbà náà lọ sórílẹ̀-èdè míì níbi tí ilẹ̀ ti dú tẹ́jú bí orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Ṣùgbọ́n lónìí, àwọn ọmọ Nàìjíríà là ń sá lọ sọ́dọ̀ wọn nítorí pé ofin wa o fese mule ofin wa o sise ofin wa kan ofin wa fi awon eyan kan sile lati ma ja igaba lori awon mekunu e wa wo eto abo wa baje o fe gbe won gana igba ti kini yo bere ni pere bere pepepepepe laye Jonathan ti gbogbo wa n pari won gba na pe ah ko moju tabo ni eh lo ba ilu je o lo se ti bi o lo se tohun asekunrin yi ase ti e tun mo o tun ma ro so muju takoko ta wa ilo
0: aso tun sepere
1: ase yo tun sepere won bere awon eni bi bere re tan se ba won kan na sponsor won won bere re tan o feju o ranju mo bi nerun a ijo ti Buhari gangan ti le jade to le fe nu ara e so nitori pe ko di o dibo ngba na ko wole Jonathan lo wole ngba na o ni ohun o je ki apere ti Jonathan wa ohun o je ko gbona mo se o wa farahun ibe ni wahala ti wa feju ko ti o titi do ni lo ni oloni ti won ti se ena ti pe won awon mo Chibok ti an jigbe ibe lo ti bere nje awon mo Chibok yen melo won ti ri gba pada bayi nigbati Jonathan ko nbe tan dipo be wahala tun o tun feju si na ni o tun wa npo si o tun po si o tun po si won ti wa so kini di okowo banuje okowo panilekun okowo wi pe bo ba ti wo la se ti won ti gbagbe pe jo kan la won ko ja lo kini won fe lo jabo mo fe ka em lo mo yi pe awon eyan ti won lo yi ati bere pepe ni igba ti omo ba wa nle ti o ba nise o ti Yoruba so ni won lo yoju to dile ni ro re so owo to dile ni esu bense awon omo ko ni se ejohun ti an gba bo kaakiri ti an toro kaakiri oju popo won wa di kan je gbon wa mo wa lorun won jo abole won gbe bon
0: tawon lo jabole
1: won jabole won gbe bon ala won yi lo gba bole na jabole tan gbe bon le an lowo lati mo fi sise bi ti ba wa se be ni nibo won ti ri bon ti ba se be ni ta lo fun won lo nje ti ba se be ni ta lo ntoju won ti ba se be ni bawo ni won se ri okada agun wo ibi ti won tin se ise ibi ta lo ha okada fun won ta lo ha moto fun won gan lati mo fi mo ko lati mo ba jagun ja ogun e wa won mo ti won wa ko lodo wa yi se won ti won lo lasan ni won kan mu won lowo won mu won rin dada okada won fi gbe won moto won fi gbe won tan fi ro won ati awon oluko won tan fi ro won sinu moto tan fi gbe won lo ta won wo lo wa ni die sources yen
0: mo to na se moto na denu gbo se moto ni won fi ko won denu gbo
1: se ri moto de oni bi ti moto de sugbon okada won ni won loju won ni moto ti won lo sugbon okada won ti eyan ba wo fonran ti won ma nju si town won ni moto ti an lo gba ti an ba fe operate won bi an se ma gbe gba won mo oju le dabi ti won o gbe gba ti won fi lo sise ibi so e wo awon omo ti an wa nu le iwe ti tawon obi won ti dan se pe ti an ti fokan si pe won lo le iwe won fe to de awon omo lo omo ti omo de o da kankan mo e wa awon oluko to je pe won da en to ni eyan to ni oko nu ile to dagbere foko re pe to lo bi ise ewe to ni yawo nle to so pe to my dear mo fe to de
0: mo de tan o
1: e wo sele tin sele lori lede Nigeria
0: eja se mi muna an pada bo omo Nigeria ikone konga gbamo gbe wazuri 89.3 FM eku kale.

0: E kaabo pada lati oke Lorun. Itesiwaju onlo pa isegun. Eje ke kaabo sinu kulu pelu mi laaro toni. Alagba Olusanya. Oludayo. Mo so fun la na pe baye ba yole. E kan si wa loni. Won se se be. Bagidi oro olawaye nikan nikan gagbon mo gbe Wells Radio 89.3 FM eku ojumo alagba olusanya
1: eku yaleta esiku ise lati aro mo ki gbogbo ara ile patapata wi pe atuku dede asiko yi ni gbogbo bi ti owo ja ito ati ikoni ti o ba fede wi pe aku ataro bawo ni oju ojo se de lapo odo tin seun gbogbo nlo dada oju oni ti wa olorun ba wa to gbogbo asin ni itumo eku ito
0: eseun sir ambassador ako wo ite waju
2: ori kan bayi mo ti ni beji
0: eti ko bi bale eje nkan ti enikan to ko tin ba le ri ka o pe situation Southwest na Nigeria lasiko yi o je ki local government autonomy ko di dandan ko di kanpa oni awon to wa ni local government yi awon ni won le guide ki won se monitor awon agbegbe won oni ose to koja on lo sawon agbegbe kan lawon adugbo yen dere awon to wa nbe latodo joba apapo ati joba ipinle won ro pe nkan kan le san lati oke yen de adugbo yen ni badan bi oni joba ibile nikan lo le nawo ja di iru awon be yen awon pe o wa fi kini kan ko pe enikeni to ba nse atileyin fun ijoba to tako idaduro omenera ijoba ibile o fi nkan kan pari e tun mo ni labente mi now mo fe so one or two kin to si aye sile sodo yi attitude awon eyan reactions awon eyan lati ana pelu protest emi gege bi enikan mi o against the protest ti o bere lana even NLC according to report awon na ti pe fun protest yen leni ti won pe won ma bere ti Oyo State if I'm simba se asise pelu letter awon awon private messages ko kan ti Olanfani ati e je kin wo kin le kasita won be won pe fun okay dem ma re ni sin won pe fun ka won mo egbe awon ki won jade loni dear comrades, this is to inform all affiliate unions of the of the peaceful solidarity protest and rally organized by the NUT. Okay, NUT lo pe rally yen eka ti ipinle Oyo in support of the abducted colleagues awon o ti yeyin ba ati gbogbo awon ti won jigbe ni ijoba ibile orire ni ipinle Oyo in solidarity with the NUT and in line with the commitment of the labor movement to justice and the protection of workers and citizens, all affiliate unions are hereby directed to mobilize and be present at the rally with not less than 100 members each. Date, Tuesday, 2nd June 2026. Assembly point, NLC State Secretariat, Agodi Ibadan. Time, 9 a.m. This is a collective struggle that requires our united voice and presence. We therefore expect full participation from all affiliates to demonstrate the strength, solidarity, and compassion of the labor movement. Let us stand together in support of the affected teachers, learners, and their families while demanding urgent attention, action to secure their safe release. Workers United can never be defeated. Message to one fee, Russia Simitimu Lamfa near Tiba, only Latio, the O'Connor, our comrade. Latio, the O'Connor, our comrades. So, she kama ali so we tubati wa in conjunction with all le awon affiliate unions she ka kuku mo po pe o ti kan nsi na nu abi ke le feel pelu letter yi ambassador je nbe lati odo yin
2: e se o ti kan nsi ti pe
0: ama won wa reluctant
2: won wa reluctant
0: won sluggish
2: o won sluggish ko o ti kan won ti pe ti pe ti pe ti pe
0: won dole
2: in fact se mo pe awon nlc la ma nwo ni awokose awokose forile de nigeria emi o ti ma nso awon apere awon nlc igba kan te je oga se mo pe awon ti won je olori awon ni o fon feris fon me yin oya edidi eje ka se bayi o ti nkan yi ti wa ngogo o ti wa nbori tan lori lede Nigeria ki mo so ti pinle Oyo tori pe irin ajo yen lati oke lohun wa ni lo ti sande ibi to ti sande doni ibi oro ba wa iba se pe won ti pariwo sita ko to de akoko yi o se se kikini mo ti ko mo ti go into essence yi pe won gbe awon mo lewe mo ataye good luck Jonathan lataye awon mo Chibok lo je ki gbe ise yen ko ti bere waye Buhari to lu odun mejo ta ri igbese yo ka to samona ti baba se ko laarin odun mejo ko to di pokuwo iyen ni gbogbo eyan ebi Jonathan ni gbogbo won pariwo ngba na tori oro oselu
0: mo nbo. So from the comrade to move forward the kilos into more kale kan eh so one in latodo Oyo State NLC body ni won ti gbe direction yen jade. So as at earlier now there was another update. But good evening my fellow comrades, they are both subject matter refer as directed by the Oyo State NLC body, all chapters must nominate at least 5 members each, what's it called, 100, to participate in the solidarity protest tomorrow, as stated in the above memo, while it is mandatory for all the state administrative council to attend. Please acknowledge, send the message, okay, solidarity forever.
2: So, by the way, to your state, you slow.
0: Hey, Robert.
2: Benny. Oyo State, Sherry.
0: NSC Oyo State is slow.
2: NSC Oyo State is slow.
0: Okay.
2: Tori pe igbese ti an gbe yi. Okay, lohun lo ti ye kan gbe ki se awon NSC Oyo State ni kan lo ye kan duro bayi. Iku tin poju be ni. Se mo po ku e la nipa fun yan.
0: Mumbo.
2: Kini aja iro se?
0: Alabi Oludayo NSC Oyo State is slow.
1: Won slow. Awon fi fale. Tori pe te ba wo asiko ti kini bo ti je pe se ri ngba ti o kokko sele awo ipo ye ki lodo temi mu wo pe irin ajo yen oya leyin ojo keta lo ye ki won ti gbegbe se
0: ose keji si ti koja
1: leyin
0: ose keta lawaye
1: so nkan ti ta ba ni won slow yen wi pe ta ba fi gbe ni igbe ifegbe kegbe pelu ki lo tin pe awon NLC taba wa awon national ati ti awon state ti kini ti nsele ri to ti nsele lodo won ti won gbe la fi ni so pe awon slow amon gege bi wi pe aba so pe a fe mo nkan ta nse lo to pe ka so pe se NLC lo lori kinabi won titi ipinle Oyo a le so pe awon ti won sun lori eju e ami won sun lori
0: e pepepe ba won
1: amo ta ba ni ka wo pe kini kini yi ki nse oro awon omo la nsoro nipa e so o ye ki won ti gbe igbese yen tipe tipe
0: oda he je pada sodo ambassador be se nboro yin bo
2: e se Sherian NLC or your state in ti agbe ni gbese yi
0: yeah
2: oro da bi igba ti won ba so pe won fori fori agbon awon kan ran je gbon iyan won yi won ti fori fori agbon idi ni wi pe e ri pe ti nkan ba fe sele ngba mi ti o ba ti de bi kunkun dun e mo pe pele Oyo ni won ma wo bi awoko se
0: ajise bi Oyo la
2: ajise bi Oyo la ri
0: Oyo ise bi
2: oro ise bi abeni ko kan ki lo se awon NLC ton wa ni Odo tan gbegbe se ngba ti sele sele
0: awon tekiti
2: awon tekiti
0: awon kwara
2: awon ti kwara kilode
0: ka tu wa lo soke oya parapata
2: lo soke oya parapata se ri pe ibi temi gboro temi lo nu ni
0: be won slow
2: pe won slow se ri igbese ti won gbe yi won ti fori fori agbon
0: e je kin tu wo bae
2: iyen awon kan je gbon yen ni mo so
0: e je kin wo bae e mi argue or deny the fact pe won slow abi won slow bo se a le so wi pe tori awon to jade fun protest lana la won na se kick start the protest loni after awon kon na bere protest awon mo Nigeria in fact a le so pe eni bayi pato gan according to awon flyers nkan kan ti yan fi post pe kawon yan jade fun protest awon to organize e ko se to le so pe eni bayi pato but we awon eyan kaluku sa nfi bi nu orisirisi pe ah bayi a ni gba ni gba leyin ti protester na oni ti won se wa bere ta le so pe o combine e tun ja wo ba won
2: e se mo so kini kan ni o ta nkan ni di kan igba ta ba wo agutan titi ta lo ta wo ta le to bayi sun kan igana e o gba pe agutan ti o ni wo yo yiju pada si yan
0: ta ba le agutan titi
2: ta ba le agutan titi agutan ti o ni wo te ri un to ba kan ogiri
0: to ba su
2: tori ko won na lo e o ri pe yo tadi meyin yo fe bonito na ja tori pe suru agutan ni lo buruju ija won nigba mi eyin o ti riri
0: e ja gba ipe eni to wa bi hello
3: Ekaro.
0: Ojumo, sir.
3: Ako Ojumo.
0: Ojumo, alayo.
2: Yes, sir. I'm a Karo.
3: Ako Ano. Ako Oni.
2: Yes, sir.
3: Ako Ojumo.
2: Yes, sir. Yes, sir. Comrade Diki. Eko Lesa.
3: Ako She.
2: Yes, sir.
3: Dadi watu ambe moke nyo.
0: Eshe, sir.
3: Ojo nyo dale.
0: Amin.
3: Seri, bofe wa on unions you take to pe to koplaro yi oni process o oro union ni process o to di pe o ti ma gbegbe fe pe awon se nkan bayi won gboddo ki inform oke ma fun won ni go ahead o da ni pe you can go ahead and do this ha oke ba ma support won awon na ma gbegbe fe lori ara meeting up or meeting but ye mo o le ti sele lati nkan bi ose meji fe yi ẹwù táìmù fáwọn ọmọ ìdíwà ní ogbó nìsinmi ẹ tó jù ọrọ gbogbo ẹ ń ṣe ẹni tó bá ní feelings tó yẹ kóyàn máa àná tó ṣe ń gbójú yẹn ṣe ń rọ ìmọ̀ òun wò pé á ṣe ìdùnnú mo yẹn wájá gbàlagbà kan ṣe mo lè wà ní ogbó ń bá ilé ìta máa ní feelings irú nǹkan báyìí mo rí picture àwọn ọmọ yẹn tán wọ uniform blue báyìí tán sùn kalẹ̀ lẹ̀ wọ́n sùn nínú ogbó yẹn wọ́n gbé àwọn mẹ́rin gbé báàgì wọn fi ṣèrò rí bẹ́ẹ̀ but wọ́n tó jẹ́ òbí wọn wọ́n máa irú nǹkan báyìí position wo làwọn máa wà èyí ni ìgbésẹ̀ tí àwọn eu ti gbé in fact ìjọ náà ti ṣe may day children's day yẹn sébi ò ti expect kò ti come up again because of this thing tó ti ṣẹlẹ̀ kó tó di wípé wọ́n tún padà lọ bóyá wọ́n ṣe bóyá wọ́n ṣe ìjọ yẹn lẹ́yìn kí ìgbésẹ̀ government ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí lórí us as at now à ń gbọ́ pé government ń gbé ìgbésẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ ni àti tó ti dé presidency lókè lọ́hùn a gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn ká níbi àwọn ọmọ pé àwọn kan tó nínú ti nínú ìlú yìí tí wọ́n ti dìde àwọn bí èèyàn bí ṣòwò rẹ̀ nǹkan kan gbogbo tí wọ́n dìde pé àwọn ọmọ yìí tí wọ́n bá gba release wọn nǹkan báyìí làwọn máa ṣe àwọn èèyàn ò gbé bàdàn okini kan mo kan mo wi pe eyan le ma gbe badan o le ma gbogbo mo so o je pe lara awon omo ti won mu yi iran ma family won be nnu awon omo ti e ba so mo won direct ko jo mo omo yi omo omo won I re ma ro rungun nkan bayi ya mo pe to ye ki gbese wo waye awon eyan soro lana a ni pe awon omo won ni won gbe lati jo yi ni se won ti jobo ti ni se nkankan lori in tan so yi o bo se waye sin yi gbese ti awon eyan wa si gbe tan bere fu dali go test nkankan bayi le ni just to show pe awon eyan ni feelings fun awon omo ki kini ki ijoba o gbe gbese lori e olorun ko ran wa lowo ki awon omo yi lati ose yi ti won le ri itusu sile
1: amen
3: ori itusu sile olorun lo daju awa eyan alagbara o
1: ben
3: olorun o tu awon omo e sile ni
1: amen
3: akweto
0: e seun sir comrade ki comrade lawon na oro awon egbe NLC oye won die ah die ko
1: oye won pupo
0: oye won pupo
1: ari bon se salaye be
0: won pe o ni igbese
2: ti won bodo gbe
0: won bodo ko letter si awon tun be loke e bai bai bai kawodi bai kasha so loro kan ka gbe fun awon NLC ipinle Oyo
2: be ja gbe fun
0: won ni a gbe fun yin o mo gbe fun yin ni o die ni o mi gbe fun yin tan o tori we pe ni bayi awon ile eko ni ipinle Oyo to je ti ijoba private public I mean primary and secondary schools to je ti ijoba oni a ti pase wi pe ki won ti pa looking at the the protest and the strike ni ipinle Oyo protest yi to bere lana o waye Logun state in fact o waye Leko Eko laaro yi ni mo ri fọnran kan abatale ana ni mo tin ri fọnran kan okay e je nkokọ mo fọnran ile ti mo kọkọ ri yi ni o ti to bi ojo bi meta ti mo ti ri fọnran arakunrin kan to nwa ko Leko mi mo te ba ri ti o wa salaba pade dana dana kan to ndara loju titi
1: o ti wa lati ose to koja
0: se lati last week ni
1: o ti wa ni ori ayelujara
0: to so pe ohun o beru re ko si to le se fohun
1: be ni
0: iyen ni tin dara dana
1: dana
0: o
1: dana yen be ni
0: o so fe ni pe ki le tin se video
1: oni ko ma se video
0: oni ko ma se video eran
1: oni ko ma se video eran ohun lo le yi
0: sa o ya ohun pe ohun o beru re
1: ya awon eran ohun
0: pe ko ma ya eran pe ki lo ya eran ohun fun pe ko se en to fe fe jo ohun sun ko se en to fe se fo ohun a si wo mi kin ri foran ohun ni bi
2: be ti mo pe awon alabode wa nu
1: leyin ose to koja
0: bi ose to koja mo weekend ni mo ri foran yen
2: awon kan ni won gbe nkan yen fun le won lowo awon se gbe le won lowo yen gan
0: yen ki won laya
2: alabode ni mo
1: ohun ta n so na ni eyin na e wori igbese yen ni te ba wo bi ti te ba wo foran yen daada e ma ri pe ni oju opopo na to je ki se inu oko
0: ki se inu oko
1: ni express ni so ke yan to koru nkan ba yen wa si gbangba
2: ayako
1: so ti ko ba ni awon alatileyin ti to fun ton ki laya pe ma jo lo awon we yen ko ye ki o le ko iru awon eran tan so ki nse eran boya me ki nse malu mewa o nse malu eyo mewa de bi ta ba so
2: pe ko si ron be ni agbegbe ibi
1: ti wa na wa na tun Abuja ni bi tan so yi labuja lo ti sele
2: lo ti sele agbegbe bi ta wa na n gbe ni ilu Ibadan nje je mo wi pe funra ki se pe won ni won pe tabi sugbon ijo ti Fulani danadana to ko eran wora adugbo wa ibi ti o ko awon nkan yen wo olodun lo ni ko ma je pe ere oko wa nbe gbogbo nkan to wa nbe ni o ba je
1: ma ba je
0: nibe to ko won wo
2: o pelu confidence lo fi wo gogo wa bayi
0: le ki le fe se
2: ki le fe se
0: 0916893 1000 tabi 0915333 4893 0911-333-893 la wo jopo to wole sinu kulu e pelu confidence
2: be ni lo fi
0: mo fe soro pa foran kan ti mo ri sugbon tori pe mi o ti fi die mule da bi alara lo je ki ma senu ku lori re boya na ti e ja gba pe emi mo pe number hello
4: hello
0: e ka ro sir
4: hello
0: yes sir
4: e ka ro sir e ku eto lu
0: e seun sir
4: ya tura o
0: amen
4: mo ti to ba da me ninu ipe mo nbe yen
0: e seun sir
4: ro ti won lo ni to churu
5: amen ati yin na sir
4: seri sir bo ti ye ko ri ko ti lo ku lori lede o se gba lo je ku keji ni pe ife omo eniyan ko si fe mo laarin wa ko de se to fe ku tori ene ko te ba won ta ba to siwaju won ready lati daya ko to ba de to ni gbagbo ri pe Ọlọ́run ló máa jẹ Ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí nígbà kan torí ẹ̀pẹ́ mọ́ ni ó ẹwọ́ wọn ajàjàgbara wà náà ẹwọ́n tó ṣẹlẹ̀ sí wọn rí pé ẹni tó bá dìde ṣe náà fúnra ọ̀rọ̀ náà lọ́ máa tún lọ́ máa gbà bọ́dẹ̀ tì ayé ò ní rí pa mọ́ orílẹ̀-èdè yìí ẹjẹ́ máa gbàdúrà lọ.
0: Ibi tí wọ́n parí ọ̀rọ̀ sí wọn dákọ̀ wọn ni mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ṣàdúrà lò kan àwọn kan ṣe àpẹẹrẹ wọ́n ní àpẹẹrẹ ọ̀rọ̀ ṣé kí n dárúkọ àwọn ìlú tí wọ́n fi ṣàpẹẹrẹ ẹjẹ́ ń gbà pé iná. Hello.
4: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ló pè
0: lẹ́ẹ̀kan. Ẹ ṣeun sá. Wọ́n dárúkọ àwọn ìlú tí wọ́n ti ń ṣẹ̀sìn tí wọ́n ti ń gbàdúà. Wọ́n wá pé gbogbo bí wọ́n ti ń gbàdúà. Àdúà wọn ò dá lórí pé ẹni tó yọ̀bọn sí wọn ká máa ka Bíbélì fún wọn àbí ká máa ka Kùránì fún wọn. Ẹ́rì pé mo bèrè lẹ́ẹ̀kan àmbásádọ̀ máa ń bẹ̀rẹ̀ pé ṣàdúà náà láàṣì máa gbà sórí òkè láàmọ̀ lọ ṣẹ́ṣọ́rù láàmọ̀ lọ àbí àlọ́mọ̀ yànnà fìlà kàmọ̀ fàtẹ̀súbà. Ṣàdúà náà láàṣì máa gbà pẹ̀lú tí àwọn kìíní ìràwọlé.
5: Ẹ ṣe.
0: Ok.
5: Ṣé rí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn kì í ṣe pé tí Ọlọ́run dì sí Ọlọ́run gbọ́ ìpè àwa ọmọ Nàìjíríà ṣùgbọ́n ọmọ Nàìjíríà fi àyè gba sátani láti mọ̀ kí n sọ pé gbogbo àwọn tí wọ́n wà ní ìṣàkóso àṣẹ wa wọ́n fàyè gba sátani láti mọ̀ rúù. Ìdí ni wípé gbogbo àdúrà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run gbà pátápátá àwọn ni wọ́n ń yí dànù.
0: Àwọn tí
5: wọ́n wà ní ẹ̀ka ìṣàkóso.
0: Àdúà táwọn èèyàn Ọlọ́run gbà.
5: Àwọn
0: náà ń yí dànù.
5: Ṣé rí bàdúà bá fẹ́ gbà ẹ ó pàtó ṣèlú tì sẹ́gbẹ́ kan tẹ tọ́lọ́run bá ti lè kà yín yẹ tẹ ní ẹ̀yin gangan fúnra yára yín o bóyá ẹ ti wà nípò ààrẹ o ẹ ti wà ní ipò sẹ́nítọ̀ ẹ ti wà ní gọ́fúnà o ẹ ti wà ní rẹ́ẹ̀p o. Ẹ wà mú ètò ìjọba ẹ mú lọ́kùnkúndùn. Ṣùgbọ́n wọn jẹ́ kó rí bẹ́ẹ̀. Àdúrà ń gbà.
0: Àdúrà ń gbà.
5: Bẹ́ẹ̀ sì ni àdúrà ni ọ̀pá ìṣẹ́gun. Torí pé tí wọn ní àdúrà ni ọ̀pá ìṣẹ́gun. Àwọn onígbàgbọ́ ni ọ̀pá ìṣẹ́gun. Ẹ rí i pé ọ̀pá ìṣẹ́gun Mósè ó fi ṣẹ́gun. Àwọn tẹ bá ti wo ọ̀pá ìṣẹ́gun Elisha Adimokuro ni ó fi ṣẹ́gun àwọn òrìṣà kínà ń pè Màrántí àwọn òrìṣà Bálì ó fi ṣẹ́gun àwọn òrìṣà Bálì ni wọ́n fi wọ́n sọ pé àdúrà ni ọ̀pá ìṣẹ́gun. Ṣé wá rí
0: ìní
5: ìdààmú mi ni.
0: Ambassador hello.
3: Ambassador má bínú pé o. Járọ̀ mọ́ ilẹ̀
5: ni.
3: Nípa ọ̀rọ̀ àdúrà tá à ń sọ̀rọ̀ báyìí. Ọlọ́run ń ṣe dẹrẹ bíi tàtijọ́. Wọ́n sàbí ní bàbá bíi bàtàtijọ́. adura ngba Ọlọ́run ti sọ wípé walk and pray kìí ṣe pray and walk kìí ṣàdúrà lákọ̀ọ́kọ́ fi ṣíwájú ṣíwájú téèyàn bá gbégbèsẹ̀ tó wá fàdúrà tì nígbà tí ìjọba bá gbégbèsẹ̀ láti jẹ́ kí ẹnìkan dìde kẹ́nìkan dìde pé òun fẹ́ lọ ṣe báyìí example ni irú ti ọ̀gbẹ́ni Igboho tó lóun fẹ́ gbégbèsẹ̀ láti ṣe àwọn nǹkan kan tó bá gbégbèsẹ̀ yẹn àwọn àmọ́ fàdúrà tí ń dìrí pé ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí àmọ́ tí ò bá tí ì bá tí ì gbégbèsè tá wá ń gbàdúrà tó nǹkan bá jókòó sínú ilé ni pé ẹ̀wọ̀n kò tí ì fún ìlàkùrúwà àmọ́ ẹ rántí wípé ṣáájú kò sẹ́ni tó fún Igboho ní àkùrúwà tó fi lọ sí iye àkọ́kọ́ tó kọ́ lọ dáhùn èèyàn kan nílẹ̀ ní sáìdì ọ̀nà ìrúwà ayé tẹ́ ìbèrè kankan láyé nígbà yẹn kó tó di pé ìjọba àná nígbà yẹn ò fi ṣèjọba eléyìí o àmọ́ àwọn kan ń bẹ bí ambassador ṣe ń sọ wípé wọn ní òjẹ kádùá ò gbà òótọ́ ni torí mo ka rìpọ́ọ̀tù kan láàárọ̀ yìí ẹni yẹn sọ wípé nàìjíríà ìbá àmọ́ da kò sí nǹkan tó kan òun bílíọ́nìà ni ènìyàn kejì gí wá lórúkọ ẹ̀ kìsì bílíọ́nìà ó ní I don't care ó ní bí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ kọ̀ntínú kò máa kọ̀ntínú ó ní moment tí òun bá ti ń wà tí family òun wà òkè òun ìbá lọ sí hellfire ìrí ìfọyín kọ́ nìyẹn ó ní òun bá lọ sọ́run àpáàdé ó bá wọ́n ọ̀run àpáàdé báyìí risk so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn lè jádùúrà ògbà lóru àmọ́ mo mọ̀ wípé ọlọ́run ń gbàdúrà ọ̀nà tí mo sọ pé ọlọ́run gbàdúrà lélẹ̀ kẹ́rí tí ọlọ́run bá gbàdúrà wà ní orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ owó ti kọjá ti ọ̀rọ̀ àwọn central africa tógun ti gbé tógun kò lè tí ì sí lóṣù mẹ́ta ní ṣáìsàn sọ̀rọ̀ yìí wọ́n ti bọ́ta wọ́n ti mọ jagun wọ́n ti mọ para wọn tí bá ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè yòókù kó tó di pé nǹkan kéékèèké ṣẹlẹ̀ báyìí wọ́n ti bọ́ síta ọ̀tí nàìjíríà bíi especially ní ṣáìdì ọ̀dà wa yorùbá bíi a máa ní àfipáda o yọ́nà ó ṣe lórí nǹkan ó ṣéǹjì ẹja tún máa wù ọ̀rọ̀ wa nìyẹn àmọ́ nípa àdúrà yẹn àdúrà ń gbà àmọ́ ká kíni ká náà ṣe kíni á gbégbèsè ìgbésẹ̀ lọ́lọ́run máa ń tẹ̀lé tàdúrà fi ń gbà àdúrà tó gbowó sí gbà.
0: Àmì ẹ ṣeun comrade Ike ambassador.
5: Bí mo ṣe sọ, mo dúpẹ́ lọ́wọ́ comrade Ike gan pé wọ́n lè bá mi gbà nídi. Mo ní àdúrà ni ìdààmú mi ní nítorí pé àwọn kan wọlé Alúwà lábá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan wà nílé Alúwà tí wọ́n ń gbàdúrà tí wọ́n ò wọ́rì nípa pé ti mọ̀lẹ́bí wọn nìkan tí wọ́n ń gbàdúrà bí àwọn ọmọ wọ̀nyí bí wọ́n ṣe tọ́lọ́run ó fi bá wa gbọ́ àdúrà lórí wọn tí wọ́n fi
0: tún wọn sílẹ̀
5: bẹ́ẹ̀ náà ni àwọn kìrìsìtẹ́nì ìṣòro tẹ bá ti ń lọ sí àwọn churches gbogbo lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn dùn púpọ̀ lórí òkè dórí òkè.
0: Ẹja tún dé ọ̀dọ̀ ẹni. Hello.
6: Hello, ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ sà.
6: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun sà.
6: Mr. Adébáyọ̀ ló ń sọ̀rọ̀ láti àpáta
0: Bàbá Báìbù.
6: Yẹ sà.
0: Ẹ káàbọ̀ sà.
6: Àwa ni àdúrà ń gbà lórílẹ̀-èdè yìí. Ẹ Ọlọ́run ti ṣe gbogbo nǹkan fún wa kí àwa ni ká gbégbèsè. Àwa ni ká wọgbọ́n ọgbọ́n tá a máa dá kí kinní yẹn máa fi pè ní àárín wa. Ẹgbẹ́ Amẹ́ríkà ní ìsinyìí táwọn kan lọ ya wọ Ìṣúẹ̀lì tí wọ́n pa àwọn èèyàn lọ bí àwọn bọ́ síta tán ní àdúrà làwọn gbà. Wọ́n fi inú konú àwọn náà gbéra. Ẹgbẹ́ Amẹ́ríkà ní ìsinyìí wọ́n lè ju bọ́ǹbù sí Amẹ́ríkà nǹkan tó máa hàn lápèjú ọ̀run wà. Àwọn òdó pé àdúrà Ọlọ́run ti fún wa ní ọpọlọ, ó fún wa ní ojú. Àgbàdúrà kó òun tó yọ náà. Bẹ́ẹ̀ la àgbàdúrà sọ́lọ́run kó kí atẹ́gùn tó fẹ́. Ṣùgbọ́n Ọlọ́run tó fún wa ní ọgbọ́n yẹn, ó ti fún wa ní ìmọ̀, ó fún wa ní òye. Pé ká ronú, báwo la ṣe fẹ́ dínà àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ wo bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó Nàìjíríà, ṣé irú àwa ló yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀? Ìṣòro àárọ̀ ọ̀sán ayẹ̀wò ní gbogbo ẹ̀ 24 hours. Ìgbésẹ̀ la need ọgbọ́n àtinúdá. Báwo la ṣe máa kọ́pù àwọn pípù yìí tí wọn ò ní fi wọ àárín wa? ti won ni fun ma pa le yoko kan ton fun ma pa ma fi se ru ba wa igbese la ni a so pa duro won pa sugbo e o gbo wo la ma da ki kini a fi stop e wo bi ton gba wole njo ti ma ti pa won awon to nso gbo nbe yen ah ni o mo pe won tun ma gba be wole te na na tun gba wole kan ti ko awon ku yen o aba gbadura titi ton fi wo be yen ton tun wa pada wa ko awon school nbe yen a mo pe igbo yen o jade ti Niger State. Se ayu a ru se a ni pe o gbo kan ta le da pe awon bi to je pe lupo se je pe awon yi be ni won le gba wole se a ni ogbon lati le fi block gugu be yin o se ti camera si gugu be yin kon fun awon eyan ni owo kon ma mu on gugu area be yin 24 hours ta won kon ba se lataro titi da go mefa ka won kon na tun be lata go mefa ohun ko mo pa ro le di aro ojo keji ti an ba fe peace yen ma ti fi afuwo ni o ti an ba fe peace yen ma ti fi afuwo ni tori ibi ti orile de ibi ti le yoruba lo yi olodum aye ko ku wa lewu
0: e seun sir
6: olodum a wa pelu wa o
0: e seun sir baba bible mo nbo o won pe ti eyan ba fe peace eyan ma prepare for war ni alagba oludayo
1: oro ti won so oye won oro ti won so de ni itumo ohun ti won so ni pe ti eyan ba n fe alafia
0: eh
1: e koko mura bi igba te je pe se mo pe isowo te ba fi mura bi igba te pe anything to ba dele e setan lati gbina woju e iyen ni akoko te mura le bi igba te pe e fe fi jagun ni looto amo te so pe en fe alafia e wa kawo na gbera pe kini awon igbese te ba gbe ati awon alakale yin lawon to fe wa gbogun ganja yin ton fe fun yin lalafia yen won ma ri no fi atete rora saseyin so ohun ti won gbianju lati fayo lapa ben ni so nipa ti oro aladura ko seni ti o mo pe adura ngba olorun ti gba adura wa lori lede Nigeria mo won to ye ki won igbese to ye ki opolopo gbe like nibi to e ka tu ti gbegbese ibi to ro wa wa Nigeria a tu shi ma reti padura na ni ko tu wa ko wa gberu gbese yen fun wa ibi to ro wa wa Nigeria ni yen adura wa ngba da lori lede yi
0: number hello
4: hello sir
0: yes sir
4: hello
0: era
4: sir ben ya je luka ya di ani la cha
0: yes sir
1: yes sir
4: take think of what that if you saw ni ke leko ti pe awon lori yi san dano ni mile of culture o toro ni

0: ọlọ́run àti àjẹpọ̀jù kò jẹ́ ti tó sórí ẹ̀ máa gbàjọ́ yìí tí ayọ̀ yìí ló ṣe kún fún un láti máa ṣe kún náà ni àtọ́mọ́ máa gbà sí náà ni ìkejì tó dàbí ẹ̀ ní pé ẹjọ́ sà ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tó rẹ̀ mi ò lọ léyìn kí ló ń pè ní orílẹ̀-èdè dì èmi rè wọ́n ní àwọn èèyàn tí èdè wọn bá jíra wọn ó dàbí pé ẹ̀sùn wọn náà ó fẹ́ fara pẹ́ra wọn díẹ̀ tó fẹ́ bá wo us kéèsì àwọn kan tó kò sọ yẹn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní us ló ń ṣàkóso ìjọ rẹ̀ gbọ́ tán máa pariwo donald trump go to your governors for your state governor gba allocation 92 billion ni wọ́n ń gbà báyìí 92 billion so kó lọ sí state kọ̀ọ̀kan ọmọ tí èdè wọn yẹra wọn tí ìṣe wọn yẹra wọn tí ìwà wọn yẹra wọn tí èdè jẹ́ nǹkan náà ló ń pè ní nation tí ìgbà ṣe and stand to be corrected a nation ọmọ tí èdè wọn yẹra wọn ni tí èdè bí kò rí bẹ́ẹ̀ níbí africa ká lọ on regions and thank god àtẹni sí ṣe political zones tẹ bá dàbọ̀ ìgbó wọn ọmọ tí ọmọ tó fara pẹ́ra wọn tọrọ wọn yẹra wọn ni
1: ambassador
2: iṣẹ́ ilé ọ̀rọ̀ tí bàbá sọ tán ọlọ́run elédùmarè kò ní jẹ́ kí wọ́n sọ́kù kò ní kọ́ jẹ́ kan sọ tán wọ́n mọ̀ sọ́kù ni ṣe rí abala bí tí mo fẹ́ lọ ń bẹ̀ mo fẹ́ kí a mẹ́nu kúrò ká máa mẹ́nu kúrò lórí pé wọ́n fún wọn ní security allowance wọ́n ṣe
1: security vote
2: security vote kan
1: ká mẹ́nu kúrò
2: bóyá pé wọn ò lò
1: okay
2: ìdí tí mo fi ní pé bóyá wọn ò lò mo máa ń sọ mo sì máa tún sun sọ pé àwọn ní ilẹ̀ káàárọ̀ òjíire ìṣàn gómìnà ṣèyí mákindé nìkan o
1: okay
2: mo ń sọ nípa àwọn gómìnà ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ṣe ìwọ̀nba tí wọ́n lè ṣe o ṣùgbọ́n kan tó kàn wà ń bẹ̀ ni pé ìkúnlọ́wọ́ ló kù fún wọn
1: ìkúnlọ́wọ́
2: ni
1: láti
2: ẹ ó rí i pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ra ọkọ̀ fún àwọn agbófinró lákòókò ìgbà kan pé láti jẹ́ kí iṣẹ́ wọn lè mú yányán níbo wọ́n ti rówó ni wọ́n sì àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ ṣé òkúta wọn fún wọn ni ìbówó náà wọn fún wọn ọkọ̀ tí ṣèyí mákindé gangan rà lẹ̀ tàbí àwọn ìgbà tí akérèdọ́lù náà wà ní ayé kọ́lọ̀ fọ́ọ̀rùn kọ́ bàbá yẹn ṣé ọwọ́ ara wọn náà ti mówó ni tí wọ́n fi rọkọ̀ fáwọn àmọ̀tẹ́kùn àwọn àgbẹ̀kọ̀yà tí wọ́n ń wọnú gbó káàkiri wọn ò ní jẹun kò sí nǹkan kan tí wọn ó ṣe lórí ẹ so tí a bá fẹ́ sọ nípa security vote àwọn gómìnà wa nílẹ̀ káàárọ̀ òjíire yàtọ̀ sí èkó ẹ rí i pé mo yànnà náà èkó dá dúró ni.
1: Èkó sì lára south west.
2: Èkó wà lára south west bẹ̀ tí wọ́n bá wọn àwọn ìgbésẹ̀ tí
1: wọ́n ò lọ́wọ́ nínú àmọ̀tẹ́kùn
2: wọ́n nínú àwọn nínú àmọ̀tẹ́kùn o àti àwọn security network tí wọ́n fọgbọ́n dá sílẹ̀ ó wá tó jẹ́ pé ó tún wá ní gbèdéke ibi tí àwọn àmọ̀tẹ́kùn lè ṣiṣẹ́ dé o ibi tí àwọn àgbẹ̀kọ̀yà lè ṣiṣẹ́ dé o ẹ ó rí pé wọ́n ń pariwo wípé wọ́n tú àwọn sílẹ̀ àmọ̀tẹ́kùn ò lè gbébọn o bí àwọn agbófinró bí àwọn sójà wa o wọ́n bá pa àwọn èèyàn bí wọ́n bá ṣe kinní kan tó jẹ́ pé kinní wọ́n lè ra ìbọn fún wọn o ìbọn tí mo mì ní wípé láti òkè lọ́hùn láṣẹ ìbọn ẹ kó bọ fún wọn ẹ kó ohun jà fún wọn ẹ kó ohun gbogbo fún wọn kán lọ́ mọ́ fi báṣẹ́ lọ sakabu làwọn ń gbé kiri o ọgbọ́n àtinúdá ni wọ́n ń lò ọgbọ́n ilẹ̀ yorùbá ni wọ́n ń lò láti fi wọgbó

0: wọn dẹ nílò àtìlẹyìn látòkè
1: wọn sì nílò àtìlẹyìn látòkè sáwà sọ pé àwọn gómìnà wọ gbìyànjú wọn bá ti ń le gbé ni ibi táwọn ṣiṣẹ tí wọn dé àwa lè torí pé à ń ṣe ìjọba kábẹ sínú igbó
0: àmọ gómìnà tán ra ọkọ wọn ra ọkọ ojú òfurufú
1: wọn ra ọkọ
0: láti ọdún tó kọjá
1: tí ó sì ti
0: dé
1: bá dédé kíní
0: falábì nìyàn
1: ẹja bí àwọn tí wọn gbé aláṣẹ wa lókè kí ló dé
0: sókè ni àbí gómìnà
1: ilé yẹ kó ti sọkalẹ wá ṣe bí wọn ti ra ọrẹ dì.
0: Wọ́n ló wà mí tí ẹ ti ń tò pọ̀ lẹ́kọ̀ọ́. Tara wà á bì í ṣé ìjọba òkè náà ni àbí.
1: Ṣé níbo níbo ni àwọn
2: wo ni wọ́n tò pọ̀? Òun ni mo fẹ́ bèrè lọ́wọ́ ambassador ìpè.
1: Àwọn wo ni wọ́n tò pọ̀?
2: Ìpè torí lọ́pọ̀ ìgbà ṣe rí àwọn kìíní a máa ń fẹ́. Èmi ò ṣe tí bá máa bèrè lọ́wọ́ ambassador nsìn ṣé ìjọba òkè ṣe ẹbí wọn ni wípé títò papọ̀ yẹn. Ṣé ẹbí ìjọba òkè ni àbí torí èmi gan fúnra mi mo ní ìdí láti mọ.
1: Ẹ ṣe ẹ rí pé ibi tí a gbé ọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ plane ò ṣe plane ìyẹn dá dúró láyé ọ̀tọ̀ ni.
2: Ọ̀rọ̀ ètò ààbò náà ló fà
1: á
0: ara ẹ̀ náà
2: because torí ohun
1: ṣe rí nǹkan tó yẹ kí àwọn ìjọba òkè ṣe tí mo mí nìyẹn wípé àwọn gangan ló yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan ti ró lágbára.
2: Ayé tá à ń sọ yẹn sí ìjọba ìjọba ìpínlẹ̀.
1: Ìjọba ìpínlẹ̀ tá a wá ń sọ tí a wá ń sọ̀rọ̀ nípa ìpè òkè o ìjọba ìpínlẹ̀. Ìní ó fẹ́ gbìyànjú nǹkan.
2: Ìjọba ìpínlẹ̀ ló rà
1: á.
2: Ìtí tó pọ̀ láti ọdún tó kọjá. Wípé ṣé ó yẹ kó ṣì wà níbi pé afẹ́ tó pọ̀ títí di àkókò yìí. Kódà kí ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn ọmọ ètò kó tó wáyé.
1: Kó tó wáyé.
0: Hello. Ẹnìkan wà níbí. Yes sir.
3: Hello.
2: Ẹ ṣeun sir.
3: Ọ̀gbẹ́ni àṣẹ náà
0: ni. Yes sir.
3: Ṣé ẹ fi ní ìyẹn ẹ rí pé àṣẹ náà ni gbogbo nǹkan yẹn wọ́n sì ń dúró de àṣẹ náà ni. Ṣé rí irú kíní yẹn èmi ìgbà tó ọ̀rọ̀ adé yẹn ẹ mọ̀ àwọn ọmọ ogun ojú
0: òfurufú
3: ló máa ṣe alátìlẹyìn wọn ṣé ibẹ náà ni mo rè kó dé sí wọn ti máa ṣe àtòpọ̀ ẹ kó tó fún wọn náà wọn tó máa darí ẹ àti máa darí ẹ náà ó lè jẹ náà wọn agbófinró ní ẹbí náà ọ̀làtọ̀hún yẹn náà ṣùgbọ́n tó máa kọ́ wọn gbogbo mi máa ṣiṣẹ́ bóyá òun ló ń dá kíní yẹn dúró èmi ṣe rò.
0: Ok ẹ ṣe sà.
2: Nítorí ohun tèmi ń gbìyànjú láti fàyọ́ sí ni pé irú ìgbésẹ̀ yẹn ó yẹ kí ẹ mọ̀ ohun tá à ń wò tọ́pọ̀lọpọ̀ ń rò ní pé ó yẹ kí ìjọba ìpínlẹ̀ ti gbé ìgbésẹ̀ nípa àti tó kíní ẹ̀ papọ̀ káná ni wọ́n ti tó papọ̀ à ń retí àṣẹ láti òkè ìyẹn látọwọ́ ìjọba àpapọ̀ wípé láti bẹ̀rẹ̀ sí lò ó. Àmọ́ wípé wọ́n ń tò pọ̀ ìjọba ò tí fún wọn ní kíni ìyẹn lèmi náà fẹ́ mọ̀ wípé ṣé kíní ṣó ó yẹ kó wà nílẹ̀ láti ọdún tó kọjá. Lóòótọ́ a mọ̀ wípé ìwọ̀nba ni nǹkan tí ìjọba ìpínlẹ̀ lè ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò kò sí rọ́ níbẹ̀. Àmọ́ títí elé tá à ń sọ̀rọ̀ nípa èyí tó ní ṣe pẹ̀lú ọkọ̀ jagun ti ojú òfurufú tá à ń sọ̀rọ̀ nípa èyí wípé ó yẹ kí ìgbésẹ̀ kó ti kọjá
0: gbogbo
1: ìpàkúrò pọ̀. Ẹ mọ̀ gbọ́
0: ambassador.
1: Ẹ rí pé nǹkan tá à ń pè ní ogun tá à ń pè ní àwọn
2: ọkọ̀ ìjagun
1: tí wọ́n wà ní ẹ̀ka ètò
2: jagun
1: tí àwọn tí wọ́n wà lókè ní àṣẹ
2: ní àtòkè àṣẹ ó ti wà
1: bẹ́ẹ̀ni kìí ṣe àti state ni àṣẹ ó ti lọ sókè.
2: Òótọ́ ni pé wọ́n ti ẹ̀ ní gbọ́ táwọn máa gbọ́ anything nǹkan kí nǹkan náà wọ́n fẹ́ gbọ́ wọ́n á gbọ́ látẹnu ẹni tó jẹ́ ọ̀gá nǹkan ọ̀gá lókè bá sọ
1: òun
2: làwọn ológun máa ń tẹ̀lé. Ìgbẹ́
1: nǹkan tí wọ́n rà yẹn báyìí ṣe báyìí kásá báyìí ká wòdì commander in chief of army forces kì í ṣe ipò kékeré.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n bá níyàn jẹ́ ààrẹ tí ò wá sí
0: ló fi fi odidi ọdún kan tí ò fi jáde síta. Ṣé kọ̀mándà náà ni ò fàṣẹ síta fún didi ọdún
1: kan? Ṣé rí tí àṣẹ tó bá wà tó bá fẹsẹ̀ rinlẹ̀ tí kọ̀mándà bá sọ wípé ókè kí ló ń dá kíní ìdúró? Tí èmi kí bá wà wípé ókè mo wà gẹ́gẹ́ bí ipò aláṣẹ màá béèrè pé kí ló dá àwọn nǹkan tẹ́yìn because wọ́n ní àríṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí ẹnì kọ̀ọ̀kan ìbáṣe pé bóyá pé gbogbo state ni bá
0: ṣe. Àbí torí pàtí ìpapọ̀ ọkọ̀ òfurufú ni wọ́n ṣe sí ìgbéjáde.
1: Ìrọ̀ o
0: tori won upgrade
1: e ma gbo ini won ti so ni
2: fun won ti upgrade
1: won ti upgrade
0: e se pe gogo to bere se na o ti ju bi odun yin abi igba o na lo
1: o sese bere na
0: ni so boya tori
1: pe o sese bere ni
0: no se pe mo kule stress e ma ti
2: process ko le je ko le je be
1: ara nkan ta n so ni se ri gogo nkan ni won fun se ilu se rogile Nigeria ibi sources e niye if not so ti won ba ma fi o se ilu se gogo nkan kini da duro se bi ka fo to wo si ka fo si wo to lowo fi mo nkan ta npe ni mo ma kan sara si sagari mo ma si sodo ni oloni combination sagari ati bola ige now ijo ilu ole to ba ngba na
0: ko le to ba ngba
1: na ebe ko emi lasan ni won combine ara won o ka luku jo nkan ti npe jojo selu sile ewo apere to selu selu tan tun le fun ra won lenujo meta yi ngba ti iru gbaja bi ami land and co ti won bo wa si Oyo state se bi won kokko se hello si en to wa nu ile na
2: be ni
1: kilode
0: awon yen ma reason soro yen
1: kilode
2: eh bo se ye ko se ri
1: ni
2: mo nbo
1: mo
2: nbo
1: ma kalekun
0: mo nbo
1: onile nlo e o number 1 citizen kilode pele won gbo selu ti egbe kanu e ja da nkan tin da rin sile da pade
0: won lo pale so gbe mosho
2: ko si ye ko ri be lo to ko ye ko ri be
1: ki la se yen si
0: se tori pe gomina na ma pon bo lawon na se lo ide ahead kan to de
2: ah le so be o rara
0: ki le ta le so be
1: e se idi ta fi le so be onile lo ni le
2: be ni
1: igba se ri igba
0: o wa ni ko hun koko lo ko tori pe won o de
1: lo se lo yen lo da tori pe ti won se o ba lo
2: ehun to e ke ebere ni pe ohun to e ke ebere ni pe abi nitori pe won ri pe gomina lo lawon
1: na se wa
2: Ke se pe bia tori pe rara rara igba to ba won ile lo le wo inu ile lo le wo
0: leyin ose meji
2: eyin la le so pe leyin ose meji
0: ki wa lo fi ya
2: amo iya to wa nbe
1: iya to wa nbe
2: iya to wa nbe seri bi gbogbo nkan ta nso e odo ati isele to sele yen o nsele bo e bi ijoba okini o nsele bo lo fi wa kan apa bibi so asiko ti gbogbo yi ta so yen na ki se ke boya
0: e ro pe won bun gomina gbo pa won bo
2: to ba je ko bun bo won akoko lo gomina
0: won bun won gbo rara pa won bo
2: won mi o ru be
1: omo baba
2: olo ton ba bu gomina gbo gomina o ni okin won kabo
0: won bun won gbo rara
2: ton ba won gbudo jo e pe emi mo gba yin lalejo
1: emi mo gba won lalejo se bi ti bola ge mo sa pere yi
2: emi mo gba yin lalejo
1: nigba ti sagari nbo o kan si bola ige lo to bola ige ti gbogbo yen lo ti mo ekun omi yi bola ige na ti announce everybody ti announce igba ngba ti sagari nbo o kan si bola ige ati sagari
2: e ma binu e ma gbagbe ko to da ko to di nigbati ti won wa ibo ni bi odun mero kan seyin ni bi odun meta yen nigbati baba ma wa si ipinle Oyo kilode ton kuku tesi waju ko lo ma se polongo bo won ton fi kokko lo ton fi
0: oda
2: je ki kokko wa je ki kokko wa sodo gomina kilo fa to fi ri be o se wa je kilode ni o se wa je sin
0: kilode Peter bi o ti wa si badan sin
2: ohun ko la re yin
0: o sympathize
2: rara oko niyan ohun ko ni are seri eyi to hun se lowo bayi ni wipe o nje ke mu wipe e dibo fohun ohun si n ba yin soro o si n lobby lokoko ni e ba e dibo fun mi ma se bayi te ba ohun ko ni ani ta dibo fun
0: bo sympathize pelu awon to
2: ku o le se yen o se be na pelu pele Oyo o se be na pelu pele Oyo ko n se pe o so o le e mo o ba ipinle Oyo kedun na o so ohun ba yin kedun lori nkan baba amo ko le iwon ba gan lo le so mo agbara ko si nkan kan to fe se
0: era sir
3: hello
0: yes sir
3: eku atotonu
2: yes sir
3: ori se ti aku ta la lagbara Olorun
2: ami
3: sherry ẹni òbí ò kì í ṣe ààrẹ ó mà lọ sí ẹdọ ó sọrọ àtìkú náà èmi máa kéde nǹkan kan lọ bẹ ó sọrọ kẹrí ti ẹyin kẹrin sọ ìwé pé ó yẹ kán sọ fún gómìnà kẹrí kankan ni mo kàn fẹ jẹ ká mọ kẹrí àwọn olóṣèlú ẹ wo ẹ má ẹkan forí wa fágbọn o ọrọ yẹn ni a nílò láti dókun ká ronú dáadáa sẹ́rí ọwọ́ ọ̀rọ̀ mi máa lọ láàrin wọn ní òru tọ́síjọ́ máa pàdé ẹ̀ a wá sọ di rògbòdìyàn fara ìlú ẹ máa yànnú agbada yín a wá sọ di gbàdó ẹ ní ká máa yán bẹ́ẹ̀ fà ọmọ ọdún tó ti forí ẹ̀ ti sí So ẹmẹ ka soko ile mo si le pa deyin e mo are isare agbara ti tomo won o to ba ti se lo decide that's it ko shanu wa
0: amen e seun sir ambassador e pe o ye ki won bun gomina gbo
1: be ni
0: e ro pe won bun won gba be mo pe won bun won
1: gbo e ma gbo e ma gbo to ba je pe won ba bun gomina gbo immediately ti won ba land kan to lo ma lo sogbo mo so odo gomina won ko ko lo
0: o ye ka jo lo be ni
1: o je kan jo gbera lo be ni eyin ni pe won se joba ki soseli
0: e se ro pe
1: mo fi so pe
0: o da ele te fi sapere le joba won ele te fi sapere le kan ti Bola Ige ati Sagari abi sojo ti won bo ni won se bun Bola Ige gbo pa won bo
1: iro
0: yo ti to bi ojo melo
1: won ti je ki Bola Ige mo akoko gba ti won bo
0: bo bi ojo bi melo ni won gba won
1: MPN ni ẹgbẹ won papo
0: ẹgbẹ won papo kan kan na la jo so
1: ti won se ni pe won gboran du pe ah
2: won gbe oselu ti segbe kan
1: won oselu ti egbe kan pe ah awon eyan won ni kan yi isele si Awusa ni Sagari o eyin
0: Bola Ige Yoruba ni o won si so fun pa won bo
1: Yoruba le to wa nibe yi o awon gan Yoruba ati Yoruba lo ye kan jo moju to nkan yi labẹ bo ti le wu
0: ko ale wa n debiru
1: hello bo la se fe se ona wo la fe ke le fe ka jo rin nitori pe agbara wa loke ju ti isale lo combination loke to ba ro mo ti sale solution waye
0: hello
4: ekuto
0: e se o sa comrade
4: comrade tun n be kan se
0: yes sir
4: oro si anfa yi ke se re tun gangan ni yu because bo se wa yi je bi e to wa gbaja bi a mi lokwe to wa se bo wa represent are ni abi
0: awon asoju are na ni
4: o wa to wa ko ya wa asoju are normal protocol official protocol odo number 1 citizen state to ba lo lo ye ko lo yoju si state ko ni nkan kan ni ti anything ba sele si afi ti o ba se wi ko official something lo ba wa si state lo ku anything ba sele si bo se wa si state yi sin bayi won a koko hold the number 1 citizen responsible wi pe ko fun eni bayi ni security bo ba lo si yogo mosho tan ba kidnap ohun na won mo patowo ni ko lo nse but bo se wa yen sin ta ko si lo sodo governor ti won jo lo won jo gboye awon ti governor won jo bi yan papo ni but bo se ri nisin bi eleyi normal thing fe ko se e ma je ko bi aba to so lekan se so
0: NSA na wa nbe fa
4: ah ma di pe won fi security yawo to je pe o complain for core no le pe so kan nisin nigba te le fe dibo e le mo wa ni o si di bebere be lo ko si insist yi pe ah se awon malu ti wonu oko so si je ko mo ni ori kan ma je ko mo nisin ini kan ni so ri pe joba yen wa o ke ni ah yen ni ah o ma to e ki o ko mo la si nigba ta to ji egbe ni to ba lo bi se njo kan ara abale won o si ni border si mo oko ati yawo ni yen o to tori ni e ma je kan fi kan di nkan ti o se ti wa le wa lori adura ba awon omo yo se ku omi ti won wa omi ka ma gba bayi ni afi igbese ta gbe lori nfa o ma n dun mi pe mi ni mi wa position lati se awon kankan o ma n dun mi gan ta ni pe mo wa position lati gbe awon igbese kan ni
0: ke je bi oga olopa orilede yi
4: beni honestly ka ko mo jo wa to ti gba bi mo sakun beni o ye mi ba ti dogo olopa ni
0: e sakun
1: e sakun ke lo de te bi sa
0: eyin e so re
4: mo sakun beni nigba ti mo mo pe iwa mi o ni ba ti won mu ni
0: iwa yin o ba ti won mu bi bo iwa yin o danu abi Eja gba pe yi hello
3: hello
0: yes sir
3: ẹ ku ti siwaju
0: yes sir
3: sherry,
0: asiko yen ti ko wa papa mara awon iroyin ti de onle ti kun iroyin wa ambassador
1: tu
0: e ja lole
1: e se en ta se na
0: koko be ni wi pe ka ba wa gba awon eyan won yi le
1: o se pataki
0: gbogbo nti o ba na won
2: be ni
1: eh se ri koko be ni yi le ti mo fe fi mo dagbere ejo eyin ijoba apapo ati joba apinle e fowo so wopo ni o e ma fi wa si o ma yo wa ni ere lan fo ma yo se oro yi ti e ba fe gboro wadun ni ipinle oyo yi e o fowo so wopo ni o ati gomina atare ateyin te ja labo ani ki won gba awon omo yi sile ati awon oluko kan gba won sile ogbon te ba mo pe le da igba ti ki no npe Jonathan ki no pe Donald Trump to fe gbe to fe yo omo America ti won mu ni gbekun to fe yo ko laarin awon agbesumo mi o mo mo bi en se yo tan mu nkan won ko laarin won ebi won ku awon people yen lorun ni
0: okun won lorun
1: yes
0: eh
1: ki lo de ti wo ti ta wa no ta ni ogba ti nda kankan
0: sogun won orun nu wa fun won ba
1: en to ba wu won kan fun won kan sa ba wa yo awon eyan won yi ku o that's what you are saying ni pe ki won fo kan fowo so wopo nitori pe ka fowo so wopo lowo fi le mu bo se je niyan
0: Nigeria o da yodo gbagbo kan
1: se ambassador wa le egbe wu mi baba wo nation
0: ala gba lo san ya
2: to
0: e ba ndagbere
2: o da esun lopolopo gbogbo e yori gege bi ati nfe la se ledumare eyin ijoba wa ijo gbogbo to ba gba ba wa fun ki ese ri pe awon mo e won di gbigba jade gege ba ti nfe koda inu wa ma dun te ba le ba wa se ni common kia ejo ju oni tiyin
0: kile oni to su ka ti re
2: kile ko kile ni to su be pe ta ba fi ma ri ale oni ta ba fi ma jira rora ya rola iroyin ta fe gbo ni pe won ti ba wa tan omo e sile olorun yo si tunbo fun yin se
0: amen
2: yo ju wa se ese lopolopo
0: nigeria o da yo dun gbagbo kan si nbo ba da to dun ta teyin ati wa won ni fe ni kenin wa sawati ade damola olo ede omo baba olomiye on loruko temi je mo dagbere pe odigba
5: lati ikoni west radio 89.3 fm ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na on te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se on ti ikoni fi utelu o bi ko se iwoye won e se on ti e n do wa

lásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dése ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti wọ́gi lé ìsinmi olóṣù mẹ́ta àwọn òṣìṣẹ́ ìjọba. Àtíkù sọ̀rọ̀ sí Bàbá Chela wà ló pé ẹ̀sùn rẹ̀ kò ní ẹ̀rí ńlẹ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti fẹ́ gé àwọn agbègbè ìṣètò ìwé ìrìnnà wọn kúrú nílẹ̀ Adúláwọ̀ sí ilé-iṣẹ́ aṣojú wọn kó lè jẹ́ ogún níye. Ìkọlù alágbára Russia sílùú Ukraine ó gbẹ̀mí àwọn ènìyàn tó jẹ́ ó kéré tán mẹ́tàlá níye. Ìkọlù àti gbọ́nmi sí omi òtó ń tẹ̀wájú nílùú Lebanon pẹ̀lú ìgbà sí ètò ojogun omi Amẹ́ríkà tí Israel àti Hezbollah gbà sí. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ìdíje léwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin ti Eagles fún ìdíje ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ Poland. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pàṣẹ fún àwọn ilé-iṣẹ́ ìjọba lẹ́ka-lẹ́ka tó ń ti lájọ-lájọ láti ṣe ìdádúró ìgbésẹ̀ èyí tí wọ́n fi ń fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìsinmi dandan olóṣù mẹ́ta kó tó di pé wọ́n ó fẹ̀yìntì pẹ̀lú ìkéde ìdádúró rẹ̀ lójú ẹsẹ̀ àti wípé kò sí irú òfin bẹ́ẹ̀ nínú ìwé òfin iṣẹ́ ìlú. Àṣẹ ọ̀hún ló wáyé nípasẹ̀ àkọ́ránṣẹ́ kan ti olórí òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè yìí dìde Wilson Jack tó fi sọwọ́ sí àwọn òṣìṣẹ́ àgbà lókè lẹ́nu iṣẹ́ ìjọba tó fi máwọn mínísítà akọ̀wé àgbà olórí àjọ tó ń ti àwọn olórí mìíràn èyí tí àkọ́ránṣẹ́ ọ̀hún tó jáde sí ọwọ́ àwọn oníròyìn nílùú Àbújá. Níbẹ̀ ni olórí òṣìṣẹ́ ìjọba ti sọ̀rọ̀ lórí bí ọ̀pọ̀ iléeṣẹ́ ìjọba lájọ-lájọ àti lẹ́ka-lẹ́ka bí wọ́n ṣe ń ṣe àṣìtúmọ̀ àkókò ìfitónilétí fún ìfẹ̀yìntì tí wọ́n sì ń sì túmọ̀ sí ti àkókò ìsinmi èyí tó ń yọrí sí ìkúrò lẹ́nu iṣẹ́ láìtó ọjọ́. Gẹ́gẹ́ bó ti wá fìléde òfin ọ̀hún ó tọ́ka sí bí àwọn òṣìṣẹ́ tó bá fẹ́ fẹ̀yìntì bí wọ́n ti ṣe nílò láti ṣe ìfitónilétí olóṣù mẹ́ta ṣáájú àkókò tí wọn yóò fiṣẹ́ sílẹ̀ tó ń ti ètò olóṣù kan tí wọ́n fi ṣe ètò kọ́ni ṣáájú ìfẹ̀yìntì wọn tó fi mọ́ lílo àkókò yòókù láti ṣètò àkọsílẹ̀ tó yẹ tó ń ti ohun tó bá rọ̀ mọ́ ìwé nípa ìfẹ̀yìntì wọn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ sí ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún àlàyé lórí ètò ààbò ọ̀gágun Rabbi Abubakar tó ń ti aya rẹ̀ ní agbègbè ìjọba àbílẹ̀ Matosu nípínlẹ̀ Katsina lọ́jọ́ Àbámẹ́ta. Ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé látàrí ìgbésẹ̀ àwọn afurasí agbésùnmọ̀mí ni olú iléeṣẹ́ aláàbò ti wá pàṣẹ fún ìtújáde àwọn ikọ̀ tẹlẹ̀múyẹ́ tó ń ti ohun tó yẹ fún iṣẹ́ ẹ̀dọ́ọ̀lọ̀ ọ̀gá àgbà náà pẹ̀lú ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bí ago. Ọ̀gá àgbà wọn tó sọ̀rọ̀ ó kọ̀ láti ṣàlàyé nípa iṣẹ́ ẹ̀dọ́ọ̀lá tó ti ń lọ lọ́wọ́ ọ̀hún. Tẹ́ ẹ bá wá gbàgbé ẹ rántí pé kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka àpàṣẹ Katsina Ali Umar Feg ó ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé tó ń ti àṣẹ ìtújáde àwọn agbófinró láti ṣèrànwọ́ nínú akitiyan ìdóòlà tó ń lọ lọ́wọ́ tó ń ti láti gba àwọn ènìyàn náà padà láì farapa tó fi mọ́ láti mú àwọn aṣebi ọ̀hún. Ìròyìn gbé lọ́jọ́ Àbámẹ́ta wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́nà òpópónà Katsina sí Matosu ní àkókò tí ọ̀gá àgbà ológun ọ̀hún rìnrìn àjò ọdún iléyà pẹ̀lú ìyàwó rẹ̀ láti ìlú Àbújá. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn kan tí akọ̀wé ìjọba tẹ́lẹ̀ rí Bàbá Chala Wal èyí tó fi kàn án lórí àbájáde èsì ìbò abẹ́nú ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tó ń pe màgòmágó wà nínú ẹ̀. Àtíkù ti wá pé kò ní ẹ̀rí o. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lánà òde yìí nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ lórí ìbásọ̀rọ̀ ìlú Frank Shahibu olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ó sọ̀rọ̀ lórí bó ṣe ṣe kókó láti rìn nísàn-án
pẹlu bi lawali sile yan ona oto lati ma fi bu enu ateli ogun logo awon megbe oselu ADC jake jado orilede yi pẹlu won tin fesun pẹlu ifesun kan lagbara ele to fi kan won lai ni eri to fese mule ate jade latodo eni to nri si gbon safefe gbakeja re nibe one won ti foro lede wipe won o ranti lawali fun akoyawo kankan bo ti wo mo won pe o si je eyan nla eleyi ti won yo ni ipo bi eni yo jiga lori oro iwa je banu nipa isi agbase to nti owo to ye lati fi ge koriko orilede America ti sisọ loju eto lati mu adiku ba onka won le se asoju ile okere to wa nile adulawo ti won seto iwe irinna won fun awon arinrin ajo ile okere iroyin sakojopo pe eka to ri si oro ilu America n gbiyanju lati se ijawale ilu ti won tin se eto we irinna won to je po ti wo adota nile adulawo won fe dinku si ogun niye iroyin wa gbe pe akowe ijoba orilede America Marco Rubio epo fowo si pinu na lose to lo labe eto tuntun ohun awon orilede ti won ma se eto werina na won je ogun niye lara won da si tiri orilede Cote d'Ivoire Ghana Ethiopia orilede South Africa Senegal Tanzania Djibouti to fi mo orilede Uganda Rwanda orilede olominira Congo Nigeria, Togo, Angola, Tonti orilede Equatorial Guinea, Liberia, Kenya, Mauritius, Cape Verde ati orilede Cameroon. Ikolu ado loro misaili ati balu ofefe dirono ogbemi awon eniyan ti onka won je okere tan metala niye nilu Ukraine. Mesan ni Dnipro ati merin ni olulu won ni Kiev eyi lo same okan lara won kolu alagbara si Moscow ogun logo awon eniyan ni royin gbe pe won farapa to fi mo opolopo omode leyin ti ikolu nu afefe ni oru mojumo ohun to ba won legbe pelu ba won iko onise pajawure se ngbiyanju lati wa awon eniyan to si seku ti won ha sebe abi agoko ile na ni Kiev ikilo nu afefe wa gbalu kan ni Ukraine ni kotokoto ni ile ise ijoba to nri si eto abo ilu Russia won foro dede lori bi kolu na bo se je ni ti AC si kolu Ukraine pelu bi won ti soro nipa bi kolu ohun bo se ti se ohun ti awon fe ko se ikolu nte siwaju ni apa gusu ilu Lebanon pelu bi Israel ati Hezbollah se tigba si eto orilede America fun adehun jogun omi are orilede America Donald Trump o soro lojo aje lori pe ohun ti ba awon ogun mejeji soro won si ti gba lati dawo ija duro leyin ti Iran se ikilo wipe igbesi awon omo ologun Israel ni Lebanon o dabi idunkoko si adehun jogun omi orilede America ti won gba si Lebanon na soro lori bi Hezbollah se ti gba lati dawo ikolu won duro lori Israel ati pe ki Israel ki won ma se ikolu mo si olulu Lebanon niyan ni Beirut olori ijoba ilu Israel Benjamin Netanyahu o jere si adehun na sugbon o pe ikolu si Beirut o te waju o bi ko Hezbollah ko ba dekun ikolu won si ilu ati awon eniyan won ati pe awon omo ologun Israel yo si ma sise ne apa gusu lu Lebanon ninu iroyin re daraya lagbaye ba logun iko egbe agbabolu agba oje lokunrin fun orilede Nigeria iyun iko Super Eagles ni eni ti se Wilfred Ndidi on lo ti lo darapo mo awon eniyan re to ku ni woso saju idije olore sore eleyin ti o waye lola ode yi koju iko Poland Ndidi ati awon irawo miran bi Moses Simon ati ako Adams ni oruko won jade ninu oruko awon iko fun idije osu kefa pelu bi won ko se yoju tele lakoko ti Eric Cheo yan awon oju tutun eyi ti won bori ti ife eye sokan unity nilu London
awon iko na ti gunle si olulu polish lana ode yi won si ti se igbaradi akoko won ninu ojo ranpe gege bi eni to ri si gbon safefe iko na se wa fi lede promise efoge o pe awon agbobolu mejede ni ogun o ni won ti de si lo polande sugbon meredin ni ogun ninu won o ni won lanfani lati kopa ninu eto na eji lopin akojopo iroyin agbaye fun tosan tuni sugbon kin to ma lo egba awon koko to wa ninu iroyin na lekan si ijoba apapo ti pase fun gbogbo ile ise ijoba ati lajo lajo wipe ki won se idaduro oju ese fun isinmi dandan olosu meta eyi ti won fun awon osise ijoba saju akoko ofeyin ti won won pe ko si ninu iwe ofin ise ilu lẹyin isele jinigbe oga agba to nri si alaye nipa oro eto abo tele ri oga gan rabe abubakar to nti aya re ni ijoba bile matasu nipinle kasina lojo abameta nipase awon afurasi agbesun mami olu ile ise alaabo ti wa se itujade awon iko to nti awon ohun elo tele muye to nti oro eleyi ti won fi lede pe awon omo ologun ti n sise bi ago lati dola won orilede America sisọ loju eto lati mu adinku ba onka awon ile ise asoju ilu won nile adulawo awon to moju to eto we irinna won fun awon arinrin ajo ile okere ikolu ado oloro missile ati drone Russia gbemi awon eniyan to je okere tan meta laniye nilu Ukraine mesan ni Dnipro merin ni olu ilu won Kyiv to sami okan lara awon ikolu alagbara si Moscow ikolu ati gbon mi si omi o to nte waju ni apa gusu lu Lebanon pelu pelu adehun jogun omi America eleyi ti Israel ati Hezbollah gba si ninu oroyin ere daraya lagbaye ba logun iko egbe agbabolu Super Eagles Wilfred Ndidi n lo ti lo darapo mo awon akegbe re ni woso saju idije olore sore koju iko Poland ti o waye lola ode yi eyi lopin akojopo iroyin agbaye fun tosan toni akojopo to nti atunto iroyin na lo waye latowo okunle olowu e darapo mo wa lojo oko ayelujara wa gbogbo Wells Radio 893 lojo opo Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com bakan na fun awon iroyin eleyi to ba soju yin te fe kan si wa le lori ele kan si wa lori ninu kulu ikoroyin jopo wa lori number yi 0916893 2000 oye olorun adegoke loni royin yin e seun te n gbo wa o olorun yo bo ko fun yin e ko kale

Ìbọlọ́run ìbà ènìyàn. Atọ́mọ bí orí onímájẹ̀mú ìyanu Ọlọ́run gan fokọ rẹ̀. Ìwọ gangan níná inú àpáta tí ò ṣe yájú sí fẹ́nikẹ́ni, Ọlọ́run gan fokọ rẹ̀ o. Àtọ́ba tẹ́lẹ̀ má kù síbì kan, Ọlọ́run gan fokọ rẹ̀. Ìwọ ní gbìngbìn nìkín, àwúwo má ṣe gbé títóbi bí àtẹ ìlẹ̀kẹ̀, Ọlọ́run gan fokọ rẹ̀ o. Bí ò bá sí tí ẹ tó bẹ nípa tiwa kí làwọ ìbá máa wí. Bí ò bá ṣe ti ẹ tó ń bẹ nípa tiwa kí làwọ ìbá máa sọ. Àánú rẹ gangan ló wà níbẹ̀ fáwa táwa fi ń fakọ sí. Ní gbogbo ọ̀nà ni màá máa kó bẹ́rẹ́ fún ẹ nígbàkigbà tí ń bá ti lórí ọ̀fẹ́ àti wà lórí ẹ̀rọ àgbagbe. Mo máa wo bí tí mo ti bá bọ̀ ọ̀la.

ẹ jẹ́ ma fàásìkò kí Mr. Pẹ̀lúmi àti Engineer Timmy láti Aransan ìyẹn ní ìlú omi àdìo wọ́n gbà mí lálejò ìyẹn ní ọjọ́ iléyà gangan wọ́n ní Radio Evangelist bá ṣe máa wọ̀ rí lọ́dọọdún ẹ ṣé o mo mọ̀ lórí.

0: Olùgbà. Radio Evangelist mi nípẹ́ wọnú ètò lọ lóní sansan torí àkókò wa.
1: Àsìkò ìtura tọkùn bọ̀rọ̀bọ̀rọ̀ ló dán.
0: Tí n bá ní fífẹ́ mi sólà ilẹ̀ yóò kàn gba gbogbo àkókò mi tán ni.
1: Téèbù dé tán lọ.
0: Turn by turn lọ̀rọ̀ ilé ayé yìí. Yóò bá yísápá abẹ́ wọn yóò tún yísápá àbí. Ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí ọ àbí ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ nílé ayé ká ṣáà máa dúpẹ́ ni. Àkókò mi ti ń pè mí níjà, ẹ jẹ́ ń bọ́ sórí ètò ìyẹn lóní sàn-án.

onírin ilé iwó tó ní mílíọ̀nù ọkọ̀ ó dá gbogbo ẹ̀ lẹ̀. Radio Evangelist mo n ké tọ̀tọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ pé ilé ayé ilé ilé asán ilé ayé ìmúlẹ̀ mo fòní. Gbogbo panipani gbéyàn gbéyàn ọjọ́ kan náà ó kù. Gbogbo àwọn tó payàn jẹ wọ́n ń bẹ lọ́rùn rẹ̀. Gbogbo àwọn tó gborí owó orí wọn ìwọ náà ó lọ ṣiṣẹ́ iṣẹ́ tó ní lè parí tó bá dájú lé ọrùn. Àwa aláwa ń bẹ̀ ẹ lọ ṣe bó ṣe wù yín tán bá mú yín wá tún fi yín lẹ̀ ọjọ́ kan ó da gbogbo ẹ lẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà àkókò títọ́ Ọlọ́run wa bá wa dá sí o.

0: gbogbo ọgbọn kọgbọn tó gbọn gbogbo ìtekété tó ní ó kúkú da gbogbo ilẹ̀ náà ni.
1: Wo ayé owó asan ilé ló kọ́ ilé asan.
0: Bóyá ẹ̀yin ní nǹkan àbí bíi méjì tẹ fẹ́ bá mi sọ yẹn lẹ́yìn ètò, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033177903. Mo dúpẹ́ lọ́wọ́ Abani Fresh Bread, eléyìí tán fún wa lẹ́bùn yẹn lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ ṣé o, àbùdíntó lókun, àbùdíntó lọ́sà. Lágbára lọ́wọ́ lọ́wọ́, òkè òkè lẹ́mú rú sí òkè òkè lẹ́mà lọ.

0: ẹṣe tarowó ra rẹ̀ káṣe sẹ̀ṣọ̀n àti wàhálìí káṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀bẹ̀ bíúdín plan àbí sí ọ̀fọ̀ àtàgbèmẹ̀ntì kọ́ńbà wa ṣọ́ngbó kágbẹ́ foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù.
1: Ẹ kú ijọ́ méjì ìjọ́ mẹ́ta níbi gbogbo tí a tún ti ń gbádùn ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì agbọ́nmágbẹ́ ilé tó wà ní Olúyọ̀lé nílùú Ìbàdàn Aláàfin Avenue la kẹ̀tẹ̀ ń fẹ̀ sí. Mú kí yẹn káàbọ̀ sórí ètò wa ètò yín tá a pè ní Kọ́lé Real Estate. Gbogbo tó jẹ mọ́rọ̀ ilẹ̀ àti ilé òun là ń ṣe lórí ètò yìí.
0: Olúwa tèmi ń kọ́, bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
1: Adékúnlé kìlọ̀ Speak Louder lórúkọ tèmi, bàbá kọ́lé, bàbá fílà tó ń tẹ́ bá ní bàbá gbélé kalẹ̀ omi ẹ̀kọ́ náà ni.
0: Bóyá mi ò ní ṣọpẹ́.
1: Orí ètò yìí la ti máa ń sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀rọ nípa ilé irú ilé wo ló yẹ kẹ́ ẹ kọ́, ilẹ̀ wo ló yẹ kẹ́ ẹ rà, ṣílẹ̀ tòsí ló dáa àbí ti ọ̀nà jínjìn, ṣílẹ̀ inú omi ni àbí ti ní ìrà, torí yangí àbí ti orí àpáta. Ètò kọ́lé nìkan lètò tẹ́ ẹ ti lè máa gbádùn ẹ̀. Àwọn orí ọ̀fẹ́ kan sodo sínú ẹ̀. Àwọn bíi àǹfààní láti text message wọlé, tẹ́ ẹ fi ṣe ìbéèrè àwọn tó bá ń tawọ́ tasẹ̀ nínú yín lórí ọ̀rọ̀ ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Bákan náà lórí ètò yìí ẹ tún lè sọ fún wa nípa irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Bóyá tilers ní àbí POPS part, bóyá welder lẹ́yìn, bóyá kẹ́ iṣẹ́ tiyín ó jẹ mọ́ iṣẹ́ carpenter, àbí kunlékunlé lẹ́yìn tá à ń pè ní painter, ẹ sì lè jẹ́ architect tàbí surveyor. Gbogbo ẹ̀ lórí ètò kọ́lé lẹ́ẹ̀ ti fi hàn pé tọ̀ èmi ò furniture maker lèmi o, àbí ọ̀dà lèmi ń ṣe jáde paint manufacturer, àbí builders níyìn ẹni tó ń báyàn kọ́lé, ìyẹn lórí ètò tá a pè ní kọ́lé.
0: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi kọ́ òwe olúwa.
1: Àwọn àǹfààní mi tún ni wípé ẹ lè sọ fún wa irú ilé wo lẹ ní tàbí ilẹ̀ wo lẹ ní tẹ́ ẹ fẹ́ tà. Èwo ló wù yín láti rà lára ilé ìta bá mẹ́nuba lórí ètò yìí? Ẹ wá fẹ́ talé, ẹ fẹ́ talẹ̀, àbí ẹ fẹ́ ká bá yín mójútó ilé yín? Ilé ìta ẹ̀kọ́ yẹn tẹ́ ẹ wò pé ta ni ó bá wa manage ẹ̀? Ètò kọ́lé ni kẹ́ ẹ máa tẹ́tí sí. Bó ṣe rí nìyẹn. Ṣé ẹ rí nọ́mbà tí àwọn èèyàn máa ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí? Ẹ jẹ́ ń sáré fún yín nìyẹn, nítorí pé àwọn kan ti ń sọ pé kí wọ́n sì pe nọ́mbà. Nọ́mbà tẹ́ lè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí òun ni nọ́mbà tọ̀dọ̀ mi yìí: 070-57-330952. 070-57-330952. Àwọn mẹ́sẹ̀jì kan wọ́n ti wà lọ́dọ̀ wa ń bí eléyìí tí máa kà sí yín létí gẹ́gẹ́ bí ìṣe wa. A fi ìdáhùn sí àwọn ìbéèrè táwọn èèyàn béèrè àti irú iṣẹ́ táwọn kan ń ṣe àbí ilé táwọn kan ní láti tà. Gbogbo ẹ̀ la máa ń kà lórí ètò yìí. Ojú òní tì wá, àánú Ọlọ́run yóò fọ̀n fún wa. Ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí. Mi ní ẹ tí pè wọlé o, mẹ́sẹ̀jì mo ní kẹ́ ẹ fi ránṣẹ́ síbi nọ́mbà tí mo pè yẹn o: 070-57-330952. Mẹ́sẹ̀jì o ni mo ní kẹ́ ẹ fi síbẹ̀ o.
0: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn.
1: Ọkọ̀ ló ti ń sọ pé báwo làwọn ó ṣe rówó kọ́lé tàwọn, níbo làwọn ó ti rí ilẹ̀?
0: Èmi ń kọ́, bàbá tó ń kọ́lé.
1: Gbogbo ohun tí ò yí tí ò wọ́bẹ ni tẹ́ bá ti ń gbọ́ ètò kọ́lé nìkan ni West Radio 89.3 FM. Solution ti dé bá ọ̀rọ̀ yín yẹn. Ẹ lọ wù wá nìkan ni ayélujára tá à ń pè ní Facebook, ìyẹn fanpage wa. Ẹ lọ sí @WestRadio893. Ẹ máa wò wá ketekete. Ohun tẹ́ kàn ṣe ni pé kẹ́yìn kẹ́ ẹ láìkí ẹ̀, kẹ́ ẹ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ sì bá wa ṣíà ẹ̀, kẹ́ ẹ pin kò lọ fà. Ẹ ṣeun.
0: Bílẹ̀ aláyọ̀dán mi wo ọpẹ mi àpọjà múrata èmi àkọlé.
1: Tó bá dé abala kan ìbéèrè kan wà ńlẹ̀ tẹ́ bá wa pẹ̀kẹ́lù bẹ́ẹ̀ ṣe bá wa pẹ̀kẹ́lù ní ìjẹjọ. Ẹ bá wa pẹ̀kẹ́lù náà ṣùgbọ́n tá a bá dé abala yẹn.
0: Kẹ́mi ló.
1: Nọ́mbà tí ó wá wọlé sórí ètò bétò ṣe ń lọ yìí tẹ́ ẹ lè fi pè wọlé ò ní 091-68-93-1000. 091-68-93-1000. 091-68-93-1000. Tàbí 091-53-33-4893. 091-53-33-4893. Ẹ má bínú jàre. Oni bo se je.
0: A document kan ni no face kilebun wo ko se ri were de were igba melo ni le fin duro were de were igba melo ni le fin duro.
1: Eje nsare menuba fun yin wipe eto kole kole yi odun kerin lori afefe oun te siwaju odun kerin lori afefe oun te siwaju ipe kan ti wa loju opo yen eyi o ti ja o be ba lori ofe ati pe wole pada 091-68-93-1000 091-68-93-1000 tabi 091-53-33-4893.
0: Kọ́lé aláyọ̀ fún mi.
1: Àjọ̀dún ọdún kẹrin kọ́lé lórí afẹ́fẹ́ tí a ń sọ yìí.
0: Ọpẹ́.
1: Ọjọ́ keje oṣù keje ìyẹn 7/7/2026 tá à ń wò lọ́ọ̀kan yìí ni ó wáyé ní agbára Ọlọ́run ọba.
0: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló.
1: Níbi táwọn èèyàn ti ń ra tíkẹ́ẹ̀tì 1,000 naira tẹ́sí ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti fi jẹ ẹ̀bùn lónìrànràn. Lára ẹ̀bùn tí ẹ jẹ òní gas cylinder eléyìí tí ọ̀nàrẹ́bù Ibitóyè Saheed Ọlábànjí aka BJ Balẹ̀ tí wọ́n rà fún wa gas cylinder yẹn o nìyẹn tí ẹ jẹ. Bákan náà ni ọ̀nàrẹ́bù Adépẹ́jú Kayat Idris aka Ari Ìtẹ̀síwájú Oríire àwọn náà ra tíkẹ́ẹ̀tì márùn-ún ọ̀nàrẹ́bù Ismail Jimoh Kẹ́hìndé IJK Genius wọ́n ra pressing iron fún wa. Àwọn kan ra ọ̀dà tá à ń pè ní ọ̀dà ìkúnlé paint wọ́n rà fún wa. Bákan náà ni àwọn kan tún ra cement fún wa ipe gbogbo nǹkan wọ̀nyí òun ni àwọn èèyàn wọ́n fi ṣe ìfàjẹ. Èló wá ni ticket 1,000 naira 1,000 naira. Ẹ kàn ra sanwó sí account number yìí Zenith account number 24-63-98-90-23. Zenith account number 24-63-98-90-23. Ibẹ̀lẹ̀ san owó yẹn sí Adékúnlé kìlọ̀ ni ó gbé jáde. Ẹ wá send receipt yín sí WhatsApp number tí mo fẹ́ pè yìí. Ìyẹn lẹ́ fi gba receipt yín pàápàá jùlọ tẹ́ ẹ bá ti ẹ̀sìn tó sì á send ẹ̀sìn yín ní WhatsApp. 07057330952 07057330952 1,000 naira kò ní ṣàgbà wa ó lè jẹ́ ẹ̀yìn lẹ́jẹ́ ó lè jẹ́ èmi ni ó jẹ bí àárín ẹṣẹ yẹn ẹjá dókè lọ́nà ká gbọ́ fọ́nrán ìkéde nípa ti kọ́lé ọdún kẹrin yẹn.

0: Coast Radio 89.3 FM. Ni be gongong le wa.
1: Kale kale, adodun adun kare lori afefe, Tuesday, July 7, 2026. Lama olori de ti o jabun, lori eto kale kale ni kani West Radio 89.3 FM. Alafi afeni oluna le ibadan. Ago meji si 1000, 2 to 3 p.m. Live, pelu awon ebun ra bande, biga silinda, cement, paint, pressing iron, ati bebe lo, idije orire yi wa fun gbogbo eniyan. Ateni to ni nkankan, tabi omi se lara ile kiko ati le rira, awon alejo pataki ti won bo ni won ba wa yi ko to idije orire. Lojo na, Adekun le speak loud. Babakale ni omaga gogo eniyan lalejo sati ra ticket 1000 naira jafabio jafara oto jafo rere tabi o se wo si senator kan number yi 2463989023 ko si fi receipt re so wo si whatsapp number yi 0705733092 o pa ile se lo ti tap fun wa tai na ba fe se be e ma pe adekun le speak louder babakale kale sori number yi 0705733092 hotel life supportive foundation lo package. Yeah. Kole kole adu kari yi, emi ni mwanda bun, sope!
2: Kole ayo fun mi o, boye mi o ni sope. Ami wo, ope mi apo jaburata.
3: Ele ta ba koko ni wo mo wa lori lase oba mi oke
2: boye mi o ni sope
3: awon toku ti won kun wa lowo Liberty Gas won ni kan isu nle pe ko ni sewo Miak Works and Construction Support Services to fi mo Apple Security Bapest Property Oyo State Fire Services Home Links Global Reality Company Nigeria Limited awon na ra ticket fun wa Excellent Standard Blocks lele yele awon na ma ra ticket fun wa won ni ensho nle gbogbo won papata la nreti ati apolopo awon eyan kiki concept won awon na wa nbe Mrs. Godwin Kristana lati Ruta Resources won ni koni sewu ni agbara Olorun bakan na ni Alaji Kamaru Raji ni malu la won awon na won ni ensho nle ipe koni sewu okay koburu ojo ni ti gbogbo wa ni agba Olorun eto kole kole yen yo la ponja ni agba Olorun ba e kan gbianju ke ina ra ticket yin e ja ni iso nle
2: ta rowo rale ta gba document kan ni no face kiledun wo ko se ri were de were igba melo ni le bi duro Where are they where? Iba melo ni le bi duro.
3: Lara won message to wole sodo wa gege bi ise wa ni gbogbo ojo mejo mejo tayan fi man soro ipe to ko buru ise bayi la won se lara ile kiko oni dayo otu fale won ni aluminium works ni ise ti awon mo se ni ara ile kiko ati ile rira bakan na ni alaba amodu won ni tyler oni ise ti awon
2: isope Bili alayo don mi wo ope mi
3: ogbeni popo ola idris won ni cctv camera pelu solar ati fence wire ni se ta won mo se dijuduju ni ara ile kiko o
2: ile alayo don mi wo ope mi apo jaburata imi ako
3: ade dayo sodik won ni aluminium fabricators oni se ta won mo se nta won
2: le emi akole o gbogbo egbe mi lo nrale
3: Mr. Gbenga Esan ni won ni gas la won ta o won ni gas la won ta o ehn
2: mi ami ni ese ile ti mo ba ko ko ni wo mo mi lori
3: kini won na mo nse lara ile kiko ati ile rira nibi to wa yen olori ofe ati pe wole sori eto baye 0916893 1000 kí ẹ̀yin náà sọ ntẹ́ mọ̀ ṣe lára ilé kíkọ́ abẹ́ nílé tàbí lẹ́tẹ̀ẹ́ fẹ́ tà àbí nǹkan kan ròyìn lójú ẹ pè wọlé bẹ́yẹn 0916893 1000 tàbí kẹ́ ẹ lo ẹlẹ́ẹ̀kejì yìí 0915333 4893
2: 0915333 4893
3: Adeshola Alaba won ni supply of granite ni se ta won ja gbe ipe yen ka wen to wa nbe hello e ka san o era sir
4: Kẹ́tòrọ̀.
3: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
4: Mo ń kú láti ìlú Ọ̀là.
3: Ọ̀là ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún.
4: Bẹ́ẹ̀ni.
3: Èèyàn wa kan wà ń bẹ̀. Ó yá, kí lẹ fẹ́ bá wa sọ?
4: Electrician ni tẹ̀ tèmi.
3: Electrician níṣẹ́ yín.
4: Ìyẹ́kọ́ Musical Works bẹ́ẹ̀ni.
3: Ok, kí lẹ porúkọ yín yẹn lẹ́ẹ̀kan sí?
4: Mo jẹ́ Matthew. Kíkì mi ní MM.
3: Mi ìgbọ́ yín.
4: MM Medical Works.
3: MM Medical Works.
4: Bẹ́ẹ̀ ní Yọlá.
3: Ẹni tí mò ń sọ ni pé orúkọ yín gangan.
4: Mo jẹ́ Matthew Ìdòwú.
3: Matthew Ìdòwú láti Ọ̀là àbí ok.
4: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀dà ẹ ṣe Ọ̀là ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ní electrical work iṣẹ́ yín.
4: Bẹ́ẹ̀ni.
3: Ok, ok. Kí lẹ fi ń gbọ́ wa báyìí? Ṣé rédíò ni àbí orí fóònù àbí? Rédíò lẹ fi ń gbọ́ wa ní Ọ̀là. Torí mo mọ Ọ̀là ní o bó ṣe jìnà sí o, ẹ ṣeun ojú òní tí yìí. Ẹ ṣe sà. Ok, kò burú. Ọ̀dà ẹ pè mí lẹ́yìn ètò, àjọ sọ̀rọ̀, ṣe gbọ́ sà.
4: Ọ̀dà ẹ
2: kágbá document kan ni no face kí lédu wo kó ṣe rí.
3: 0916893 1000. Ẹnìkan ló pè wọlé láti Ọ̀là. Ẹ̀rí bí Ọ̀là ṣe jìnà tó, ẹ̀rí pé rédíò wa ó rìn jìnà gan. Ẹ ṣeun o, ojú òní tí yẹn ti ìpínlẹ̀ Ọ̀ṣun. 0916893 1000 tàbí 0915333 4893. 0915333 4893.
2: Kọ́lé ayọ̀ fún mi o.
3: Ìgbà tọ́lọ́ ń bá kọ́lé ayọ̀ fẹ́lòmíì tán.
2: Bílẹ̀ aláyọ̀dán mi wo.
3: A tún ṣẹ̀ṣẹ̀ máa kọjá ayé ẹ̀.
2: Ní àpọ̀jà bo.
3: A ní 2-bedroom flat lòún kọ́, ẹnìkan ló kọ́ 3-bedroom flat náà fẹ́ bá. A ní ká má lé nǹkan rè.
2: Ní sọpẹ́.
3: Ṣùgbọ́n ìtọ́lọ́ ń bá ṣe fún wa ẹja dúpẹ́ lé lórí. Àwọn kan ní wọn ríbi tí wọ́n ó sùn rárá.
2: Pẹ́ mi àpọ̀jà múra tán.
3: Àwọn kan náà ń sùn lábẹ́ bíríìjì.
2: Èmi àkọ́lé o.
3: Inú ebútú lẹ́lòmíì ń sùn.
2: Kàn ń kọ́lé kara tiwọn.
3: Ìwọ́ wá rówó táìsì tiẹ̀ ò tún wá ń ronú pé o ilé mi ò tí dàbí castle, ò tí dàbí mansion, kò tí dàbí duplex tàwọn kan.
2: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi.
3: Sáwọn tí wọ́n ti ẹ̀ lé jáde kó ń lé wọn lóru ọ̀gànjọ́ bóyá àwọn kan lọ ká wọn bẹ̀ ṣé àwọn ni wọ́n máa sọ̀rọ̀ ilé báyìí. Ẹ wò.
2: Kò ní wó mọ́ mi lórí.
3: 0916893 1000 nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè sí 0916893 1000 tàbí 0915333 4893.
2: Sápò bíríkì àti sìmẹ́.
3: Lẹ́yìn bá ti pè wọlé báyìí, ẹ̀yin ẹ̀kan sọrúkọ yín kẹ́ ẹ sì sọ ibi tẹ́ ti ń pè wá. Iṣẹ́ tẹ mọ̀ ṣe àbí ẹni lé tàbí lẹ̀ tẹ fẹ́ tà gbogbo ẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kó yé wa bí ètò yẹn ṣe ń tẹ̀ síwájú.
2: Kan ni no face kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó.
3: Túndé Babalọla wọn ní láti Jọ̀ǹkú Nìbàdàn wọn níṣẹ́ electrician níṣẹ́ táwọn mọ̀ ṣe tó dá àbídán lára ilé kíkọ́ àti ilé rírà.
2: Ayọ̀ fáwọn kan lèmi kọ́ o Olúwa lèmi kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ o.
3: Àdìsá amúlẹ́gbẹ́ wọn níṣẹ́ kápẹ́ńtà níṣẹ́ tàwọn ò táwọn yàn láàyò.
2: Mi ò bóyá mi ò ní sọpẹ́. Bílẹ̀ aláyọ̀dán mi wo.
3: Adébíyí Wahid láti ìta Maya wọn ní electrical contractor níṣẹ́ tàwọn o.
2: Ayọ̀ fún mi o.
3: Sọwọ́ àwọn electrician yìí gan ni.
2: Èmi ò ní sọpẹ́. Bílẹ̀ aláyọ̀.
3: Abiodun Ọlárẹ̀ wájú láti Ìmàlé Fáláà Àfíà Stroke Àǹfààní wọn lẹ́ engineer níṣẹ́ táwọn ọmọ ṣe lára ilé kíkọ́.
2: Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn.
3: Aluminium expert ni wọ́.
2: Èmi àkọ́lé o.
3: Àbí tilers ni ẹ́.
2: Ralẹ̀ tó ń kọ́lé.
3: Àbí granite àbí iyanrìn ló ń supply.
2: Mo bá kọ́ kò ní wó mọ́ mi.
3: Ẹ̀yin náà fi mẹ́sẹ̀gì ránṣẹ́ ká lè máa bá yín kà á. Ẹ sì lórí ọ̀fẹ́ àti pè wọlé báyìí. Yẹn la fi ń pe nọ́mbà yẹn síta wípé kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ sọ ohun tí ẹ mọ̀ ń ṣe ní ara ilé kíkọ́. 0916893 1000. 0916893 1000 tàbí 0915333 4893. 0915333 4893. bo se ri niyan
2: ka gba document kan ri no face kiledun wo ko se ri were de were
3: engineer Gbenga Afolabi won ni wiring ati aluminium oni awon se lara ile kiko nta won
2: ole ayo pa won kan lemi ko eya
3: ẹnì kan tún rè é Bulyaminu Agbolade wọn ní electrician ọṣọ àwọn electrician iṣẹ.
2: Olúwa.
3: Abayomi Kazeem AC expert níṣẹ́ wọn wọn làwọn jẹ́ Appcast ẹ ṣeun o.
2: Òní ṣọpẹ́ bílẹ̀ aláyọ̀dán.
3: Ẹnì kan tún rè é Buzi Event. Ibusi Event yẹn ni pé àwọn tí wọ́n máa ń bá ní ṣe event planning oníṣẹ́ tí àwọn ń ṣe. Ìmàlẹ́ Fàlàfẹ́ àná làwọn ti ń bá wa sọ̀rọ̀.
2: Ìṣọpẹ́.
3: Ètò kọ́lékọ́lé kọjá bẹ́ẹ̀.
2: Ọ̀dàn mi wo.
3: Àwọn kan máa ń kọ nígbà kan wá ní bọ́sí gbangba títì. Ìwọ náà bọ́ sí gbangba jáde jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Mákàn lùkù mọ́nú ilé iṣẹ́ ò lè wá bá yín nínú yàrá. Ó sọ síta ní pé nǹkan báyìí ni mò ń ṣe ìpolówó ọjà náà pè lámùgún mú owó. Àti wọ́n á fún yín lórí ọ̀fẹ́ pé kẹ́ ẹ máa pè wọlé pẹ̀tọ̀ iṣẹ́ báyìí ni mò máa ń ṣe. Wọ́n wá lè béèrè ní ìsìn pé ẹ̀lò ẹjọ́ ṣẹ́ ní bricklayer lọ́wọ́ tó mọṣẹ́ dáadáa tàbádẹ̀ láàní ẹ̀yìn ó sọ pé ẹni ẹ mọṣẹ́ ṣùgbọ́n ẹ pè wọlé ẹ sọ tẹ̀ ń ṣe ká lè mọ bá ṣe sọ fáwọn èèyàn pé iṣẹ́ báyìí lẹ̀ ń ṣe. Ẹnìkan béèrè ẹnìkan ti béèrè rí tó ní pé ṣá ní Tylers lọ́wọ́ tó gùdù gan aláàní a sì pè wọ́n sì da iṣẹ́ pọ̀ ipa bẹ́ẹ̀ ẹni yẹn rí iṣẹ́ gbà kò wá tán. Oyè Banjo Tomi wá decoration níṣẹ́ tèmi o àti event planning bí wọ́n ṣe wí nìyẹn.
2: Ó
3: fẹ́ gbìyànjú láti pè wọlé bí tó ṣe ń lọ yẹn lórí ètò tá a pè ní kọ́lékọ́lé. 09168931000 pè wọlé bẹ́ẹ̀ yẹn kí a gbé kí wọ́n náà sì gbóhùn sáfẹ́fẹ́. 09168931000 and 09153334893.
2: Olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún.
3: Nǹkan tún rèé tí ó fi lọ Taiwo Ṣobanjọ wọn ní Tylers ni àwọn mọ̀ ń ṣe lára ilé kíkọ́.
2: Láyọ̀dán mi wo.
3: Kẹ́mi Àdìsá wọn ní decorators níṣẹ́ táwọn náà mọ̀ ń ṣe o.
2: Kí aláyọ̀ fún mi.
3: Àní o má ti ju iṣẹ́ rẹ.
2: Bóyá.
3: Bígi ló bá ń ké ṣowó.
2: Bílẹ̀ aláyọ̀dán.
3: Kódà kó jágbálẹ̀ ọjà.
2: Ọpẹ́ mi àpọ̀jà.
3: Iṣẹ́ tó bá mọ̀ ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rà pé wọlé báyìí kí wọ́n náà sọ. Bóyá building materials ni wọ́n ń tà.
2: Ẹ̀sán ń kọ́lé ta.
3: Wà ń wúra ẹ níran.
2: Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀. Ẹ̀sán ń kọ́lé.
3: Tí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò bá jẹ́ kó wọlé jẹ́ ń fún ẹ nọ́mbà tó lè fi mẹ́sẹ́ẹ̀jì sí tí n bá ti rí báyìí máa kà á. 07057330952. Fi mẹ́sẹ́ẹ̀jì ránṣẹ́ síbẹ̀. 07057330952.
2: Ẹ̀sán àti wàádìí ká ṣe document bíi survey building plan àbí CFO àti agreement kán bá wa ṣánpó kágbẹ́ foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé tí ń dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé tí ń dúró.
3: Adéọlá Balikis wọn ní iṣẹ́ táwọn mọ̀ ń ṣe lára ilé kíkọ́ ò ní pé kí àwọn máa ṣe cleaning after construction báwọn máa ń tún ilé ṣe.
2: Ó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
3: Ẹ ti gbọ́ báyìí.
2: Olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan. Tèmi ń kọ́ Olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún mi o. Bóyá mi ò ní ṣọpẹ́. Bílẹ̀ aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o.
3: Nígbà tá a ṣe ń retí pé yíyẹn.
2: Bóyá.
3: Ẹ jẹ́ kí n sọ fún yín lára àwọn ilé àti ilẹ̀ táwọn èèyàn làwọn fẹ́ tà.
2: Aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata.
3: 3 plots of land eléyìí tó wà ní Agbọ̀ngàn village ní Alata area off Adébáyọ̀ Ìjẹ́bú-òde Ìbàdàn express road asking price ẹ̀ wọ́n ní ₦3 million ní per plot o wọ́n ní wọ́n fẹ́ tà ní Adébáyọ̀ Agbọ̀ngàn village náà ló wà Mr. and Mrs. Onuchi, awon ni won fi eleyi ni won ni ka fi sita.
2: Ami ni e.
3: Ojo ni tiyin.
2: Ta ro wora le, ka se session ati waadi, ka se document bi survey, building plan, abi CFO, ati agreement, kon ba wa sango, ka gbe foundation, ka po biriki ati cement.
3: 3 bedroom 2 flat, won ni latodo pastor ni apete, won so yi pe eleyi na wa fun tita, pe o ti wa completed. Asking price say won pe ni 20 million naira.
2: Where they were, igba melo ni le bi duro. Where they were.
3: Awon lemi to ba ti wa completed be yen.
2: Baba ton ko le aye.
3: O tun ma nrorun daada nigba mi.
2: Oluwa ti mi nko.
3: Eje n tun mu eleyi 3 bedroom flat, 3 bedroom 2 flat. Up to lean to level. Nibo lo unwa. Owa ni Odon Village. Ni ono lodo. Asking price iti. Mwani 8 million naira ni o. Eripo mwote ya mwanju.
2: Urata. Koli alayo fumi o. Boye mi o ni shokwe.
3: About 600 square meter fence plot of land. At adugbo olele wa na Oluyole extension won ni asking price here 65 million naira
2: emi akole o gbo egbe mi lo nrale tan kole sara ti
3: 2 numbers 3 bedroom duplex ati 2 numbers 2 bedroom flat to wa loju kan na ni elese meta of Lakunle bus stop won lo na wa fun tita o. Asking price say ni 220 million naira. O da fun hotel, o da fun ile igbe tan pe ni residential ati be lo. Eyin kan pe wole ke spirit fun on tan so ye. Bakan na o ni shopping complex kan Tokiti le tan pe ni Ostia. O na wa ni adugbo Alexander ni ilu Ibadan. O da fun orisirisi nkan le fi se shopping complex le fi se church le fi se school ko si nti o wulo for hospital asking price ti e na o ni 70 million naira e seun o
2: kan se mi ko o eya oluwa
3: e tun gbo eleyi 5 bedroom duplex with 2012 Toyota Highlander as a bonus band A band B electricity lo wa nbe o elona feta 300 million naira ni 0916893 1000 tabi 0915333 4893 Hello, soke lo alo gbo foran ikede ti ajodun kole kole odun kerin yen nisin mun pada bo mun kiyin e ku kale nibi te wa yen a ma reti pe yin 0916893 1000
0: ile ti mo ba ko ni wo Wells Radio 89.3 FM nibe gongon le wa
1: Kwale, atwa adu kari lori afefe, si uze July 7, 2026. Lama olori de tiyo jabun, lori eto kwale kwale ni, kani West Radio 89.3 FM. Ala fya fe ni, olu yale ibadon. Ago meji si 9,000, 2 to 3 p.m. Live, pe lwa web, ora bande, ra bande, biga silinda, si men, pen, presi nayon, a si be, be lo, I di jori le yiwa fugo gwe ni, a teni to ni nketan, a bio mi se lara ile kikwa atile rira, a wwa le jo pata kiti wampo, ni wamba wa jiko to I di jori re, lo jano, a dekun le speak loud. Baba kole kole ni o ma gba gogo eniyan lalejo sati ra ticket 1000 naira jafabi o jafara o tun jafo re re tabi o sowo si senator kan number yi 2463989023 ko si fi receipt re sowo si whatsapp number yi 0705733 0952 o pa ile se lo tin tap fun wa tai na ba fa se be e ma pe adekunle speak loud baba kole kole sori number yi 0705733 0952 hotel life supportive foundation lo package ye Kole kole odun karin yi emi ni won jabun so be
0: e file e mo yi kuro Wells Radio 89.3 FM nibe gongon le wa
2: ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se taro wora le ka se session ati wadi ka se document bi survey building plan abi si oko at agreement kon ba wa sango
3: four bedroom duplex ele to wa ni jankata le to si ku ola nilu ibadan of akala express 180 million naira ni won fe ta back on 150 acres of land along Lagos Ibadan Express Road 40 million per acre ni o won lele ni si ofo ninu
2: where dey where igba melo ni le fin duro
3: 3 bedroom flat up to link 2 level at Bako Oloshe off Abeokuta Road. Asking price say 5.5 million naira.
2: The
3: corner to one a begede ti o not de lean to level 3 bedroom flat ni 5.5 million naira no ni won fe ta. Back on ni 3 bedroom flat kan o na lean to level lo de o wa ni adugbo ta npe ni Soka ni Abaode. Won fe ta yen ni 8 million naira. Ile kan wa ni ajanla ni oke ado ni badan won fe ta ni 50 million naira ewo leyin na ni te fe ta tabi te ni fe si ninu awon ile tan daruko yi
2: opo jamurata imi ako
3: eyin kan pe wole ke abi ke se beere ki lo nta wo ta se ninu yin ibere wo lo nru yin loju lori oro ile kiko ile rera e ja lo ke a pe number yen sita
2: 0915338938
3: Abi construction engineer. Abi supervisor.
2: Taro worale, ka gba document.
3: E ba wa da si eleyi. Nitori pe ogbon ki se tenikan o.
2: Elo, ni le bi duro. Where dey where? Igba mi elo.
3: Ti won ba nto block nigba ton ba bere si ni to ni layers layers lera yen. Ehn, e ri pe won ma ye block yi si ara won. Te pe koni set si oju kan na. Won ba to ile si bi won ye ikeji si won tun to mi won tun ye won ye ibere teni yen ibere je Lily Johnson loruko won lati ku ola won ni kilo fa ti won fi man to block to man ye si ara won kilo fa kilo le sele ti won ba se be eyen pe wole eyin te je bricklayers abi supervisors abi construction engineer e pe wole eyin te mo nipa ile kiko koda elomi le ni oye kilo de to ye pe ton ba nto block won ki ma nto lera won be to ye pe nse no nje ko ye sira won kini di pataki to fi nri be 0916893100 to ye oye yen ba ye yin teyin mo nipa e daada e la wa ti oye lo ye e la wa lo ye 0916893100 tabi 0915338

0: ọ̀pọ̀lọpọ̀ àwọn bíríkì ẹ̀ ló ń gbọ́ báyìí.
1: ká ṣe sẹ̀ṣọ̀n àti ìwádìí ká ṣe document bíi survey building plan.
0: ẹlòmíín tòsí ni rédíò wà lọ́dọ̀ ẹ̀ tó ń gbọ́ gbogbo bá a ṣe ń sọ yìí. ẹ̀yin náà pè wọlé kẹ́ ẹ là wá lọ́yẹ̀.
1: búlọ́kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́.
0: ẹ rí i pé mo máa ń sọ pé ọgbọ́n kì í ṣe tẹnìkan. kí ni ìdí tí ó jẹ́ pé tán bá ń to búlọ́kù ní sáìtì wọ́n máa ń jẹ́ kó yẹ̀ síra wọn wọn kì í jẹ́ kó ń bá ara mu rẹ́gí.
1: ká gba document kán rí nove kí lè dùn.
0: tàbí téèyàn bá ṣàgbé búlọ́kù tá a ní ká máa tò léra ran èèyàn lè tó ṣùgbọ́n kí ló dé tí wọ́n jẹ́ kó yẹ̀ síra wọn.
1: ìgbà mélòó ni lè fi dúró.
0: Jẹ̀lílì Johnson ló bèrè ilé láti kú ọlá ẹ bá fòye gbé níbi tẹ wà.
1: mi ń kọ́ òye à olúwa tèmi ń kọ́. bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òye à olúwa tèmi ń kọ́. kọ́lé ayọ̀ fún mi o bóyá mi ò ní sọpẹ́.
0: fílẹ̀ aláyọ̀. mẹ́sì ẹ̀ ìpè kan ti wọlé ẹja gbé ẹ̀ló ẹ kúrò lẹ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. láti bo àgọ́ ọ̀kà.
2: ọ̀la.
0: ọ̀la ok bàbá láti ọ̀la all right.
2: ní ọ̀sán state.
0: ok ó yé mi sà.
2: gẹ́gẹ́ bíi ojú etí tèmi.
0: all right sà.
2: mo rí i pé tí wọ́n bá gbé tí ẹnu ẹ̀ bá fẹ́ jára wọn lọ.
0: yóò sàn án bẹ́ẹ̀ ni ó ti là. ok.
2: nípa bẹ́ẹ̀ kò ní sí kò sí ní mú orí wúyá fún ẹni tó ń kọ́ gẹ́gẹ́ àti ẹni tó ní. yóò lè tèmi láàrin.
0: ẹ ṣeun láti ọ̀la ẹ ṣe tẹ dúró tì wá ojú òní tì yín ẹ ṣeun bàbá.
2: àmì
0: ẹ ṣeun sà.
1: kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́kù.
0: ẹ̀yin náà lóye yẹn pè wọlé 09168931000 àbí 09153334893 kí ló fà á tó yẹ pé tí wọ́n bá to block tí wọ́n tẹnu ẹ̀ tó sẹ́ẹ̀tì pọ̀ kí ló fà á tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ kó yẹ̀ sí ara tán kì í jẹ́ kó láyìn yẹn kó bá ara wọn mu kí tí ní ìgbà tán bá ń ṣe construction. ẹ̀yin náà pè wọlé kẹ́ ẹ sọ ìrírí tiyín nípa ẹ̀ káwa náà lè bù mu nínú omi ọgbọ́n tiyín. bàbá kan ló pè láti ọ̀la Matthew Idowu láti ọ̀la ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ rí pé lọ fà.
1: olúwa tèmi ń kọ́ kọ́lé ayọ̀ fún mi o.
0: mẹ́sẹ̀gì tó wọlé sọ́dọ̀ mi tí mo rí ń bíbà yìí ń sọ fún wa wípé ó ní Adeleke Gbenga wọ́n ní ní tàwọn wọ́n ní ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ náà ni pé àkọ́kọ́ kó lè dùn ún wò kó ṣe rí ẹlẹ́ẹ̀kejì kí ó má bàa máa kíráàkì. ẹ ṣé o Mr. Adeleke ẹ ṣeun gan-an ni.
1: ilé aláyọ̀ dán mi wo.
0: ẹ gbọ́ ojú wo lẹ́yìn fi wò.
1: jaburata èmi àkọlé.
0: ẹ lè béèrè lọ́wọ́ ẹlòmíì tó mọ̀ jù yín lọ kẹ́ ẹ sáré pè wọlé kẹ́yìn náà kẹ́ ẹ sọ fún wa. kí ló dé tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ kí búlọ́ọ̀kù yíyẹ̀ síra ni tán kì í jẹ́ kẹ́nu ẹ̀ kó sẹ́ẹ̀tì pọ̀ mọ́ra wọn.
1: mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára.
0: wọ́n yóò ní ìdí pàtàkì kan tó fi rí bẹ́ẹ̀.
1: bí mo bá.
0: yàtọ̀ sí eléyìí tí wọ́n sọ pé kó má bàa kíráàkì.
1: àmì.
0: ẹnìkan tún sọ pé ó máa tún jẹ́ kó fáìn.
1: ilé tí mo bá kọ́ kò ní.
0: ẹ tún béèrè nọmba yẹn 09168931000 ó ní kẹ́ ẹ pè sí bẹ́ẹ̀ yẹn 09168931000 tẹ́yìn náà bá ní òye yẹn káwa náà lè bù ún bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ lo 09153334893.
1: ìgbà mélòó ní lẹ́bí dúró. káró wóra lé kágbá dọ́kúmẹ̀ntì kán rí nove kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ̀rẹ̀ ìgbà mélòó ní lẹ́bí dúró. wẹ́rẹ́dẹ̀ wẹ̀rẹ̀ ìgbà mélòó ní lẹ́bí dúró. bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òye à.
0: mẹ́sẹ̀gì kan rèé Adeleke Daniel wọ́n ní lẹ́yìn náà floor stamping ni àwọn ń ṣe lẹ́yìn náà floor stamping àwọn tó máa ń floor ilẹ̀ẹ́lẹ̀ tẹ́ wọ́n máa ń ṣe àwọn stamping nínú ilẹ̀ẹ́lẹ̀ tó fi máa ń fàìn èmi ò jọ flower èmi ò jọ oríṣiríṣi tán bá ní kan fìyà Mr. Adeleke Daniel ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ ṣeun o.
1: kọ́lé aláyọ̀ fún mi o.
0: ẹ gbọ́ kí ló dé tí búlọ́ọ̀kù tó yẹ pé tán bá tò ó wọ́n máa ń jẹ́ kó yẹ̀ síra wọn kì í jẹ́ kẹ́nu ẹ̀ pé ó kóra won je ko yesira kilo fa kilo de tan.

0: ṣe bẹ́ẹ̀.
1: ọpẹ́ mi àpọ̀jàmúrata èmi àkọlé èmi àkọlé o gbogbo ẹgbẹ́ mi ló ń ra.
0: ẹnìkan ní Adébáyọ̀ Oyèdòkun electrician níṣẹ́ ti tèmi o mẹ́sẹ̀jì ni wọ́n fi ránṣẹ́ o.
1: ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé ta.
0: ẹ fẹ́ pè wọlé báyìí 09168931000 09168931000 àbí 09153334893.
1: ọmọ mi
0: ló bá kú olórí ètò ìtàn àwọn kan wọn ò ní jẹ́ kí fóònù kó gbádùn wọ́n máa pè wá àdúpẹ́.
1: káṣe sẹ́ṣọ̀n àti wàhálìí káṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀bẹ̀
0: bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn.
1: ata agreement kọ́ba wa ṣọ́gbó kágbẹ́ foundation kápo bírí.
0: ẹ já gba ìpè eléyìí káwọ ẹni tó wà lójú òkú yẹn. ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ.
2: ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ.
0: ẹ ra sa ẹ kúrò ní rédíò yín o.
2: ẹ
0: ra sa orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
2: orúkọ tèmi ni Adéyẹmí.
0: Adéyẹmí. Adéyẹmí kí ni.
2: Adéyẹmí Taiwo. Adéyẹmí
0: Taiwo. Adéyẹmí Taiwo óyá àdúgbò wo lẹ ti ń pè wá yìí.
2: Àdúgbò Kúdẹ́tì.
0: Kúdẹ́tì Nìbàdàn.
2: Níbi ìjà rẹ Kúdẹ́tì.
0: Ọ̀dà kò burú. Óyá kí lẹ fẹ́ bá wa sọ gan ṣé ẹ fẹ́ bá ń dá sí ni. Óyá mò ń gbọ́ yín.
2: A fi máa ń ràn án máa ń jẹ gbọ́ọ̀kù ni. Ìbí tó fi máa ń yẹ̀.
0: Ok wọ́n máa wọ́n fi ń de blọ́ọ̀kù ni.
2: Wọ́n fi ń de blọ́ọ̀kù nítorí kó má ba àwò.
0: Ok.
2: Orí kí ilé yẹn má ba àwò.
0: Ok ok.
2: Òun náà lọ fi ibi máa ń de papọ̀.
0: Ojú ò ní tíyìn lágbára.
2: Ìyẹn ni ó fi máa ń yẹ̀ síra wọn yẹn.
0: Ṣé bricklayer lẹ́yìn ni?
2: Tó bá ti ń yẹ̀. Bẹ́ẹ̀ni bricklayer ni mí.
0: Alright alright alright. Ẹ ṣeun gan ni.
2: Wọ́n fi máa ń ṣe wọ́n fi máa ń ṣe
0: kí nípa wọn kó má
2: ba àwò ni.
0: Ó ti dá.
2: Bẹ́ẹ̀ni wọ́n fi ń de blọ́ọ̀kù kó má ba àwò ni.
0: Ẹ ṣe jàre. Ẹ ṣeun o. Ọgbọ́n yóò níjọba o. Ẹ ṣeun o.
1: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara.
0: 09168931000 09168931000 àbí 09153334893. Ẹgbọ́ tí wọ́n bá to blọ́ọ̀kù tó ń jẹ́ kó yẹ̀ síra wọn, kí ló fà á tán fi ń ṣe bẹ́ẹ̀? Mr. Adéyẹmí Taiwo ni wọ́n fi ń de blọ́ọ̀kù ni kó má bàa wò. Bàbá wa Matthew Ìdòwú láti ọ̀la àwọn sọ wípé kó má bàa kíráàkì. Ẹnìkan náà fi mẹ́sẹ̀jì ránṣẹ́ wọ́n ní pé ó tún máa ń jẹ́ kílé fine wípé àti pé kílé má bàa kíráàkì. Ẹ ṣeun 09168931000 ẹ pè wọlé kẹ́yìn náà sọ ọgbọ́n tiyín kábù mú bẹ̀ ẹ pè wọlé.
1: Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó ni ilé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òwe à olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ o.
0: A fẹ́ lọ sókè lọ́hùn ká lọ gbọ́ fọ́nrán kéde kọ́lé-kọ́lé àjọ̀dún ọdún kẹrin yẹn lẹ́ẹ̀kan sí.
1: Bóyá mi ò ní sọpẹ́ filé aláyọ̀dán mi wò ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́. Filé aláyọ̀ dán mi wò ọpẹ́ mi àpọ̀jà burata. Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn.
3: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
4: Kọ́lé-kọ́lé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ tí ìdíje July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò kọ́lé-kọ́lé ní ìkànnì West Radio 89.3 FM aláàfin afẹ́ni olúyọ̀lé Ìbàdàn aago 2:00 to 3:00 PM 2 to 3 PM láì pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀rabandẹ̀ bíi gáàsì cylinder cement paint pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní kankan àbí òmí ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wájú kótó ìdíje oríire lọ́jọ́ náà. Adékunlé speak loud bàbá kọ́lé-kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò sí àti ra tíkẹ́ẹ̀tì N1,000 jáfẹ́ bí o jáfara o tó jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sọ wọ́n sí sẹ́nẹ́tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìtì rẹ sọ wọ́n sí WhatsApp nọmbà yìí 0705733-0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń kẹ́bù fún wa tẹ́yìn náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe Adékunlé speak loud bàbá kọ́lé-kọ́lé sórí nọmbà yìí 0705733-0952. Hotel Life Supportive Foundation ló pẹ́ kéje. Kale kọlu adu kari yi, emi ni wọn jẹbun so be.
3: 89.3 FM, your preferred wholesome radio.
1: Kọ́lé ayọ̀ fún mi o, bóyé mi ò ní ṣọpẹ́, fílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata.
0: Ẹnìkan rèé tó lóun nídìí two bedroom flat ná làwọn fẹ́ ń tà wọn o.
1: Bóyé mi ò ní ṣọpẹ́.
0: Ẹ ṣeun ojú òní tìyín.
1: Fílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata.
0: 0916893 1000 0916893 1000. Kí ló dé tí wọ́n máa ń to blọ́ọ̀kù tó máa ń jẹ́ kó yẹ̀ síra wọn nígbà tí wọ́n bá ń ṣe construction? Ẹ̀yin náà pè wọlé kí ẹ pè nọ́mbà yẹn 0916893 1000 tàbí 0915333 4893.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí, àmì àmì ni ẹ ṣe.
0: Ẹnìkan rèé, ó ní I'm just listening to your program. Ìpè yẹn já, ó já tíntínní. Tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti tún wa pè, ẹ bá wa tún nọ́mbà yẹn pè 0916893 1000 tàbí 0915333 4893. Ẹ pè wọlé kẹ fún wa ní ìrírí tìyín láàrin yẹn.
1: Lédè wẹrẹ ìgbà mélòó nílé fi dúró.
0: Ẹ já gbé ìpè yẹn. Hello, ó tún ti já o, nẹ́tíwọ́ọ̀kì ó gbé ṣe ẹ̀dẹ́ nìyẹn o, ó tún ti já. Ẹ tún pè yóò wọlé ní agbára Ọlọ́run ọba. Wọ́n ní good afternoon sir, I'm listening to your program. I am an interior decorator. I specialize in window blind, curtain wall and wall panels. Ẹ ṣeun o.
1: Bóyé mi ò ní ṣọpẹ́.
0: Wọ́n àti ẹ̀ forúkọ wọn sí iná.
1: Fílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata. Kọ́lé aláyọ̀ fún mi o.
0: Mẹ́sẹ̀jì kan tún rèé, wọ́n ní láti mọ̀ wé pé àwọn ń gbọ́ wa live and direct ni o, bóyá fóònù náà fi ń gbọ́ wa o, bóyá orí íńtánẹ́ẹ̀tì ni o, bóyá rédíò ni o ti tẹ̀rẹ́sìà. Ẹ jẹ́ àmọ́ ilé ìtẹ́ bá fi ń gbọ́ wa ń bẹ̀.
1: Ilẹ̀ tó ń kọ́lé tara tiwọn.
0: Àní kí ló fà á tán fi ń to blọ́ọ̀kù tó máa ń yẹ̀ síra wọn ní sáìtì tí kò fi jẹ́ pé wọ́n kàn tó lọ gbọ̀nrangbọ̀n bẹ́ẹ̀?
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́.
0: Nítorí ìjọba àsìkò bó ṣe ń lọ yẹn.
1: Àmì ni ẹ ṣe.
0: 0916893 1000 náà ni kẹ ẹ pè sí. Tí kan ò bá lọ, ìkan ó lọ. Ẹ lè pe 0915333 4893.
1: Pension àti wádìí tá ṣe document bíi survey, building plan, àbí sí ọ̀fọ̀ àtàgbéyìnmẹ́ǹt tán bá wa ṣánbó kágbẹ́ foundation kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Táró wóralé kágbá document kan ní no face kí lédùn wò kó ṣe rí. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó.
0: Tourist two bedroom building at roofing level with soakaway 10 tons of granite and over 100 blocks on a full plot of land. Wọ́n ní ó wà fún títà ní àdúgbò Adébíyí Estate ní Lanisa off Akala Express. Wọ́n lò ní ìyẹn wà. Bákan náà ni 1.5 plot of land at Adébíyí Lanisa yìí kan náà, asking price ẹ 5 million. Títà kọ́kọ́ yẹn asking price ẹ 11 million naira. Ẹ ṣeun.
1: Ọpẹ́ mi.
0: Gbogbo ń tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ sọ lórí ètò kọ́lékọ́lé.
1: Kọ́lé
0: ààyè wà fún yín láti pè wọlé sórí ètò.
1: Bóyá mi ò.
0: Bóyá bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí ni. Lẹ́yìn náà tẹ́ fi dá sí. Ẹnìkan ní family house àwọn fẹ́ tà. Ẹ bá ti ní àṣẹ tó lé fẹ́ kẹ́ ẹ fi tà á, òsì tó bàdí ńbẹ.
1: Ẹ̀mí ló ń ralẹ̀.
0: Ìwà ṣe kéèyàn ta family house kó wá di kéèsì àwọ̀ ń bá wọn talẹ̀ ẹjọ́ à ń bá wọn ṣe nǹkan tó jẹ mọ́ kéèsì. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún yẹn. Kò sì sẹ́ni tó ra lé tàbí ralẹ̀ lọ́dọ̀ wa tí ò ní kọ.
1: Ilé tí mo bá.
0: Ọlọ́run fún wa láwọn oore ọ̀fẹ́ yẹn. Ìyẹn la fi sọ fún yín pé ilé tàbí ilẹ̀ tẹ bá ní tẹ fẹ́ tà. Ẹ máa bọ̀ nìkan ní West Radio. Ní ètò kọ́lékọ́lé òní ẹ fẹ́ kí wọ́n ti gbọ́.
1: Àmì ni ẹ ṣe. Karo worale, kase session ati wadi, kase document, di survey, building plan, abisi ofo, at agreement, komba wa shongo, tago foundation, tako biriki, ati cementi, tato buloku.
0: Eje tu mfi aziko nyeki nitu fi kia, mwanti mwadro ti wani tori ti adodun ti umbo, lono nyeti kole kole odun keren, lori afefe, honorable bito ye, BJ Bale, eshiun. Mwara gas linda, gebi mwishi so. Baka nwa ni honorable IJK, genius, awana mwara presenayo funwa. Tofi mwam, honorable Idris, adekweju eke ari, awana mwara ticket maru. Ok, Liberty Gas, Miyak Works and Construction Support Services, gugu wani wani pe, kanu ishu nle, koni isi wu. Apple Security wambe, Mapeps, Bapes properties ati Oyo State Fire Services awon wa nbe to fi mo Homelinks Global Reality Company Nigeria Limited ti won tale awon na won ra tiketi mewa Excellent Standard Blogs to wa lele yele o ni ta ti le ba won ra blog to da niyan awon na won ra tiketi fun wa won duro ti wa won ni pe ko ti tan sibe o pe awon si tun bo e seun
1: emi akole o gbogbo egbe mi lo nrale tan kole tara ti won emi
0: atun gbogbo wa ni o bale
1: emi akole
0: ari anu nlagba ni agbara olohun oba
1: bale tan
0: eyin na le fe ra tiketi abe fe kebun fun wa number ti e le sanwo tiketi si papa julo eyin ti e ba wa si radio nbi e le wa si radio ke ra lojukoroju ke sanwo yin kan jari si tiketi fun yin en ti o ba si ntosi e sanwo si Zenith account number yi 24 63 98 90 23 24 63 98 90 23 ke fi receipt sowo si 0705739 WhatsApp number ni 0705739 52 ibe ni kesan wuyensi awa fi ticket yi afi unashe si yi ni WhatsApp number yi otan ayin na ba kopa ninu edije yen
1: ayo pa won kan temi ko eya oluwa temi ko baba tun kole ayo fa won kan temi ko eya oluwa temi ko kole ayo fun mi o boye mi o ni sope
0: awon bricklayer ti won wa nta won so pe ah ojo tin lo bakan na lawon carpenters ti gugu won sarajo yi
1: kole
0: fi mo tailors pops party won ni kan iso nle
1: boye mi o ni so pe
0: awon surveyors awon engineers gugu won ni won kun bi babi iyen lori eto ta pe ni kole kole ta jo nko laaro losan lale o le ba da ni won ni ta ba jijo wo gigun lo ngun
1: orale tan kole sara
0: iyen ni pe enikan o le da se papa julo ta ba nsoro nipa ile kiko enikan o le da se o ibi te ti bere e be lori awon survey te ba be lori survey won koko won ile leyin yen awon architect won sise won won yaworan ile won ba ya tan won gbe fa won builders lati ko awon engineer supervisor gugun won ni won ko bombobo iyen ni site after ti won ba ti gbe foundation awon bricklayer wa bere si ni to block yen die die
1: at agreement kon ba wa sango ta gbe foundation
0: seyin na ngbo
1: ati cement ta to block were de were igba melo
0: igba ti o ba fi doke o awon eyan ti so opolo kale niyan iyen lori eto ta pe ni kole kole papa julo ti won ba nse site lowo o ni mo fi ni pe ko se da se agbajowo na fi ma nko ile
1: ile gi duro were de were
0: ewo ojo mejo la fi ipade si nitori asiko yen tin lo
1: baba ton kole
0: tin ba ti dide fuya baye
1: nko o eya
0: oga wa muna chizo awon le ma gbo lori to indigbo
1: kole ayo fa won kan temi nko o eya
0: awon yan ti ganu le de baye
1: kole ayo fun mi o
0: eni imoran kan tabi omi te fe fun wa lori eto kole kole abe fe ba wa da si ajodun odun kerin ti a fe se yi keyin na fun wa lebun ba won kan ti se fun wa ta won kan fun wa ni support lorisirisi o ba de eyin ten ni ten ta o nje tabi ti e ni awon kankan bi food stuff atawon kankan ton le fáwọn èèyàn jọ náà ẹ pé nọmba mi ni kẹ ẹ pé.
1: Èmi àkọlé.
0: Ẹ sì lè nílé tàbí ilẹ̀ tẹ fẹ́ tà.
1: Ẹgbẹ́ mi ló.
0: Ẹ lé nílé tó wù yín nínú àwọn tá a po lówó.
1: Èmi àkọlé.
0: Ẹ sì fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ wá ń wòrà yín nìràn.
1: Ẹgbẹ́ mi.
0: Ó dá nọmba yẹn rèé tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ fún ìkéde ìpolówó ọjà. Ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì àtàwọn nǹkan míì 0705737330952 nọmba yẹn oníkẹ máa pè mí sí Adékúnlé speak louder lórúkọ tèmi ọpẹ pàtàkì lọwọ àwọn tá a jọ ṣètò ẹnjìníà samuel àbí ṣé mo gbà Stephen, engineer Stephen, ẹ má bínú. Àtàwọn ikọ̀ wọn tí wọ́n jọ wà ń bí tọ́jọ́ tá a jọ ń gbé sókè gbé sílẹ̀. Ẹ ò ìndìgbò wọn ti dé ẹ̀yin ó máa gbọ́ àwọn èdè yẹn nísìnyí. Èmi náà tiẹ̀ lọ kọ́ èmi náà sì máa sọ èdè yẹn báyìí bóyá mo tiẹ̀ lè rí nǹkan fi gbà jáde. Ok, kò burú. Ní agbára ọlọ́run ọjọ́ mẹ́jọ la pàdé o 0705733952 oníkẹ́ ìpè mi sí ó dàbọ̀ ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí.
1: Tèmi ń kọ́ òwe à olúwa tèmi ń kọ́ kọ́lé ayọ̀ fún mi.
3: Ẹ̀filẹ̀ ẹ má yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
5: Gàgà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Gàgà agbẹ́mágbẹ́.

0: Ilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Ọlọ́ládé ni àṣàkẹ́.

0: mi.
1: Lọ́jọ́ ọjọ́ Wednesday bó ṣe ń ṣe abiyamọ tọmọ rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ lọ, ó ní nírírí rẹ̀ o. Ọba mi alágbára gíga tó ti ga kó tó máa gbé ẹnìbọ́dì ga. Ọba mi tó lágbára tágbára rẹ̀ ò ṣe é pin. Ọba mi tó tún lágbára tó ń bọ́ gbogbo ẹja tí ń bẹ nínú ibú. Ibi tí ẹ̀dá bá mọ rẹ dé ní dúpẹ́ rí àwa mọ rẹ jàràjàràjàràjàràn tó ṣe fún wa. Gbogbo ilé ẹ̀kọ́ fàájọ ẹ pariwo go. Yes, my name is Pastor Fakaye Emmanuel Baba Alábíyamọ. A gbọ́ o, ajínigbé, ajínira, ajínita kò ní mú ọmọ rẹ o. Àìsàn ó ti tú àkókò dìde ńlẹ̀ o. Àkókò tí gbogbo abiyamọ àgbáyé máa ń pàdé lórí afẹ́fẹ́ lọ wà yìí. Ẹnìkan ní kí ni wọ́n pàdé fún un nítorí àjàmọ́ àwọn ọmọ tó kó sọ́dọ̀ ni. Àìsàn bí ọmọ ò bá tètè rọ́nà lọ, kí kádàrá ọmọ ò bá tètè fọ́hùn. Nígbà mìíràn àwọn ọmọ máa bèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé ṣé ìgbàdúrà tó ni láti má jẹ́ kí irú ìbéèrè yìí kọ́ pọ̀ sí wa láyé. Láṣẹ jí sórí afẹ́fẹ́ bàbá alábíyamọ láràárọ̀. Sáré gbòòrò yìí màmá sọ wàá lè mọ kókó àbọ̀ Ọlọ́run lórí ìdílé rẹ. Àwọn ọmọ Ẹ́sítrọ́ọ̀lù wọ́n bá ara wọn nílùú kan tí wọ́n ń pè ní Gọ́ṣẹ́nì. Lójijì ni àlùmútú bẹ̀ sí yálé ẹnì kọ̀ọ̀kan nílẹ̀ Íjíbítì. Àìsàn bó ṣe ya gbogbo agbo ẹlẹ́tọ́. Ǹjẹ́ ọjọ́ mọ̀ wípé kò yá ọ̀dọ̀ àwọn ọmọ Ẹ́sítrọ́ọ̀lù ní Gọ́ṣẹ́nì? Bí àwọn ọmọ Íjíbítì ṣe fò sẹ́lẹ̀ tó, ààbò tó dájú tó wà lórí àwọn ọmọ Ẹ́sítrọ́ọ̀lù ní Gọ́ṣẹ́nì kò jẹ́ kẹ́sọ̀ fún ọmọ ńbẹ̀. Èyẹ dìde ńlẹ̀ afẹ́ bẹ̀rẹ̀ àdúrà lórí ààbò. Ààbò tó máa jẹ́ kí Ọlọ́run kó ra gàbọ ọmọ rẹ níbikíbi tó bá wà. Òun la fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ Jésù Kristì lẹ́ni. Ó ti pẹ́ tó ti ń ṣe lórí wa. Òde lè wo ẹ̀pẹ́ wa kó wá dá iṣẹ́ ọwọ́ rẹ̀ dúró. Inú àánú Ọlọ́run ni mo ti kúnlẹ̀ tí mo bẹ̀bẹ̀ láàárọ̀ yìí wípé ààbò tó.
2: Oh, bless you, Lord.
3: Wo, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Òun kọ́ àwà tí ó ṣòro fún mi bí ètò àkókò ìbápàdé ànúlógún orí afẹ́fẹ́ yìí láti lè ṣe ìránṣẹ́ Christ World Overcomer Ministry. Ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ti wà ní ìkàlẹ̀ láti fi oúnjẹ mi bọ́ wa. Kí Olúwa kó bùkún fún yín.
4: Ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀, a gbé ọgá okun orí ọ̀fẹ́ àti àánú tẹ ti fún wa lóṣù yìí. Ẹ kà wá fún àlàyé ènìyàn tí ó ti gbé ọgá nínú gbogbo ìlàkọjá, nínú ìjì, nínú wàhálà, nínú ìdààmú, nínú àìròjúráàyè tó kún ìlú lásìkò tá a wà yìí. A yàn ọ́ pé ẹ fi àánú gbà wá, ẹ sì ń pa àánú fún wa ní
5: ìṣẹ́jú.
4: A yàn ọ́ ẹ má jẹ̀mú yín tẹ̀ yóò yẹ fún orí ọ̀fẹ́ tẹ́ fi ń fún wa nígbà.
5: Gbogbo
4: ọkàn tó ní orí ọ̀fẹ́ láti máa gbómi ní wákàtí yìí. Ẹ já jọ dùmọ̀ ká jọ gbé bàbá ìga nítorí orí rẹ̀ láyé wa. Nígbà tá a bá ń kí alleluia méje ògo fẹ́lẹ́dùmarè méje.
5: Wọ́n tún kó alleluia.
6: Being conscious is the state of being awake and aware of our surroundings. But when we delve deeper, we realize it's much more than just a state of being. It's a state of mind, a choice, and a way of life in our fast-paced world. Hello there. Welcome to today's reflection on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. And of course, your number one family radio station in or your state. My name is Toluwalike Ali. Today, let's delve into the importance of good company. In this world where it's all brimming with influences, the company we keep plays a pivotal role in shaping our lives, our decisions, and ultimately our destinies. Let's imagine a garden. Within its boundaries, various plants coexist. Some flourish in the shade, others in the sun. The plants that thrive best are those that are surrounded by support.